ìfẹ́ bá pẹ́ títí ni ìfẹ́ ń dọ̀rẹ́ bẹ́ẹ̀ ni bọ̀rẹ́ bá dòdòdò lọ̀rẹ́ ń dẹbí o láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ dúró déédéé dúró digbí pẹ̀lú wa ní ìkànnì diamond 88.7 FM ìlọrin mọ bí a ti ṣe mú ìgbádùn yín lọ́kúnkúndùn tó bẹ̀rẹ̀ láti aago méjìlá alẹ́ lójoojúmọ́ títí di lẹ́ mọ kẹlẹlẹ lẹ́ mọ gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn orin tó dọ̀ṣọ̀ dáadáa tí rẹ̀ ní tẹ́ lọ́wọ́ alẹ́ múrun ayọ̀kunni àmọ́ rírì yín lọ́pọ̀lọpọ̀ fún àdúró tí yín tó ń ti ìfẹ́ tẹ́ ní sí wa níkànnì yìí ẹ ṣé o àjọṣe wo ní bàjẹ́ láéláé fáàbàdà diamond 88.7 FM ìlọrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́

0: pasta.
1: Bífẹ́ bá pẹ́ títí ní ìfẹ́ ń dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni bọ́ rẹ̀ bá dòdòdò lọ́rẹ́ ń dẹbí o. Láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ dúró dédé dúró digbí pẹ̀lú wa ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Mọ bí a ti ṣe mú ìgbádùn yín lọ́kúnkúndùn tó. Bẹ̀rẹ̀ láti aago méjìlá alẹ́ lójoojúmọ́ títí dilẹ̀ mọ kẹlẹlẹ. Lẹ́ mọ gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn orin tó dọ̀ṣọ̀ dáadáa. Tí rẹ̀ ní tẹ lọ́wọ́ alẹ́ múnú ayọ̀kunni. Àmọ́ rírì yín lọ́pọ̀lọpọ̀ fún àdúró tí yín tó ń ti ìfẹ́ tẹ ní sí wa níkànnì yìí. Ẹ ṣé o, àjọṣe wo ò ní bàjẹ́ láéláé fáàbàdà. Diamond 88.7 FM Ìlọrin. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

0: Olúwa wí.
1: Kábíyèsí o.
0: Oṣù kẹjọ ló wà.
1: Báwo.
0: O gbé tó rí gbé.
1: Jẹ́ẹ̀sì.
0: Láti January.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Nínú oṣù kẹjọ.
1: Báwo.
0: Ó dì rọrùn fún ọ.
1: Àbí Jẹ́ẹ̀sì.
0: Májẹ̀mú ni mo fi sọ̀rọ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Nínú oṣù kẹjọ yìí.
1: Yẹ́sà yẹ́sà.
0: Ó yá wọnú ìrọ̀rùn lọ.
1: Àbí Jẹ́ẹ̀sì. Kábíyèsí.
0: Nínú oṣù kẹjọ yìí.
1: Báwo.
0: O ń tó lélẹ́lẹ́ tó wá.
1: Adarí wa yá o. Káì. Ó yẹ sọ.
0: Ire tó lélẹ́lẹ́ tí ò bá.
1: Kábíyèsí Ọlọ́run o. Kàyáyáyáyá.
0: Àánú tó lélẹ́lẹ́ tó bá.
1: Orúkọ Jésù.
0: Ìrànlọ́wọ́ tó lé tó bá.
1: Orúkọ Jésù.
0: Mo pàṣẹ ni o.
1: Báni sọ.
0: Ó yá kó máa bẹ̀rẹ̀ sí ní lí ẹ.
1: Àbí Jésù. Kábíyèsí o.
0: Mo ní kó bẹ̀rẹ̀ sí ní wá ọkiri fúnra wo.
1: Àbí Jésù. Adarí wa yó.
0: Torí a fẹ́ tú òfin ṣe.
1: Bẹ́ẹ̀ni sọ, bẹ́ẹ̀ni o.
0: A fẹ́ tú, a fẹ́ yí padà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Òfin tí òkùnkùn là kalẹ̀ fún ayé rẹ.
1: Adarí wa yó. Káì. Yẹ́sà. Kábíyèsí.
0: Òfin ọ̀rọ̀.
1: Ayérayé o. Káì.
0: Òfin ìpọ́njú.
1: Jésù.
0: Tí wọ́n là kalẹ̀ fún àyànmọ́ rẹ.
1: Orúkọ Jésù.
0: Tó ń tó ọpasẹ̀ rẹ̀.
1: Orúkọ Jésù.
0: Tí ayé rẹ fi lọ́jú pọ̀.
1: Ayérayé Ọlọ́run o.
0: Ṣiṣẹ́ rẹ fi dúró lójú kan.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Gbogbo tó dáwọ́lé. Tí wọ́n pamọ́ ẹ lọ́wọ́.
1: Jésù.
0: Mo kéde bí wòlíì.
1: Jésù.
0: Èmi ni kò dọ̀la.
1: Yẹ́sà.
0: Ayé òfin yẹn padà.
1: Àbí Jésù. Kábíyèsí.
0: Má jẹ̀mú ni mo fi sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni sọ, bẹ́ẹ̀ni o.
0: Òfin ọ̀ràn.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi ń fogún jà.
1: Orúkọ Jésù.
0: Wọ́n ló rúfin wá.
1: Yẹ́sà.
0: Láti fìyà jẹ.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o. Kábíyèsí.
0: Orúfin àìjẹ́gbèsè.
1: Adarí wa yó.
0: Láti fi gbèsè bọ́ ọjà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Wọ́n ló rúfin mi. Láàfin jẹ́ oríjẹ láàárọ̀.
1: Ọlọ́run ṣe ó ní àrẹ mọ́lẹ́kùn.
0: Pọ́nísímẹ̀tì ẹni wípé.
1: Yẹ́sà.
0: Ó ní jèrè ọmọ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Mo kéde.
1: Jésù.
0: Òfin tí àwọn òkùnkùn là kalẹ̀ sí àyànmọ́ rẹ.
1: Jésù.
0: Ká òfin yẹn rẹ ní orúkọ Jésù.
1: Àbí Jésù. Kábíyèsí o. Yẹ́sà.
0: Òfin ọ̀ràn.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Tí a gbé kalẹ̀.
1: Ọlọ́run ṣe ni o.
0: Ó mọ pàṣẹ ni o.
1: Orúkọ Jésù. Yẹ́sà. Kábíyèsí.
0: Àpá òfin yẹn rẹ.
1: Yẹ́sà yẹ́sà. Káì.
0: Oh my God.
1: Yẹ́sà yẹ́sà.
0: Bíbélì wípé.
1: O kábíyèsí o.
0: Ó jáde ní oríjì àgbélébu.
1: O fẹ́
0: o parí.
1: Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o.
0: Aṣọ ìlẹ́kẹ̀ tábìlì sì yá.
1: Ó yẹ sà ó yá o. Kábíyèsí.
0: Aṣọ òfin.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi fi ayé rẹ sínú ìdè.
1: Orúkọ Jésù.
0: Mo fàyà.
1: Àbí Jésù.
0: Mo fàyà.
1: Àbí Jésù.
0: Mo fàyà.
1: Àbí Jésù.
0: Ẹgbẹ́ tí Olúwa wí.
1: Kábíyèsí o.
0: Gbogbo ẹni lè ṣàmì.
1: Ó yẹ sà ó yẹ sà.
0: Ìlú òfin tí wọ́n di ọ̀gbọ́.
1: Orúkọ Jésù.
0: Tí òjò dé ìlú Òkó.
1: Orúkọ Jésù.
0: Ṣó mọ̀ wípé.
1: Yẹ́sà.
0: Wọ́n ní ìlú tí wọ́n bá ti sí òfin.
1: Bẹ́ẹ̀ni o, kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀.
0: Ẹ̀ṣẹ̀ kò sí níbẹ̀.
1: Kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ o.
0: Torí pé wọ́n la òfin ọ̀rọ̀ kalẹ̀.
1: Bẹ́ẹ̀ni sọ, bẹ́ẹ̀ni o.
0: O wá ń tẹ́sẹ̀ níwájú wọn lójoojúmọ́.
1: Adarí wa yó.
0: Tó bá gbé gbá wá lóò mọ̀ gbé.
1: Wá lóò mọ̀ gbé o.
0: Torí wọ́n fẹ́ fìyà jẹ́ ọ láyé.
1: Bẹ́ẹ̀ni bàbá mi, kábíyèsí.
0: Mo wò ó nínú ẹ̀mí.
1: Ó yẹ sà.
0: Ìrẹ́ yìí le gan.
1: Bẹ́ẹ̀ni o, ayérayé o.
0: Olúwa ní lára àwọn tí ń gbóhùn yìí lórí afẹ́fẹ́.
1: Kábíyèsí o, ìwọ tó ń gbóhùn yìí o.
0: Tí wọ́n ń gbàdúrà ní gbogbo ìgbà.
1: Jésù.
0: Ó ní wo bí wọ́n ti ń jìyà.
1: Jésù.
0: Lábẹ́ òfin.
1: Ọlọ́run ṣé ó ní ààrẹ mọ́lẹ́kùn o.
0: Fáráwù ilé wọn.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Lábẹ́ òfin Fáráwù ilé yín.
1: Jésù.
0: Ó yá jáde kú n bẹ̀.
1: Àbí Jésù. Kábíyèsí.
0: Káyà dábàá ló fi rí àdá.
1: Ayọ̀yọ̀yọ̀.
0: Wọ́n bí bẹ́ẹ̀ ni tẹ́.
1: Ó jẹ́ gbọ́ o. Kábíyèsí Ọlọ́run o. Káì.
0: Bàbá la òfin ilẹ̀ fún àwọn ọmọ rẹ̀.
1: Ó yẹ sà bẹ́ẹ̀ni sà.
0: Nínú ìwé mímọ́.
1: Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o.
0: Wípé.
1: Yẹ sà.
0: ẹni kò gbọdọ̀ jẹ́ àdùn.
1: Bẹ́ẹ̀ni o, yes sir. Ẹ o.
0: Òfin bẹ̀ nìyẹn.
1: Bẹ́ẹ̀ni ìwọ ò gbọdọ̀ jẹ́ àdùn.
0: Ní ilé wa.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Wọ́n kì í jẹ́ àdùn.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹni bá ti jẹ́ àdùn lé yín.
1: Ó yẹ sà.
0: Yóò jẹ ya.
1: Kábíyèsí Ọlọ́run o. Jésù.
0: A bá jọ.
1: Ẹ o.
0: Tó o bá ti ronú oríire tó o fẹ́ ṣe.
1: Ẹ o. Kábíyèsí o.
0: Wọ́n fi àìsàn ọmọkùnrin lójú.
1: Adániwáyé.
0: Orí ẹ̀ṣẹ̀ yẹn ni wà ní gbogbo owó lé.
1: Ọlọ́run kò tó Jésù.
0: Kí o tó rántí tó o fẹ́ ṣe.
1: Bẹ́ẹ̀ni sà, wà á ti náwó tán.
0: Owó owó wà ní tómọ́.
1: Kábíyèsí o.
0: Abájọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní ilé yín.
1: Ilé bàbá rẹ̀.
0: Ọjọ́ tí wọ́n bá ti ronú kọ́ fẹ́ ṣe nǹkan yọ. Ọjọ́ yẹn ni wọ́n máa ń kú nílé yín.
1: Ọjọ́ yẹn ni o.
0: Ọjọ́ tó bá ti ronú pé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n fẹ́ kọ́ ilé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ yẹn ni wọ́n máa ń kú nílé yín.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Tó o bá wà lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ tí bàbá rẹ̀ wà.
1: Ó yẹ sà.
0: Wọ́n ní fìyà jí ọ.
1: Àtọ̀.
0: Ṣùgbọ́n.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ tó bá ti ronú pé. Mo fẹ́ ju bàbá mi lọ.
1: Mo fẹ́ dìde.
0: Wọ́n á dìde ogun tì ọ́.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wọ́n wá máa fàyè rẹ sẹ́yìn.
1: Jésù.
0: Ire ń bẹ nínú rẹ.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ire ń bẹ nínú bàbá rẹ.
1: Wọ́n
0: wà bẹ́ o. Wọ́n pa mọ́nu bàbá rẹ ni.
1: Adániwáyé o.
0: Àjàgánlẹ́lẹ́rú bàníjà. Iná olúwàjà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Òfin ọ̀ràn.
1: Jésù.
0: Èyí tí Fáráwò ilé yín gbé kalẹ̀.
1: Jésù.
0: Ó fi fìyà jẹ àwọn ọmọ rẹ.
1: Adániwáyé o.
0: Apárá ní pẹ̀jẹ́ jẹ́.
1: Àbí Jésù. Kábíyèsí Ọlọ́run.
0: Ó wọ olúwa ní èyí o.
1: Yẹ̀sọ̀.
0: Gbogbo ẹ̀mí tí ẹ ṣàmì.
1: Adániwáyé o.
0: Ní ilé bàbá rẹ.
1: Orúkọ Jésù.
0: Fáráwò tó la òfin kalẹ̀.
1: Orúkọ Jésù.
0: Tó sọ wípé.
1: Yẹ̀sọ̀.
0: Lábẹ́ òfin yìí lẹ́ ń mọ̀ pé.
1: Adániwáyé o.
0: Lábẹ́ òfin yìí lẹ́ ti máa lò gbà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Sọ pé mi ò gbé abí òfin ọ̀ràn mọ́.
1: Mi ò gbé abí òfin
0: aninilára mọ́. Wọ́n fi oúnjẹ rẹ síbi tó nira.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Wọ́n fi ìrànlọ́wọ́ rẹ síbi tó nira.
1: Bẹ́ẹ̀ni bàbá mi o.
0: Ó gbogbo tó o fẹ́ jẹ́ láyé.
1: Ó yẹ sà, bẹ́ẹ̀ni o.
0: Ìlú ibi tó nira ló wà.
1: Ibi nira ni o. Yẹ sà.
0: Mo sọ tẹ́lẹ̀ báyìí o.
1: Orúkọ Jésù.
0: Ohun olúwa ni èyí.
1: Orúkọ Jésù.
0: Ẹ jáde lábẹ́ òfin gbogbo.
1: Àbí Jésù. Kábíyèsí.
0: Òfin.
1: Ó yẹ sà.
0: Lábẹ́ òfin.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí ògo rẹ ti ṣẹrú.
1: Orúkọ Jésù.
0: Mo kéde.
1: Ó yẹ sà.
0: Ó yẹ jáde kúrò níbẹ̀.
1: Àbí Jésù.
0: Ẹni tó bá ti wà lábẹ́ òfin.
1: Ó yẹ sà, bẹ́ẹ̀ni sà.
0: Àgọ́ rẹ̀ ni yóò máa ṣerú.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ògo rẹ̀ yóò wà níbi tí a dè mọ́ nínú ibojì.
1: Kábíyèsí Ọlọ́run o. Jésù. Yẹ̀sà.
0: Nígbà tó bá kú.
1: Ẹ o, tó bá kú tán.
0: Àgọ́ rẹ̀ á lọ bá ògo rẹ̀ nínú ibojì.
1: Adániwáyé o. Káì.
0: Ó ní wípé.
1: Ó yẹ̀sà.
0: Ènìyàn gbé ilé ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ògo ń gbé ibojì.
1: Kábíyèsí o, kábíyèsí o.
0: Wo bí.
1: Yẹ̀sà.
0: Orí rẹ.
1: Ẹ o.
0: Kò yàtọ̀ sórí Dèvìdò.
1: Ó yẹ sà, bẹ́ẹ̀ni kò yàtọ̀.
0: Orí rẹ.
1: Ẹ o.
0: Kò yàtọ̀ sórí bàbá wa Délékè.
1: Bẹ́ẹ̀ni sà, kò yàtọ̀.
0: Orí rẹ.
1: Ẹ o.
0: Kò yàtọ̀ sórí Dángọ́tì.
1: Bẹ́ẹ̀ni sà, kò sí yàtọ̀ bẹ́ẹ̀.
0: Ṣó ti ẹ̀ rí nǹkan ṣẹlẹ̀ lánàá ni?
1: Kábíyèsí o.
0: Ọmọ 22 years ṣe wedding. Ẹni tó fún lọ́dẹ mílíọ̀n fún lọ́dẹ mílíọ̀n.
1: Wọ́n fún lọ́wọ́.
0: Ẹni tó fún sísì fún sísì.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Mo ti ẹ̀ kà kan.
1: Yẹ̀sà, kábíyèsí o.
0: Gbajúgbajà olókìkí ènìyàn kan wá síbẹ̀.
1: Ó yẹ̀sà, Adániwáyé.
0: Ó wá ń sọ fẹ́ni ẹgbẹ́ ni yóò fún un lówó.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹni yẹn lòun ti fún ní 60 million látijọ́ Monday.
1: Mo ti sẹ́ndì owó sàkáǹtì ẹ̀.
0: Àṣé àwọn aláṣẹ tó ti gbà ti pọ̀.
1: Ó ti lọ sàlẹ̀.
0: Ti 60 million ti lọ sàlẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà, bàbá mi o.
0: Ọmọ 22 years ń ṣe wedding lọ́wọ́.
1: Yẹ̀sà, kábíyèsí o.
0: Orí rẹ̀ pé àwọn gbogbo ogun agbayejo.
1: Bẹ́ẹ̀ni owó péjọ ni o.
0: Orí rẹ̀ pe gbogbo ìràwọ̀ jọ.
1: Wọ́n péjọ síbẹ̀ ni o. Kábíyèsí.
0: Wedding David ò lẹ rí nígbà yẹn tẹ̀ ń pariwo.
1: Kẹ́ńkẹ́.
0: Wedding Fella.
1: Rọ́ńdẹ̀sà.
0: Ọmọ 22 years.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ wo bó ṣe ní òkìkí àgbáyé.
1: Adániwáyé. Kábíyèsí o. Jésù.
0: Mo kéde o.
1: Jésù.
0: Èmi ni kò dọ́lá o.
1: Orúkọ Jésù.
0: Ogo rẹ jáde ní mojì.
1: Àbí Jésù. Nínú oṣù kẹjọ yìí.
2: This August.
1: Ẹ sà.
2: Sà.
1: Tí gbogbo èèyàn ò bá rú ẹbọ yìí.
2: Everybody don't give this offering.
1: Ẹyin tí ẹ gbọ́dọ̀ wọnú má jẹ̀mú ẹbọ yìí.
2: Most of us enter this covenant.
1: Gbogbo ẹyin tí ẹ ti rú ẹbọ 900.
2: Those that you've offered 900 now before.
1: Kí o ti kejo tó parí.
2: Before this new month.
1: Gbogbo ẹyin tí ẹ rú ẹbọ 900.
2: Those that have given that 900 now before.
1: Kí oṣù kejo tó parí.
2: Before the end of the seventh month.
1: Ẹyin yẹn lẹ gbọ́dọ̀ ṣe o.
2: You must make sure you offer this offering.
1: Ìwọ tó dẹ̀ ti ṣe.
2: Are you there yet to do your whole?
1: Ọjọ́ kìíní yóò gbọ́dọ̀ lọ.
2: This day one must not go.
1: Ọjọ́ kìíní.
2: This day one.
1: Oṣù kẹjọ.
2: The month of August.
1: Kò gbọ́dọ̀ lọ.
2: Must not go.
1: Títí sà.
2: Sà.
1: Kó tó di ọjọ́ kẹjọ.
2: Before the 8th.
1: Oṣù kẹjọ.
2: The month of August.
1: Ọjọ́ ìbí bàbá mi.
2: The president by
1: Sada. Samuel Ojo.
2: Samuel Ojo.
1: Adébáyé Authority.
2: Adébáyé Authority.
1: Mo fẹ́ lo májẹ̀mú yẹn.
2: This is the covenant.
1: Nítorí ayé ẹ̀yẹ yẹn kan.
2: For some people.
1: Bàbá mi Authority.
2: My father Authority.
1: Èdìdí ọjọ́ ìbí wọn.
2: Covenant of his birthday.
1: Mo fẹ́ lo èdìdí yẹn sà.
2: This is the covenant.
1: Gbogbo ẹ títí ń gbọ́ mi.
2: Every listener.
1: Èmi ọmọ bó ti rú ẹbọ yìí.
2: After you give this offering.
1: Gbogbo ẹni tó ti rú ẹbọ yìí.
2: Everybody has given this offering before.
1: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ yìí.
2: The only way you not give this offering.
1: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ
2: yìí. The only way you not give this offering.
1: Ní àdàbí.
2: It's only an excess.
1: Tó bá ti rú ẹbọ yìí.
2: Didn't give that offering.
1: Kí oṣù keje tó jalè.
2: Before the end of the seventh month.
1: Ẹnìkan níṣẹ́ kí n tún wá tún ṣe ni.
2: Ó ṣe rely on the preaching.
1: Ó ṣe jẹ́ ọjọ́ kìíní.
2: Why is it the day one?
1: Oṣù kẹjọ.
2: On the month of August.
1: Májẹ̀mú yẹn wí pé.
2: Covenant say.
1: Jẹ́ kí wọ́n ṣe.
2: Let them do it o.
1: Sori 900 yẹn.
2: This 900 naira.
1: Kò lè la ẹ.
2: Cannot save you.
1: Ṣùgbọ́n lè la ọ̀nà fún ẹ.
2: I can make way for you.
1: Kò lè la ẹ.
2: Cannot save you.
1: Ó lè la ọ̀nà fún ẹ.
2: I can make way for you.
1: Ó lè la ọ̀nà fún ẹ.
2: I can make way for you.
1: Owó tí ò lè la yẹn.
2: But I cannot save you.
1: Ó lè la ọ̀nà fún yẹn.
2: I can make way for you.
1: 900 yóò tó ṣe business.
2: I cannot make
1: you go straight.
2: But.
1: Ó lè sílẹ̀kùn ayọ̀ fún ẹ.
2: Open the door of joy for you.
1: Ó lè sílẹ̀kùn aláàánú fún ẹ.
2: The door of benefactor for you.
1: 900 naira.
2: 900 naira.
1: Ẹyin tí ẹ rú ẹ bọ́.
2: God has given offering.
1: Tẹ tẹ̀lé ohun Olúwa.
2: Please follow this word.
1: Kí oṣù keje tó jalè.
2: Before the end of seventh month.
1: Ẹyin tí ẹ rú ẹ bọ́ yẹn.
2: Those that give that offering.
1: Ọjọ́ kìíní.
2: Of the day one.
1: Oṣù kẹjọ yìí.
2: Of the month of August.
1: Rú ẹ bọ́ yẹn.
2: Do the offering again.
1: 900 naira.
2: 900 naira.
1: Kí ilẹ̀ tó ṣú.
2: Before night fall.
1: Máa rú ẹ bọ́ yẹn.
2: Start offering that offering.
1: Ìwọ ni ilẹ̀kùn ọ̀nù fẹ́ ṣí fún.
2: Yes sir, you are next to testify.
1: Ti bí.
3: BGB. 05 05 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 GTB. Oro.
4: Oro.
3: Ẹ̀yà Oro.
4: Hallelujah.
3: Ní ọjọ́ Tuesday.
4: Ó máa tọjọ́ mẹ́ta.
3: Ọjọ́ kẹrin.
4: Bẹ́ẹ̀ni o.
3: Ọjọ́ Tuesday.
4: Ọjọ́ Tuesday.
3: Ọjọ́ kẹrin.
4: Oro.
3: Oṣù kẹjọ.
4: Lábí ẹ̀ṣọ́ Ọlọ́run.
3: Oro.
4: Oro.
3: Oṣù kẹjọ.
4: Oṣù kẹjọ.
3: Ọjọ́ kẹrin.
4: Ọjọ́ kẹrin.
3: Etí sọ ọjọ́ Tuesday.
4: Tuesday la máa bẹ̀rẹ̀.
3: Àti ọjọ́ Wednesday.
4: Wednesday.
3: Ó máa ní agbára.
4: Alágbára o.
3: Ní Oro.
4: Oro.
3: Ọjọ́ Tuesday yẹn.
4: Ọjọ́ Tuesday yẹn o.
3: Ṣíṣe ọjọ́ kẹrin.
4: Yes sir.
3: A máa bẹ̀rẹ̀.
4: Kábíyèsí o.
3: Ní 7 AM.
4: 7 AM ni o.
3: Àárọ̀ kùtù ni.
4: Àárọ̀ kùtù hàì.
3: Aṣọ white ló gbúdọ̀ wọ̀.
4: Aṣọ funfun ni o máa wọ̀ bọ̀.
3: Lọ́jọ́ kẹrin.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Oṣù kẹjọ.
4: Oṣù kẹjọ.
3: Ó máa lágbára.
4: Alágbára o.
3: Oro.
4: Oro.
3: Ẹ ti mọ bí ta ṣe ń pàdé.
4: Bẹ́ẹ̀ni ajíjẹ́.
3: Mountain of Solution.
4: Mountain of Solution.
3: Bible Assembly.
4: Bible Assembly.
3: Ní Along Bodedi Way.
4: Along Bodedi Way ni o.
3: Agbègbè Bodedi Way.
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: Ní àdójúkọ ilé Láí Muhammed.
4: Oh yes sir.
3: Ilé Láí Muhammed.
4: Àdójúkọ ilé Láí Muhammed.
3: Bodedi Way.
4: Bodedi Way Road.
3: Àdójúkọ ilé Láí Muhammed.
4: Àdójúkọ Láí Muhammed ilé
3: ẹ̀dọ́. Adéboye Avenue.
4: Adéboye Avenue.
3: Ó máa lágbára gan.
4: Ó máa lágbára o.
5: Engineer mi. Ẹ já dókè lọ́hùn.
6: Praise the Lord. Our Lord is good. Ní 2015, mo ní tipa ńlá tí mo ta. Mo fi send ọmọ mi lọ sí Frankfurt ni Germany. They my first born. Yes. Frankfurt ni Germany.
7: Ni Germany.
6: That is my first son. But on the 2018, om okpe aburu e o se visa fun yen lo.
7: O ma buro lo.
6: Beni. 3 years after the last one, o tele lo.
7: O tun ma buro keji lo.
6: Bo se lo bayi, de po okpe mimo.
7: Eh?
6: O okpe mimo. Jole ti ni mo ri pe 2 years after mo lo si Korodu mo lo sise. I spent a week but ma dele mi bayero wife mi le mo. Ase won ti se visa won na, won ti ko won ti mu lo.
7: Won ti se visa yawo na.
6: Yes.
7: Ki lo kunrin fi sori ikale yen obirin.
6: Mo wa di eni to pe ti ma be ra nkan ni le ti mo ko ma ma wa won mo lomo ma pe gbogbo won nobody was answering so mo wa si bi bayi mo ko photo won dani njo yen mo ara oil yen so mo bi daddy se be won moto my mind was just saying just so awon protocol won fe kin ri mo ko de photo yen won daddy ko de so fun mi pe ogbeni angel mi ma sise fun e mo se wonu moto niyan so I hung up to that word mo mu oro yen dani bi mo se lo si ile niyan but to ma di last 3 weeks last born mi tope o ko te pe mi ni mo recall yen but I don't have a number but mo repeat international call ni
7: mo je do lati 2018
6: 2015
7: ni first born ti lo 2018 o ko gbo awon to ku lo ati yawo ati pe yen won pe yin mo
6: nobody o mo de won si bi bayi
7: e de won bi lati pe yen won pe
6: nobody called won pe
7: on wa se pe ni 3 weeks ago
6: 3 weeks ago
7: o mo lo ni ya 8 years mo ngba
6: so but to ma pe mi o so mi pe daddy pe enikan ohun sun ohun ri that was this I say daddy I was sleeping I just saw an angel maybe Jesus oko something oko to I say spell it o wa spell oko to Jesus
7: o lo sun
6: be ni
7: o nlala
6: ko ri angeli kan
7: ori angeli kan
6: but ko le pronounce
7: ko wa le pronounce o ni Jesus oko to
6: no
7: mejeji na ni
6: oko ko tele pe oko to
7: okay.
6: Mo zeyi ko spell e lo wa spell e.
7: O wa spell e.
6: O wa so fun ko so bi ku lo pe daddy e.
7: O ni ori eni yen.
6: Angeli yen so fun.
7: Angeli yen
6: pe ko lo pe.
7: Oruko mi na ko sara angeli yen. Angeli yen wa so fun mo yen pe
6: lo pe daddy e
7: lo pe daddy e nisin.
6: Oji.
7: So eni kan na wa.
8: Raise up your hands. Power.
7: Eni to ye kore lowo to
8: gbe. Who's supposed to help you? I forget you.
7: Angeli mi ko lo na ni paso.
8: Mi Jesu.
7: Baba n gbadura ni mao.
8: Ife center.
7: Ife center.
8: Yes sir.
7: Baba n gbadura ni mao.
8: Baba di pray in mao Ife center.
7: Angeli lo ba omo ni Germany.
8: Angel meeting at Germany Frankfurt.
7: We pray. Okoto Jesu lo ko mi.
8: The name is Okoto Jesus.
7: Lo pe baba
8: re. Call your dad.
7: Igbo wa pe yin kina se fun yin.
6: Bo se so immediately to pe mi. So gba to bo je pe mi ni e. Bo je sha life mi mo so pe you have seen the revelation. So immediately mo ri pe awon meteta won se conference call won ojo pe papo.
7: Awon meteta ojo pe po.
6: Won to se conference call.
7: Awon meteta wa se conference call.
6: Bo se wa pe mi.
7: Ate yi akobi. Ate keji. Ati keta.
6: The first born here, but on she conference call, me mon bon yawo mini abele.
7: Yes. Oh.
6: But won't show any new video here, but I was hearing so, the voice.
7: Iyawo wa lodo.
6: First born.
7: Akobi.
6: Yes.
7: La todui.
6: Wow.
7: Iyawo njemula.
6: Obirin.
7: Ah. Yeah.
6: Ha.
7: Yeah.
6: Ha.
7: Eyo obirin o.
8: All women.
7: Obirin o.
8: All women.
7: No. Emburu.
8: You are wicked.
7: Edit.
6: Obirin.
7: Baba yi lo de tatipa.
8: Yes sir.
7: Ti wo ma fi lo.
8: Jesu
7: Kristi. Ki lo de to fi je pe ibi to le na ti le ma nfi awon okunrin si.
8: Why? Why?
6: Oil tumura eh.
7: E tun gbe oil.
6: Mo wa da sori mo da gbogbo e sori photo yen lori city.
7: Sori phone yen.
6: Sori photo.
7: Ori photo.
6: Mo da gbogbo oil yen sori e.
7: Eh?
6: The next thing, the ones of me pa won pe mi jo keji. Daddy, ni Alaba International won pe ilu kan ni ilu fe leyin e.
7: Ilu fe.
6: Yes, leyin Alaba International.
7: Eh.
6: Won ra ile fun mi ni last week.
8: Eh?
7: Won ra ile?
6: Yes.
7: E pariwo Jesu Oso.
8: Jesu Oso.
7: Pariwo go go go
8: go go go go go go go go go go.
7: Eh, won ra ile?
8: Beni sir.
7: Ki se nu oko na ra le si o.
9: ẹ̀yìn alábàmà.
7: Inú Èkó.
9: Ojú ọ̀tá.
7: Mo ti sọ pé baba mo ti ní màá lọ ya ilé sí mímọ́. Mo lẹ́yìn wo ni màá wá ya ilé yín sí mímọ́. Mo ti bẹ̀rẹ̀ tọ́ o. Ilé baba yìí ni number one.
9: Amen.
7: Congratulations sir.
9: Ẹ̀kú oríire. Ẹ̀kú oríire.
6: So wọ́n sọ fún mi pé to finish it, wọ́n sọ fún mi pé kí n máa bọ̀. Mo sọ pé rárá ẹ má ṣe òun. But
7: wọ́n ní kẹ́ ẹ máa bọ̀.
6: Mo sọ pé mo fẹ́ wá nǹkan tí màá máa ṣe. So àwọn tipa táwọn China máa ń lò yẹn, those ten tires. CNC. Mo ti lọ ná méjì ní Coscharis Motor. So by next week, I'll be brand owner of 2 trucks. Àwọn mọ́tò yẹn, mo bẹ̀ mọ nǹkan tó máa fún mi.
7: Hey! Ayanamanabatata.
9: Yes, Lord.
7: Ilakasa Pradeva.
9: Yes, Lord.
7: Hey!
10: Okay, see you.

0: Àwọn testimony tó máa ń mú kéèyàn di ọ̀dẹ lélẹ́yìí.
1: Yes, sir. This is powerful testimony.
0: Ẹni tí mo dákẹ́ ìmọ̀ tí mo lè sọ mọ́.
1: That the Lord is speechless.
0: Malaba Oshita.
1: Yes.
0: Tipa méjì.
1: Méjì.
0: Pẹ̀lú ilé kan.
1: With one good house.
0: Ṣé máa ka tó sà?
2: Yes, sir.
0: Nínú oṣù kẹjọ yìí.
2: This August.
0: Ẹ̀sà.
2: Sir.
0: Tí gbogbo èèyàn ò bá rú ẹbọ yìí.
2: Everybody did not give this offering.
0: Ẹ̀yin tí ẹ gbọ́dọ̀ wọnú májẹ̀mú ẹbọ yìí.
2: Those that must enter this covenant.
0: Gbogbo ẹ̀yin tí ẹ ti rú ẹbọ 900.
2: Those that have offered 900 naira before.
0: Kí o ṣe kejo tó parí.
2: Before this new month.
0: Gbogbo ẹ̀yin tí ẹ rú ẹbọ 900.
2: Those that have given that 900 naira before.
0: Kí o ṣe kejo tó parí.
2: Before the end of the seventh month.
0: Ẹ̀yin yẹn lẹ gbọ́dọ̀ ṣe o.
2: You must make sure you offer this offering.
0: Ìwọ tó dẹ̀ ti ṣe.
2: Are you not yet to do your whole?
0: Ọjọ́ kìíní yóò gbọ́dọ̀ lọ.
2: This day one must not go.
0: Ọjọ́ kìíní.
2: This day one.
0: Oṣù kẹjọ.
2: The month of August.
0: Kò gbọ́dọ̀ lọ.
2: Must not go.
0: Títí sà.
2: Sir.
0: Kó tó di ọjọ́ kẹjọ.
2: Before the 8th.
0: Oṣù kẹjọ.
2: The month of August.
0: Ọjọ́ ìbí bàbá mi.
2: The president of my
0: father. Samuel Ojo.
2: Samuel Ojo.
0: Adébáyò Authority.
2: Adébáyò Authority.
0: Mo fẹ́ lo májẹ̀mú yẹn.
2: What is that covenant?
0: Nítorí ayé ẹ̀yẹ yẹn kan.
2: For some people.
0: Bàbá mi Authority.
2: My father Authority.
0: Èdìdí ọjọ́ ìbí wọn.
2: Covenant of his birthday.
0: Mo fẹ́ lo èdìdí yẹn sà.
2: What is that covenant?
0: Gbogbo ẹ títí ń gbọ́ mi.
2: Every listener.
0: Èmi ọmọ bó ti rú ẹbọ yóò.
2: After you give this offering.
0: Gbogbo ẹni tó ti rú ẹbọ yìí.
2: Everybody has given this offering before.
0: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ yìí.
2: The only way you not give this offering.
0: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ
2: yìí. The only way you not give this offering.
0: Ní àdàbí.
2: It's only an excess.
0: Tó bá ti rú ẹbọ yìí.
2: You didn't give that offering.
0: Kí oṣù keje tó jalè.
2: Before the end of the seventh month.
0: Ẹnìkan níṣẹ́ kí n tún wá túnṣe ni.
2: Ó ṣe rely on the preaching.
0: Ó ṣe jẹ́ ọjọ́ kìíní.
2: Why is it day one?
0: Oṣù kẹjọ.
2: On the month of August.
0: Májẹ̀mú yẹn wí pé.
2: Governor say.
0: Jẹ́ kí wọ́n ṣe.
2: Let them do it o.
0: Sori 900 yẹn.
2: This 900 naira.
0: Kò lè la ẹ.
2: Cannot save you.
0: Ṣùgbọ́n lè la ọ̀nà fún ẹ.
2: I can make way for you.
0: Kò lè la ẹ.
2: Cannot save you.
0: Ó lè la ọ̀nà fún ẹ.
2: I can make way for you.
0: Ó lè la ọ̀nà fún ẹ.
2: I can make way for you.
0: Owó tí ò lè la yẹn.
2: But I cannot save you.
0: Ó lè la ọ̀nà fún yẹn.
2: I can make way for you.
0: 900 yóò tó ṣe business.
2: I can make you go straight.
0: Ṣùgbọ́n.
2: But.
0: Ó lè sílẹ̀kùn ayọ̀ fún ẹ.
2: Open the door of joy for you.
0: Ó lè sílẹ̀kùn aláàánú fún ẹ.
2: The door of benefactor for you.
0: 900 naira.
2: 900 naira.
0: Ẹ̀yin tí ẹ rú ẹ bọ́.
2: God has given offering.
0: Tẹ tẹ̀lé ohun Olúwa.
2: Please follow this word.
0: Kí oṣù keje tó jalè.
2: Before the end of seventh month.
0: Ẹ̀yin tí ẹ rú ẹ bọ́ yẹn.
2: Those that give that offering.
0: Ọjọ́ kìíní.
2: Of the day one.
0: Oṣù kẹjọ yìí.
2: Of the month of August.
0: Rú ẹ bọ́ yẹn.
2: Do the offering again.
0: 900 naira.
2: 900 naira.
0: Kí ilẹ̀ tó ṣú.
2: Before night fall.
0: Máa rú ẹ bọ́ yẹn.
2: Start offering that offering.
0: Ìwọ ni ilẹ̀kùn ọ̀nù fẹ́ ṣí fún.
2: Yes, sir, you are next to testify.
0: TB.
3: TB. 05 05 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB GTB ni o ọlajide ọlajide ṣina yọ mi 05 05 2 5 2 8 7 5 7 5 1 8 1 8
4: a lọ sí
5: kábíẹsọ ibi kan tán ń pè ní Oro.
4: Ọjọ́ Tuesday ọjọ́ kẹrin ọjọ́ Tuesday ọjọ́ kẹrin oro oṣù kẹjọ kábíẹsọ lọ́rùn oro oṣù kẹjọ ọjọ́ kẹrin ọjọ́ kẹrin ètí sọ ọjọ́ Tuesday ó máa ní agbára
6: alágbára o
4: ní oro
6: ọjọ́ Tuesday yẹn.
4: Tí ṣe ọjọ́ kẹrin.
6: Yes, sir.
4: A máa bẹ̀rẹ̀.
6: Kábíyèsí o.
4: Ní 7 àárọ̀.
6: 7 àárọ̀ ni o.
4: Àárọ̀ kùtù ni.
6: Àárọ̀ kùtù hàì.
4: Aṣọ white ló gbúdọ̀ wọ̀.
6: Aṣọ funfun ni o máa wọ̀ bọ̀.
4: Lọ́jọ́ kẹrin.
6: Bẹ́ẹ̀ni, sà.
4: Oṣù kẹjọ.
6: Oṣù kẹjọ.
4: Ó máa lágbára.
6: Alágbára o.
4: Oro.
6: Oro.
4: Ẹ ti mọ bí ta ṣe ń pàdé.
6: Bẹ́ẹ̀ni, ẹ̀jíjẹ́.
4: Mountain of Solution.
6: Mountain of Solution.
4: Bible Assembly.
6: Bible Assembly.
4: Ní Along Bodedi Way.
6: Along Bodedi Way ni o.
4: Agbègbè Bodedi Way.
6: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
4: Ní àdójúkọ ilé Láí Muhammed.
6: Oh yes, sir.
4: Ilé Láí Muhammed.
6: Àdójúkọ ilé Láí Muhammed.
4: Bodedi Way.
6: Bodedi Way Road.
4: Àdójúkọ ilé Láí Muhammed.
6: Àdójúkọ Láí Muhammed ilé
4: Ẹ̀dọ́. Adéboye Avenue.
6: Adéboye Avenue.
4: Ó máa lágbára gan.
6: Ó máa lágbára o.
4: Ní Kwara State.
6: Kwara State.
4: Oro. Kwara State.
6: Ẹ̀dìdẹ́ o.
4: Bàbá ti ń parí Oro.
6: Oh yes, sir.
4: Ó máa lágbára.
6: Alágbára o. Kábíyèsí Ọlọ́run.
4: Tá a bá ti parí ìpàdé Oro.
6: Oh yes, sir.
4: Ẹ̀yin ará Ìbàdàn.
6: Ìbàdàn.
4: Mọ̀lẹ́mọ́.
6: Hallelujah.
4: Lẹ́yìn ìpàdé.
6: Yes, sir.
4: Títòrò.
6: Kábíyèsí o.
4: Ìbàdàn ló kàn.
6: Ìbàdàn kú oríire.
4: Ìbàdàn ló kàn.
6: Ìbàdàn máa kú oríire.
4: Lẹ́yìn ìbàdàn. ìpàdé.
6: Oh yes sir.
4: O kan ikirun.
6: Ikirun.
4: Lẹ́yìn ikirun.
6: Oh yes sir.
4: O padà sí Èkó.
6: Èkó ló kọ̀.
4: Lẹ́yìn Èkó. Ìlọrin.
6: Ìlọrin Àfọ̀njá.
4: Lẹ́yìn Ìlọrin.
6: Yes sir.
4: Ọ̀fà.
6: Ọ̀fà.
4: Lẹ́yìn Ọ̀fà.
6: Àbíẹ̀sẹ̀ o.
4: Ilẹ̀ṣà.
6: Ilẹ̀ṣà ni o.
4: Lẹ́yìn Ilẹ̀ṣà.
6: Oh yes sir.
4: Ẹ̀yin ará Ondo.
6: Ondo.
4: Ẹ máa retí wòlíì.
6: A máa múra lẹ́ o.
4: Aran mi sí ọ.
6: Kábíyèsí
4: ọlọ́mọ. God bless you all.
6: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò.
4: Yóò dára fún ọ.
6: Amen.
4: Ìwọ gẹ́gẹ́.
6: Lẹ́ẹ̀rí.

0: actress yẹn lọ sí bi gbọ́n kò sí ẹni tó sọ testimony mọ gbọ́ dáadáa mọ tẹ̀lé tá n sọ tí ò ní trace yẹn lọ sí bi gbọ́n so le gbọ́n láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ mọ̀ mọ̀ gbéra kan fòókè lẹ́ẹ̀mẹjọ wà á jump tí n bá ti sọ àsọ tẹ́lẹ̀ ó sì fò ní ìgbà mẹ́jọ owó rẹ ti ń fò bí ẹyẹ kiri ìbùkún rẹ ti ń fò bí ẹyẹ kiri gbogbo ẹni tó le gbọ́ràn tí n bá ti sọ pé lórúkọ jésù kan gbà á wà á kàn fòókè ní ìgbà mẹ́jọ ẹ̀mẹ́nu àṣí ilẹ̀ arábàdo kẹ̀náyé lè bòdó ṣàtàkà aládìí ṣètò ibi tí ìbùkún rẹ ti ń fò kiri wà bó o ṣe ń fò òkè yẹn mo ní kẹ́ ẹ fò kẹ́ ẹ pàdé lórúkọ jésù ọyà gbà ọyà gbà ọyà gbà ọyà gbà ọyà gbà ọyà gbà ọyà gbà ẹ gbà in the name of Jesus pọ́pọ̀ ìbẹ́pẹ ní jẹ́bi àti ẹ̀yin méjì méjì bí n bá kú òun bí ní sì máa bọ́ sórí Facebook orí YouTube àtorí TikTok ibẹ̀ ni màá ti kọ́kọ́ ṣe program láàárọ̀ yìí ń sọ pé kẹ́ ẹ ṣe nǹkan kan bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run à ń sún lọ ni títí tí ó fi wọ òǹdí 10 àní òǹdí 18 ni màá wà ní ìlú United Kingdom ní London precisely màá wà London tẹ́ ọ bá lọ mọ̀ ń bẹ̀ ẹni wọ́n pàdé mi ní tá a bá ṣe ń 7-7 là ń lọ ṣe ń bẹ̀ náà tọ́ bá tún di 12 lónìí á tún pàdé mi ní kẹ́ ẹ wá ṣọ́ọ̀tì orí Facebook orí YouTube TikTok kàn fi earpiece ẹ ṣe tí ó ti tàn mo wá ní kí mọ̀mọ́ yìí ó gbàdúrà ṣé wọ́n wá mẹ́sàn lọ́dọ̀ ọmọ wọn ni kí lọ́ọ́ ṣẹlẹ̀ ṣe so.
1: So ìgbà tí wọ́n á fi kó omi yẹn dọ́rùn èso yẹn ti bàjẹ́ torí Canada làwọn ọmọ mi wà.
2: Canada lọ́hùn.
1: So omi nìkan
2: yẹn. Ta ló kó lọ.
1: Mo a kó mọ́ àwọn ẹrù tí wọ́n bá wọn kó lọ ni. Èso ti bàjẹ́ bẹ̀ tí wọ́n rí omi yẹn lò. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò mú oṣù yẹn jẹ. So ìgbésẹ̀ yẹn ló gbé mi náà lọ sí Canada.
2: Ẹ ti lọ.
1: Mo ti lọ mo ti dé ní Sunday eléyìí tó tẹ̀lé Sunday ti jẹ́ ta yìí ti jẹ́ rìn yìí.
2: Ọ̀tàn òní dá ń sọ ń pa àwọn abíá. Ẹ wo màmá nù snow. Ajé kọ́kọ́ pàṣẹ wàárọ̀ náà lọ.
1: Mo jẹ́jẹ́ níwájú Ọlọ́run.
2: Ẹ jẹ́jẹ́.
1: Bẹ́ẹ̀ ni pé tí Ọlọ́run bá lè sàánú wọn torí àwọn ọmọbìnrin mi ò kì í nídàdó. Ó fẹ́ dàbí ẹni pé àwọn ọmọkùnrin mi fẹ́ mọ nídàdó ó jẹ́ kí n múra sí àdúrà yẹn dáadáa. Ó wá sọ pé tí Ọlọ́run bá lè sàánú fún mi màá mú ẹ̀jẹ̀ wá ẹ̀jẹ̀ mi nìyí.
2: Ẹ díjú.
1: Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run otútù ọ̀hún kò sanwó òdì sí mi ooru ọ̀hún náà kò sanwó òdì sí mi Ọlọ́run ò jẹ́ káwọn ọmọ mi ó náwó tí ó dùn mọ́ wọn ná lórí lé mi lórí mo dúpẹ́ gan lọ́wọ́ Ọlọ́run mo lọ lálàáfíà oṣù mẹ́fà ni mo lò pẹ̀lú wọn mo lọ lálàáfíà mo
2: sì pọ̀
1: àlàáfíà ló wà mo ti send the picture.
2: Ṣé ń wojú ọmọ ọ̀rẹ́ o ẹ máa wo bí màmá kan tí ó jẹun ọmọ tó ní ó débi gíga ó ṣe ṣe àmì ọ̀nà sí fún wọn náà.
1: So mo dúpẹ́ gan lọ́wọ́ náà.
2: Ẹ lẹ́yìn kò ní jẹ́ àlọ́mọ fún.
1: Àmì mo ẹ dákun ẹ bá mi bí ẹgbẹ́ àwọn àjọ kí wọ́n bá mi kí hallelujah mẹ́ta ògo mẹ́rin.
2: Mẹ́ta
1: hallelujah mẹ́ta ògo mẹ́rin.
2: Wọ́n lówó nù. Ọ̀yá. One. Two. Three. Ògo. Ògo. Ògo. Ẹ ké hallelujah kan sí. Mo fẹ́ rú ẹ̀.
0: Nice. Ìgbọ́ràn ni ẹ pé mama ìkí máa fi ṣe lọ torí time olùfẹ́ pẹpẹ yọ pọnmọ ní ìsìn lórí Facebook 6:30 àti ní 12.
3: Praise the Lord. Ẹ bá mi yan Ọlọ́run lógo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yìí torí Ọlọ́run náà dára sí mi. Torí pé ìgbà ní 2022 ó ní mo mọ ṣọ́ọ̀chì yìí ìyá kan wà ní ẹ̀yìn ilé mi àmọ́ pé ìyá yẹn ní ìyá Abuja wọ́n wà ní Canada báyìí ọmọ wọn bí bèjì. Ìyá yẹn ni wọ́n ní yóò onírin máa lọ sí Ọlọ́run òjijì so àwa jọ ń wá àtìgbà yẹn mi wàá pa Jesus.
2: Ẹ̀yin àti ìyá Abuja.
3: Bẹ́ẹ̀ ni a jọ wá ní ti oṣù kẹrùn-ún bọ̀ wọ́n ti lọ nínú oṣù kẹfà.
2: Ìyá ti rọ́nà lọ.
0: Nice. Wọ́n ní ìyá onírin jẹ́ àjọ mọ́ lọ gbọ́n wá sí church ó sì gbọ́ràn ó tàn wọ́n ń gbọ́rọ̀ ìyá yìí.
3: So ohun tí wọ́n rí gbà yẹn tó gbé mi dé orí ìjọ ni nígbà yẹn ni pé àárẹ̀ àìsàn
2: ẹ mọ̀ sọ àìsàn
3: bẹ́ẹ̀ ni sà ẹkún ó ní mo sun

0: gbogbo omi tó bá ti dé.
1: Anywhere you get to.
0: Fi bóyá sọ pé.
1: Tẹ́lẹ̀ mọ àwọn èèyàn gbọ́ ẹjọ́ rí.
2: Orí òkè òkò sá ló kún ti ń ṣe o.
3: Ọ̀rẹ́ ká lọ síbẹ̀ kó wá ríṣẹ́ Olúwa.
4: In the finest city of Ilorin lies a secret.
5: Diamond 88.7 FM.
4: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
6: Ẹ̀yọ́ máa rúgbó ọjọ́.
7: Yẹ́sà!
6: Ṣé àlàáfíà lẹwà?
7: Àlàáfíà ni sà.
6: Àlàáfíà Kristi kò ní fi í sílẹ̀.
7: Àmì gbé.

어르신이 오가비아지스 라르르르르르니 사바비아지사바죠 세블리비고 오주베 마보지 어워제스 맹꿰 로리아왕복보지 원배주 위지 원배준서 라그베르르르르 대바야 라자리 국불레와 나이지리아 지티베 국불코로건두 이레 아프리카 아치노케르 가키리 이레 라지베 아블루 무엇뱅이 올라올 패치지 비마키니 오니코케지지 위패마케데 쿠데다지고이 에쿠아모주바 에르라와바바루 라리보보 에요미비다 소툴레바바루 라파에베 알라피아 에야로와이니 레프트윙가 에야 레프트바키 오지 에노마두메지리로고 22예 소저마비비 orílẹ̀-èdè Argentina èyí Valentin Paco Valentin Paco ni Mátòyìn ṣẹ́ẹ̀sì ti padà kéde rẹ̀ èyẹ lọ́jọ́ ọ̀tànà wèé pé wọ́n ti gbé agbábọ́ọ̀lù yìí láti inú ikọ̀ agbábọ́ọ̀lù AFC Strasbourg èyẹ láti orílẹ̀-èdè France nìyẹn pẹ̀lú àdéhùn ọlọ́dún méje kọ́gbẹ́kọ́gbẹ́ 7 years agbábọ́ọ̀lù yìí òun ní òjì agbábọ́ọ̀lù kẹfà ilé tí jẹ́sì yóò rà lójú òfin òfèrèsé ọjà kárakata àwọn agbábọ́ọ̀lù ti lọ lọ́wọ́ èyí 2020 summer transfer window láàárọ̀ àwọn agbábọ́ọ̀lù ilé tí ikọ̀ agbábọ́ọ̀lù jẹ́sì tẹ́wọ́n ti rà lọ́wọ́ ti àwàyìn láti ní ìrọ̀gẹ̀ mọ̀gàrọ̀jà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa dani webbe láti inú ikọ̀ agbábọ́ọ̀lù brighton and hove albion manchester united lacrosse láti inú ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace tí mama copa lẹ́ṣà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù atlanta Emmanuel Emenga láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Strasbourg bákan náà ṣe fẹ́ gbọ́ yàtọ̀ sí Jordan Henderson ilé tí jẹ́sì tẹ́ wọ́n gbé lórí àdéhùn ọlọ́run ló mú ọ wá ẹ̀yẹn free transfer. Àpapọ̀ iye owó ilé tí jẹ́sì tí wọ́n ti ná lórí àwọn agbábọ́ọ̀lù ilé tí wọ́n gbé wá sí pápá ìṣeré Stamford Bridge ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé ó ti tó lò mílíọ̀nù lọ́nà òjìlélọ́ọ̀dúnrún ó dín mẹ́rin euro ó dín mẹ́rin pounds òjì èyẹ 336.5 million pounds ó ní kan agbábọ́ọ̀lù chelsea tẹ́wọ́n ti ná lọ́wọ́ tá a wà yìí ẹni kò pọ̀kẹ̀ chelsea ń ṣe ó ń blé wọ́n ń ṣe lọ́wọ́ tá a wà yìí kò tí ì sí ikọ̀ agbábọ́ọ̀lù kankan tó ṣì náwó èyẹn lójú fèrèsé ọjà kárakáta àwọn agbábọ́ọ̀lù ilé tọ́jú ọtọdún 2026 chelsea nìkan ló ń kọ agbábọ́ọ̀lù ilé tí wọ́n ṣì nárúfẹ́ owó bẹ́ẹ̀ tábà wọ́n ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde rẹ̀ lọ́jọ́ tàná yìí èyẹn Valentin Paco ọdún 2024 ló ti kọ́kọ́ láǹfààní láti gbá bọ́ọ̀lù lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì nígbà tó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù brighton and hove albion láti inú ikọ̀ agbábọ́ọ̀lù boca junior pẹ̀lú iye owó tó tó mílíọ̀nù méje ó lé ọwọ́ mẹ́sàn-án pọ́ùn 7.9 million pounds ọdún tí ó tẹ̀lé èyí ọdún 2025 ó ní wọ́n ta pátápátá porongodo lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù strasbourg ọ̀hún lẹ́yìn tó ti kọ́kọ́ lọ lo àyálò nínú ikọ̀ agbábọ́ọ̀lù sevilla àti strasbourg kódà nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tó kọjá yìí èyí ọdún 2026 ìgbà kan dondo òun ní agbábọ́ọ̀lù yẹn tó láǹfààní láti gbá bọ́ọ̀lù èyàn fórílẹ̀-èdè argentina tí ń ṣe orílẹ̀-èdè bàbá tiẹ̀ bákan náà agbábọ́ọ̀lù yìí òun ní yóò jẹ́ agbábọ́ọ̀lù kẹtàlá ilé tí chelsea àti strasbourg ni wọ́n tà fúnra wọn láti bí sá ìgbábọ́ọ̀lù méjì sẹ́yìn báyìí bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ kan èyí blúkò òun ló ń bójú tó ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì ẹ̀yìn ti chelsea ẹ̀ṣà kú ìnáwó lọ́tù ẹkú ìnáwó lọ́sì ẹ̀ṣà lọ máa gbàdúrà wèé pé kówó má padà wọgbó kó má dàbí ti ìwòrè kó má dàbí ti liverpool èyẹ níṣà ìgbábọ́ọ̀lù tó kọjá lórí ọwọ́ ti chelsea gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lápá abẹ kákíra wa wípé akójú mama akójú làtúrọ̀ mọ́dù tó dáwà láyè káyè níbikíbi gẹ́gẹ́

lánfàní láti tún máa ganu sí bí ìkànnì ológun ìkànnì aláyọ̀ ìkànnì tó dúró kókóró dúró kakaraka tí ò ga tán tí ń bẹ lókè tètè tábìlì láyé má dènà wọn pàápàá bí ó dẹgbẹ́ pàápà ilé ti pé rádẹ̀ ti pé àtẹ̀tẹ̀ yóò rò ó tún jojú bẹ́ẹ̀lẹ̀wù ó máa tara àbí kò ní tara fìyẹn lọ ọmọ àyámi jájọ kábàrà bó ṣẹkẹrẹ ó bá lé lọ́nfàní àti dàtọ̀ fún ẹlẹ́yọ rọyọ ìjà ló kọ gbogbo àwọn sàbẹ̀ mi pé máwọn ọmọ àjọ mi dájọ́ máa mú kinní yẹn wá ó máa fi dùn tí gbogbo máa fi kan sí lárọ̀ tòní máa kúnnù àwọn eléwìrì tí ń jù lápá bí tí ń jù lápá tọ̀ tẹ́bí lọ́nfàní láti rí mi gbọ́ tẹ́ fi rí mi wò ẹ̀yẹ lójú máa tòní ó gẹ́gẹ́gẹ́ ni mo fi ń kíyìn bẹ̀rẹ̀ látọ́jọ́ nọ́bà wà ní ọlọ́pàá bí agbára àtàṣe gbogbo búrẹ́dọ̀ káṣílẹ̀ ẹ̀tẹ̀ mami mùsínà fẹsẹ̀ àpòsọ owó tuyì ní ìgbọ́kú yín wọ́n máa bà tánìọ̀ èèyàn kan tuntun bíi population china ó yẹ wọ́ra kan sì ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀ra sàwámà bábíkìú tẹ́ mọ́ pizza èèyàn gángan làwọn ọmọ àgbòrò oúnjẹ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ àyọ̀dẹ̀jà yọlá ló kọ̀ mi ní westport mr lagasi kalẹ̀ àwa tó ní joshua èèyàn mayweather ẹ̀yìn tèmi lẹ́wọ́ panu pàmọ̀pọ̀ ẹni ilé sọmi láàrin gbogbo àwọn akọ̀ròyìn akàròyìn rẹ̀ ìdárayá èdè yorùbá ti ẹ̀pọ́n bẹ́lẹ́ àjọ lọ́ngọ̀bà ló kó rí bẹ́ẹ̀ ó yẹ gbogbo ẹ̀yìn ti di gánà kẹ́ ẹ má tọ̀yìn ọ̀rọ̀ lórí vinisọ junior ní nkankan ti ń bẹ lórí alaye yìí tó bá di ilé ìjà mo máa láǹfààní láti jẹ àyín bẹ́tà gangan ó dẹ́pẹ́ pàpà ẹ jẹ́ ọmọ bẹ̀rẹ̀ láti ní ìdíje nàìjíríà premier football league ìdíje league àgbàkúta tilẹ̀ wà nàìjíríà nìyẹn o inú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kún califat ìyẹn nípínlẹ̀ imo òun bẹ gangan ni mo láǹfààní láti balẹ̀ kàǹkà sí tí ìgbà tán gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbèsè mi létí kí láǹfààní láti jẹ́ yín tèmi gbọ́ yín tèmi sí bẹ́tà wọ́n ti jẹ́ kó di mímọ̀ wọ́n lé ẹ̀gbọ́ ìgbìmọ̀ ilé tá a lè mọ̀ sí technical crew nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kún califa wọ́n ló ṣì wà di bí síbẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wọ́n ní ẹ̀gbọ́ rúzọ òbí ìnà ẹ̀vì ó gẹ́gẹ́gẹ́ sì ni ẹni tó jẹ́ technical advice àwọn lọ́wọ́ tá wẹ̀ nígbà tí okorowo sinedunwe o gangan lolukọ ni ta mọ si ko patrick wuku agbegbu o gangan ni assistant coach lagba abẹ yẹn esimu alo mose o gangan na wọn jago di mimọ wípé trainer ń gbòrò ayé mary michael ozenema o gangan ni goalkeeper trainer nígbà tí gerald akakimi o gangan ni second assistant coach lagba abẹ gẹgẹ bí ikọ agbábọọlù kún califa wọ́n ṣe kéde rẹ̀ èèyàn lógún ọ̀sẹ̀ tá a láǹfààní láti lò tẹ́yìn tó dẹ̀ tó mi lọ́wọ́ lèmi jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ńdógí màá ní ìgbé ẹdẹ bẹ̀ ó yẹ mo gbé bọ́ọ̀dì ó di ìpínlẹ̀ kwara àti ọlọ́pàá bí gogogo ẹni wọ́n wíkì ni wọ́n ń sọ ọlọ́pàá bẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kọ́rẹ́ united kì ń yọrọ yìí mọ̀ nítorí pé má jẹ́ gbọ́kàn kó sí bẹ̀ wọ́n ti ń gbáradì ní kókó ìjèjì wọ́n ìdíje ìfẹ́ yẹ ilé tó jẹ́ tàgbọ̀kúta tilẹ̀ wà nàìjíríà npf kódà wọ́n gbé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ amáragbóná ilé tá a mọ̀ sí prezizi lọ́jọ́ tana tàkójú gbà wọ́n èèyàn láti ilẹ̀ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ èèyàn shooting stars tírí ẹsì àmọ́débọ̀ ṣùgbọ́n wàrúrẹ́ united wọ́n ju bú yankata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹ̀mí ayò méjì sẹ́yọ kan nìyẹn lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹni tó jẹ́ olùkọ́ ní ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kwara united ẹ̀yẹn coach asifa sulema tọpẹ èèyàn mọṣíkò pro coach brazil ó kéde sọrọ ṣàlàyé òun náà wọn ti rí àwọn agbọn gbogbo èèyàn àwọn eré ẹ ilé tí wọn

Anna General Meeting. Eh, AGM. Yo, why in your lodge on Friday? Tin shojo keje. Won't you catch your daughter away? Eh, yanni labad. Nepelo, yo go go go ni. Eh, yanni baraji. Chaju DJ. MPF 2026-2027. Eh, gabi ronye. Eh, to jabale be mo koloko. A jabale gudugbe. Wanja go di mima. Wepe bi pa deyi. Àwọn ẹ̀ka lẹ́nu lọ́rọ̀ ẹ̀yẹ lágbó bọ́ọ̀lù alábẹ̀lẹ̀gbà pàápàá jùlọ nínú ìdíje NPF ó ni wọ́n péjú síbẹ̀ o lára àwọn tá a ti rí àwọn ẹni tó jẹ́ alága káàfà àtàmàlà fáwọn ikọ̀ agbá bọ́ọ̀lù gbogbo àtàwọn tó wọ́n jẹ́ bàbá olówó wọn ìgbìmọ̀ máàjọ́ bàjẹ́ àjọ NPF àtàwọn ikọ̀ nínú àjọ tí ń bójú tó bọ́ọ̀lù alábẹ̀lẹ̀gbà ẹ̀yẹ lórílẹ̀dẹ̀ wa Nàìjíríà NF àtàwọn míì ni wọ́n péjú bẹ̀ wọ́n wá jẹ́ kó di mímọ̀ wọ́n ní níbi ìpàdé yìí ó ní wọ́n ti máa yanjú gbogbo àwọn ọ̀rọ̀ kan ilé tí ń bẹ́ẹ̀ lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lẹ́lẹ̀ tá a ti rí bí àjọ tí ń bójú tó ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀dẹ̀ wa Nàìjíríà bẹ́ wọ́n ṣe péje wípé ẹni tó bá gbadé ìfẹ́ yẹ NPF ọdún 2026-2027 wípé ó gbọ́dọ̀ fúlànfààní láti fowó tó tó ₦1 billion kó fi ṣara rìndìn àti wípé owó ọ̀yà ilé àwọn ilé tó jẹ́ tàwọn òṣìṣẹ́ àwọn wòrè àwọn agbábọ́ọ̀lù òjì tó kéré jù fẹ́ wọ́n ní pé ó gbọ́dọ̀ jẹ́ ₦2 million wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó gangan ni wọ́n láǹfààní láti pẹ̀ kẹ́lù èèyàn níbi ìpàdé yẹn ilé tí ó wáyé lọ́jọ́ jimá ilé tí ń bọ̀ lọ́nà bí ẹrù lọ́fà yìí gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti tó mi lọ́wọ́ mo jẹ́yìn tèmi lónìí fẹ́ránjógi ó yá mo ti fi yẹn làwọ́ gédéńgbé mo kàwé sápá iwájú ó dínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù fly eagles ti ilẹ̀ wa nàìjíríà nínú ìdíje wa fún bí under-20 championship èèyàn lórílẹ̀‐èdè côte d'ivoire lánàá ẹ̀kọ́ ìṣojú mọ́mọ́ èèyàn fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù fly eagles ilẹ̀ wa nàìjíríà nítorí pé burkina faso wọ́n fa mi ìyà sí wa lára o pẹ̀lú ẹ̀mí ayò méjì sódo ó tilẹ̀ jẹ́ wípé a ti dé ìpele tó kọ́gun sí àṣekágbá èèyàn tá a mọ̀ sí sẹ̀mí fẹ́nà àmọ́débọ̀ ṣùgbọ́n àmì ayò méjì tó wú kọ́ngbẹ́kọ́ngbẹ́ ó ní kọ̀ orílẹ̀‐èdè burkina faso tí wọ́n fi fa mi sí wa lára lọ́jọ́ tànáyẹ gangan lọ́wọ́ tá a wà ikọ̀ agbábọ́ọ̀lù fly eagles ilẹ̀ wa nàìjíríà ó máa gbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó kẹ́yìn àbí ká pè ní sẹ̀mí fẹ́nà gọ́gọ́gọ́ bó ṣe jẹ́ nìyẹn ó dẹ pẹ́ pàpà àwọn ẹ̀rọ ẹgbẹ́ bọ́ọ̀lù ọmọ ilẹ̀ wa nàìjíríà ti ń bẹ nílẹ̀ òkèrè ẹjẹ́ sáré mú ròyìn bíi méjì àbí mẹ́ta wá ẹ̀yẹ lọ́dọ̀ tí ọ ẹjẹ́ ń lọ sínú ọ̀dọ̀ tari frank oyinka ó jẹ́ ẹ̀rọ ẹgbẹ́ bọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà àdéhùn gbogbo mọ́ni tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó rẹ̀ bọ̀ láti inú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù club rugby ọmọ yẹn ti gbé bọ́ọ̀dì ó ti dínú ìdíje Bundesliga ìyẹn lórílẹ̀‐èdè Germany nìyẹn o ó ti lọ tọwọ́ bọ̀ àdéhùn ìyẹn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Frankfurt gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù Frankfurt yẹn bẹ́ wọ́n ṣe láǹfààní láti kéde rẹ̀ wọ́n ló dínú oṣù kẹfà ọdún 2031 ó tó di pé àdéhùn tọmọ ológun yẹn ó tọwọ́ bọ̀ pẹ̀lú wọn ló kéde láǹfààní láti tẹnubodò tẹnubẹpo ilé tó túmọ̀ sí wípé àdéhùn ọdún márùn-ún kọ́ngbẹ́kọ́ngbẹ́ ó ní frank oyinka ló láǹfààní ìyẹn láti tọwọ́ bọ̀ pẹ̀lú iye owó tí wọ́n fi gbé ló jẹ́ àpapọ̀ mílíọ̀nù 10

ilọpọ pọ kojú ara ni ele tama preliminary trial lórí àwọn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ilé tí yóò kópa nínú ìdíje CAF Champions League àti CAF Confederation Cup wọ́n jẹ́ gbòdì mímọ̀ wípé ọjọ́ kẹfà oṣù kẹjọ tá a láǹfààní láti máa bẹnu rẹ̀ ó gangan ní òwàyé èèyàn lórí ilẹ̀-èdè ti egypt nìyẹn nílùú cairo gangan sódì ọbọ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù méje mẹ́rẹ̀ẹ̀rin ilé tí yóò ṣojú orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n lọ máa gbáradì ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù rangers international ti mọ rivers united cup champions league làwọn ó ti gba sherry three s ilẹ̀ ìbàdàn ìyẹn shooting star ti mọ ekanami warriors àwọn ni yóò kópa nínú ìdíje ti cup confederation cup ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn ó yẹ mo ti gbé bọ́ọ̀dì ó ti di nílẹ̀ òkèrè ẹ̀yìn tèmi tẹ̀ ń wò mí lójúlójú wò mí lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ̀yẹ lápá ojú òpá yé dára yẹn lórí yín lápá abẹ̀ ní ìgbọ́kú yẹn ẹ̀dàmú ẹ̀ yọjọ́ ẹ̀ fòrò ẹ̀ kẹ̀dẹ̀rú.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Taking Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Tọ e ka ba pada lati e ka ipolowo oja lori bi ti lami to wa boro de.
2: So gẹgẹ bi mo se nso lo lekan yen eto yi a pe ni petroleum trust fund o jeyo lati bi okunwe to deba epo laye ijoba ologun ka to koja are ngba yen babangida te ba si wo eni to je alaga igbimo yen oni ologbe to na ti je areri Muhammadu Buhari nigba yen awon lo je alaga kini joba ologun nigba yen fi se ni pe won fe ki anfani to sodo ninu e ko ma lo tara sodo aralu oni kan teyin na so lekan yen temi na si faramo temi na si ro pe igba toro ti wa ndi bayi mi ba ro are wa kan to gbe igbo tori are nigba ton de won gbe awon igbese igboya kan mi ba ni lara igbese igboya yen kan wa je kele na kun to bi gele ni o je anfani tara tara sawon aralu tori nigba dan so e ni 1992 oni gba yen te ba ri nigba yen te ba ra ogun gan nile awon hospital ti ijoba e ri te ba nfun yin ni ati paper ni ato ogun ni o won ti ko sare e ti ri pe o support e o wa je ko wo tawon eyan san lati fi ro ogun ati lati fi ni ilera to pe ko rora wale o si ro ara lorun emi o ba ro are owo to po tan pe ni excess yi to je pe wa lati pe won ti yo ikopa kan je ko wa mo lo tara sodo ara ko bada kan wa fa awon gomina le kan won mo se ise won to ye fun awon aralu ki joba papo kan won na wa mo se ti oke
3: oda a si ojo opo le to ba nilo pe a tun kan sin a kan sin tori pe ni se joba are Muhammadu Buhari to koja to ti dologbe bayi a ngba ti won fu awon gomina lowo bailout fund oni won pe won si ni pe kan da pada ngba na awon kan wa bere pe are oku se be bayi eja wo awon tin be loju opo na 0913655952 hello
4: e karo
3: sir e sun
4: e ku ti na afa ni o nbe lori la doctor lari okiki exponent lati ta kuro ni lorin o ke awon atopon ati baba to so lowo olohun o sa le kun dada won
3: abi
4: ko fi je ki ni aro yi mo no me deja ki ti se die te ri agbara te ma lu so nbe la gomina ati owo awon are an so bi da ti ba yo ko inu constitution nigeria ti me kun o to le gbadun ọpọlọpọ owó tí wọn ń gbé lọ sápò gómìnà yìí àwọn aráàlú gba ní so ká máa ṣe nǹkan tó mọ̀ tẹ̀ ń tí ó káyàn lọ́wọ́ kò ṣùgbọ́n tí wọn bá yọ kúrò ní constitution kò sọ́nà ta lè fi rọ́nà lọ tí bàbá tó wà lórí ètò ti sọ pé ká gbọ́dọ̀ yẹn dínkù àwọn ará wọn níṣẹ́ wọn débẹ̀ tí wọn lọ jẹ tara wọn ẹbí sì ní wà tó dé dúró báyìí inú òfin wọn ti lè yọ agbára àtẹmọ lè kó láti rí ojútùú ń kàn ṣe àbá àdọ́tọ́ láàrin òkìkí exponent láti gbà kúrò nílọrin.
3: Ẹ ṣeun, adúpẹ́ fún ìdásí tiyín. Saka Oníyọ̀ Muritala láta lórí wọn kí wa. Wọ́n ní gbogbo àwọn olóṣèlú wọn ní bákan náà ni wọ́n. Wọ́n ní ààrẹ nílò láti pe àwọn gómìnà yìí kí ó sì bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ pé ìjọba wọn nílò láti ṣe nǹkan tí ó tọ́ lákòókò tí ó tọ́. Wọ́n ní àwọn aráàlú nílò ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ètò ìlera ọ̀fẹ́ àti owó oúnjẹ tí ó jẹ́ pọ́kú. Wọ́n ní kọ́lọ́n kó bùkún ilẹ̀ Nàìjíríà. Saka Oníyọ̀ Muritala ló fẹ̀ yóò ṣọwọ́.
5: Hello, ẹ̀kárọ̀.
1: Ẹ̀kárọ̀.
5: Jíjọ́ wà nílẹ̀ láti àgbébí àtà. Ẹ kú ọ̀pọ̀lọpọ̀ kan sàyìn ṣe ló ń sọ. Ẹ rí pé bíríìjì náà ni wọ́n ṣe àti tí ò tẹ̀ nílùú bíríìjì rárá. Ṣé bá lọ sí gbogbo àwọn ọ̀nà gbèríko ẹ̀sẹ̀tálì ìfẹ́lódún fojú mi dájú. N ò ní ọ̀nà rárá. Àwọn ìlú kan wà bẹ́ẹ̀ fẹ́ pé tó jọba ti lè rọ̀ báyìí. N ò lè kọjá lọ sí ìlú kejì. Ṣé pé àgùgbọ àwọn gádà ti dáwọ́ àpọ̀lọ gbá. Tó wá bí a ṣe fọ́nà náà náà fẹ́ mọ́ ẹ̀ṣẹ̀. Lórí tí wọn ò fi ṣe gbogbo gbèríko yìí. Ẹ wo lọ́rin wa ìwò nísìnyí. Gbogbo àwọn ọ̀nà tí wọ́n ń ṣe àwọn ẹwà àwọn ọ̀nà gá kan tí gbogbo àwọn ọ̀nà tó nídìí ṣíṣe. Òun kọ́ ni wọ́n ń ṣe àwọn tí ò nídìí tó bọ́ sójú tá yé ni wọ́n gbá lọ́jà.
6: Hello.
1: Hello, Karo.
6: Aruko mi ni Fatek. Omo Ibagun lati Gereu. Amo ki alejo wa.
2: Ese.
6: Ama leri oro ti eni to fi esun kan are pe boya eni pe omo egbe tun le PC na lohun na o.
2: Mhm.
6: Bi ke ba ko top won fa governor. Lo bo ti ni gegan wa re ni kini eti wa. E ji ta pada ti gba ridimo former president wa Muhammadu Buhari lo ba ko ridin wa. Won pe di kini kan bill out ngba yen.
7: You ready for drama? Excitement, surprises, and entertainment of Big Brother Naija Season 11. Everything is for the taking. Don't miss a moment. Watch Big Brother Naija Season 11 on DSTV Channel 198 or GoTV Channel 49. And guess what? You can now get a new DSTV decoder for just 15,000 naira only. This comes with a 1 month subscription on DSTV Yanga package. For GoTV, get yours for just 15,000 naira plus 1 month subscription on GoTV Jolly package. And for your entertainment on the go, you can also watch Big Brother Naija and other favorite channels on DSTV Stream and GoTV Stream app on your smartphones, laptops, and iPads anytime, anywhere. What are you waiting for? Get your decoder today. Enjoy Big Brother Naija Season 11 excitement, the drama, the fun, the unforgettable moment. DSTV Channel 198, GoTV Channel 49. Entertainment just got better. Headline sponsor, Bet Power.
1: Tọ́yẹ ká pàpadà láti ẹ̀ka ìpolówó ọjà lórí ìbéèrè tí ọmọ bàbá ti ṣàbẹ̀rẹ̀.
2: Ẹ bá wa mo ní gbọ́nà kan ká lè mú àwọn ìpè tó kù.
8: Ẹ̀kan náà rí pé kí ààrẹ wa kan tiẹ̀ lo ti mọ́dẹ̀ èmi fi ti ológun ààrẹ ológun gbà yẹn mo fi ṣe àpẹẹrẹ ni. Tẹ bá sì wo ààrẹ tó gbéṣẹ́ tó kúrò lórí ìjọba ààrẹ tó ti dolóògbé báyìí ààrẹ Muhammadu Buhari àwọn náà pe tiwọn ni pé ẹ mọ̀ bí gbèyàn fẹ́ ràn yàn lọ́wọ́ láti bọ́ nínú wàhálà wọn sì gbé owó yẹn ṣe mọ pé yẹn ti ní iṣẹ tó gbọdọ sí
2: tí a
8: wọn sì ó di dandan wọn kọrùn bọ ni wọn kọwọ bọwé báyìí ni so ẹni tí ò bá wá lo sọnà tó yẹ ṣe mọ pé ojú káwọn mọ báyẹn lèmi náà fi wá rọra rẹ káwọn náà tó gbégbèsè akin ìgbésẹ akin yẹn yóò wá fi hàn pé owó yìí o olówó tó lé àwa fún yín láti fi ṣe nǹkan tó dáa faraàlú.
6: ẹ káàárọ̀ ẹ kú ètò àfíìsì ló ń sọ̀rọ̀ látàdé ta.
2: ó yẹ bá wa mọ.
6: ṣe rí àwọn gọ́ọ̀mẹ́ǹtì wa mọ̀ kàtẹ́yẹ kan ṣe pàápàá jùlọ pẹ́sídẹ́ǹtì ṣe rí àwọn owó tán là kalẹ̀ fún àwọn gọ́ọ̀mẹ́ yìí wọ́n fẹ́ẹ́ jẹ́ káwọn gọ́ọ̀mẹ́ nífẹ̀ẹ́ wọn ni. torí ìjọba tó bá ti mọ̀ tí ò bá ti fẹ́ ṣe sọ́bsidì sí gbogbo nǹkan wà láyìn kan ìyá tí ó mọ̀ jẹ wá ni kò sẹ́ni tẹ́ kó kọ́ fún ìrọ̀dọ̀ ara rẹ̀ náà ni ó rò ó sí tó bá nǹkan ara nífẹ̀ẹ́ wa ká ṣe wòsàn ọ̀fẹ́ ile iwe ofe gbogbo kaluku ni o san ka ko ni wa loju kan se ma ko fun governor ba se ko fun e se ma la fe se parliament awon to jode se lu ara won ni won fun eni to sara won ko le kan bi president ba lo fe se parliament awon eyan to jode se lu ara won ni won gbe si lodo ara won ni o kan ama kan se kini ko le kari ni olorun ni da mu wa
3: e se o adupe fun idasi teyan ogbeni ahmed banjo lati airport won ni won ki wa won ni won ro are lati pe awon gomina yi ki won si yan olubewo lati ijoba apapo lati mojuto awon ise ti won fi owo na se eseun adupe lowo yin alagba kolade ayide lati asada won ni ki ijoba ki won pese awon nkan maye derun to je ofe bi ina omi onje ilegbe eto ilera abibili ati bebe lo eseun adupe fun idasi teyin olatuji kayode won ni won ki wa ese won ni are won ni agbara labe ofi lati yo owo ti owo madamada ti won fun awon gomina lososu won ni tabi ki won na nito si won ni dokita adesina won ni won ti soro to po lori akori eseun adupe fun idase yin eja wo ipe yo kan si ka ma lo oda omido
1: ileya
3: ileya nu odun male oda adupe pe oko lowo gbogbo eyin ti e ba wa fife gbo eto run laro toni ati dupe lowo lameto wa omowe tutu aja abale bi e mu koloko omowe adesina adebite lati ileko fasiti ilorin eka ti won ti ko nipa ere ori itage eseun adupe amari yin ba
8: eseun
3: lase olohun oba gbogbo en ti e ti pe te da se ti en te fi atiranse sowo ti mo lameto wa gbogbo iwoye ohun idasi ko ni se pelu ti ikani yo tabi awa ti ajatokun sugbon ju gbogbo re la dupe amo lore ayodeje ayola lo ko mi odigba kan
1: omidan alayin ka je na je ba dele mi je o seun.

Monday, láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ̀bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ̀bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: okay. Nígbà tá a fọ́ mẹ́tàn, a ti pé 90 days. I was the councilorship candidate Adéwọlé wa ń gbà yẹn.
1: Okay.
0: Tí a fẹ́ contest later ni ẹgbẹ́ tí ń rúlu ń gbà yẹn PDP. Wọ́n sọ fún wa pé a ti mature.
1: Okay.
0: A lè contest.
1: Okay.
0: Tó di pé àwọn míì náà tún wá join.
1: Okay.
0: Kí mo fẹ́ fàyọ̀ ńbẹ ni pé bí Málámi ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ni. Mo ṣe wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, wọn ò sinmi rí, wọn ò sì relent. Gbogbo bó ṣe ń waste owó yẹn, wọ́n ṣe àwọn ní ìlú bàbá mi iṣẹ́. Èmi náà fẹ́ rúlu rẹ̀. Ṣé àwọn ikú mo fẹ́ rúlu ẹ̀ pé mi ń bọ̀ wá yàn wọ́n jẹ. Àwa náà fẹ́ tún lù ṣe. Mo ṣe ń ṣèjọba láwọn ibi táwa ti travel lọ all over. Káà náà wá introduce system yẹn.
1: Okay.
0: Sí ìlú ibi tí wọ́n ti bí wa.
1: Okay.
0: A rí pé láti ìgbà tí wọ́n ti dé. 2019. Bí a ṣe ń ṣe politics wa nílùú tẹ́lẹ̀ ó yàtọ̀ sí báwọn ṣe gbélé. Ó dàbí ọmọ tí à ń fún lọ́mú. Tá a fẹ́ gba ọmú yẹn ní
2: ẹnu rẹ̀.
0: A rí pé yóò le.
1: Yóò
0: lágbára. Atoru atọ̀sán ẹkún ló mọ̀ sùn. Until tí ó bá padà wá rí pé ìyá yìí mọ̀ padà wá dájú finally. Mo mọ̀ fún mi ní ọmú yìí mọ̀. Òun ni bí Málámi ṣe gbà á rí pé oríṣiríṣi nǹkan ni wọ́n fojú rí ní first tenor. Tó sì tún ṣẹlẹ̀ dì sí náà. Torí pé àwọn ẹ̀kọ́ kan ń bẹ tí wọ́n introduce sínú politics yìí tó ń jẹ́ àjòjì lára àwọn olóṣèlú. Kí ló ń jẹ́ kó máa jájòjì ni pé ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú as usual ní 2019 2018 gbogbo àlà ń pariwo ó tó gẹ́ ó tó gẹ́. Ó tó gẹ́ tá à ń pariwo yẹn tẹ́ bá bí èmi ń gbà yẹn. Tá a bá bí ẹyin tá a bí eléyìí. A ní òṣìṣẹ́ ìjọba òró gbà déédéé.
2: Bẹ́ẹ̀ni.
0: A ní ọ̀nà kò dáa. Skúù wa kò sí skúù ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń kàwé abẹ́ gíní skúù ti wó tán. A ní kò sómi. A ní ò sí iná. A ń ka oríṣiríṣi pé ìlú yìí ní ìdẹ̀kú ọ̀pọ̀lọpọ̀ health center míì ti dílé ẹran. So ìtí gbogbo ajọ́ ń kà nìyẹn tí mo wá jọ sọ̀kan. But bàtà wọlé tẹ́tẹ́ ògbólóṣèlú a máa ń fi àjẹ́ndà pamọ́ ni. Ọ̀tọ̀ ni tó wà nínú wa. Níta ẹjọ́ gbé yìí ni Málámi wa gbé lọ́wọ́. Tó wá débẹ̀. Ṣé skúù la ní ò da? Ẹja mọ̀ táwọn skúù ṣe. Ṣé àwọn water works wa tó ti bàjẹ́ ni? Ẹja jí wọn dìde. Ṣé gbogbo àwọn center wa tó ti liquidate ni? Ẹja reactivate. So ẹ rí pé wọ́n bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ yẹn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Ni wàhálà dé pẹ̀lú pé kò tọ́jú àwọn olóṣèlú. Ẹ rí pé system tiwọn. Níta lọ àjẹ ọgbẹ́ dání ni wọ́n gbé lọ́wọ́.
2: Làwọn fọ́ ló ń bàtà débẹ̀.
1: Ó tó gẹ̀ táwọn nǹkan ọ̀tọ̀.
2: Ọ̀tọ̀ ni.
1: Ó tó gẹ̀ bẹ́ẹ̀ ní ti jẹ jẹ́mi náà àwa.
0: Bẹ́ẹ̀ náà jẹ́. Kò wá síbi òṣè ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Tó rọ̀ mọ́ tá a fẹ́ gbọmú lẹ́nu rẹ̀ lágídí bó ṣe rí yẹn. Èmi wa ń sọ kinní kan fún àwọn èèyàn wa pé tá a bá ń ṣòṣèlú kó máa jẹ́ secondary assignment wa. Tí gbogbo ẹni tó bá ti mú òṣèlú ní secondary assignment kò sírú tó bá bá a níbẹ̀ kò ní já tuntun lára rẹ̀. Torí látìgbà tá a ti ń ṣẹgbẹ́ opposition là á máa ń ṣe until ìgbà tá a fọ́ọ̀mù APC tá a wá join tí ruling party wá join wa kó tó di pé wọ́n tún kúrò ní inú ẹgbẹ́ yẹn. Látìgbà ọ̀hún ó ti máa wàhálà pé ẹni tí máa ń ṣòṣèlú wọn máa ń dáwó sínú ẹgbẹ́ ni. So ó ní ìmọ̀ pé bóyá ẹgbọ́n mi
1: a mọ̀ dáwó
0: sínú ẹgbẹ́ ni. Ṣé ti understand? Bá a ṣe ní certificate ń gbà yẹn. Ṣẹ́gbẹ́ tí ò wọlé ní òrònú pé ọmọ náà làwọn ọ̀dọ́ ọ̀bẹ òrònú pé a fẹ́ ríṣẹ́. Níta bá wa ni pé báwo la ṣe take over ìjọba tí ń bẹ lóde. Tí àánú ó ṣèjọba tó ó rí i pé a fẹ́ kọ́ wọn bọ́n ṣe ń ṣe ìjọba. Ẹ rí pé bàtí Málámi wa bẹ̀rẹ̀. Àwọn ohun mẹ́ẹ̀ẹ́rírí là ń rí. Tí a bá ń sọ̀rọ̀ òtí ẹ̀kọ́ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ tá a bá wo Subeb wọ́n ti blacklist wa ní federal. Pé torí ibi tí à ń lowó sí kọ́ ni ibi táwọn ń gbowó sí fún wa kọ́ là ń lowó sí. Málámi débẹ̀ gẹ́gẹ́ bí ètò ẹ̀kọ́ ṣe múmú láyà wọn. Wọ́n lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ wọ́n lọ sí ọ̀dọ̀ àjọ UBEC. Kí ni problem wa ní Kwara? Ọ̀nà owó la lè gbà tẹ́ fi rescue wa. Wọ́n sọ fún wa ẹ san iye owó báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Ẹ rí pé láti ìgbà yẹn tí Málámi sanwó. Wọ́n sì gbé professor wa professor Abdulrahim Adaramaja Kamete chairman Subeb. Tá a bá rí pé every year kò sí bóyá quarterly ni àbí twice in a year ni a rí pé Subeb máa ṣe renovation and construction. Wọ́n sì ń ṣe oríṣi yọ ń ṣiṣẹ́ pitipiti. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni health sectors. Tí a bá wò ó a rí wípé gbogbo health sectors wa àwọn ilé ìwòsàn alábọ́dé

0: kekeke opopolopo re to ti sun to ti ku won reactivate
1: okay
0: won ji won to se wi pe a ni access si eto iwosan all like before
1: to peye okay
0: to peye tori wi pe ijoba ti wo pe awon kan ti mo gbe wa ni nti mo ti fe se ni ti mo fe kara lu mo pe ilu gbodo yato lati go di temi be na ni eto agbe mo se program kan ni ana ti mo so nipa eto agbe orisirisi awon initiative na mu wa to pe won ni ajosepo pelu banki agbaye pe okay lori oto eto agbe ona won le gbaran mi lowo iru re ni subsidy wa ohun lo fa creza ohun lo fa awon express
1: alright
0: eri pe to ba nsoro agbe ena sisin wa nbe oko dida wa nbe ko ta do di pe ministry of life talk itunde
1: okay
0: eri pe gbogbo awon kan won yi initiative ni
1: okay
0: lori education e wo ajai to introduce ti won fun awon mo GSS 1 ati GSS 3 to wo fun won ni owo pe ti obi re o ba la nipa lati sanwo school omo lewe eyi ti won fun won bi 40,000 kankan yen elo ni won san ni school won le rawe o ra so fa won mo o mi pe igbese aye rorun fo mo lewe enabling environment in sele eyi o ko se pe to mo ba lo school e ni ri jagidi jagan mo
1: okay
0: ta ba wo aye malom abdurrahman abdurrazak lagba 20 de e ri pe ni ekaya eto eko kwara ti yege
1: ben
0: baba lo si abroad ta lo ti competition kan ta ba je first ati second e ri pe baba ti gbe gba kini a si gbe gba keji o mi pe awon nkan ti won gbe kale lori oto eko o je ki eto eko wa ko mo lo si waju ta ba ti wa wo health sector si wa mo se so le kan
1: okay
0: awon opolopo adugbo kankan ward mi ni won ko eto iwosan alaabo de sibe pe ki eyan ba je di guri loru ladugbo yin ni community yin
2: a le mo tori
0: igbo abi kini yi ba tin so yi ke se bo ti kari o
1: be no okay
0: tori nkan ton pe ni ijoba ohun ti ma nlo ti ma nlo ti edo ni ti ma la n ba ko nbe ti
1: ijoba
0: mi da ti I want to talk to you padà gba ti o si gba lagba Olorun
1: okay
0: ohun na ni SYD
1: okay
0: to no ba tun de legacy ti wa nle yo kan ma tele ni pe ibi abade re ohun na pe ni ibi abasede gomina wa tin bo ha SYD I don't know to wa ma se kini o ma base lo latara be tori ni pe odo la won malamu ta wa nso e ka ma ti ya lo be yen malamu ta wa nso yi ohun ni awa ara ilu fin pe ni gomina mekunu listen the wi pe gbogbo bi tin ko bo ibi tin tu mekunu lara
2: ni
0: lori eto eko lori eto ilera lori eto agbe se ti understand nisin ta ba tun wa wo lona mi awon ona ti o se pe 1970 1980 lo ti wa ninu ilu yi won de won ni ebe ko na mo n di àmọ́ tí ìjọba ọba sí ayé òbí wa pàṣẹ rẹ̀
2: bẹ́ẹ̀ni
0: even wọ́n rí àwọn ìṣòro kọ̀ọ̀kan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ọ̀nà kan ṣíṣe ní second term yìí
1: wọ́n
0: gbẹ̀rẹ̀ àwọn yọ̀nà ṣé àwọn ọ̀nà tó ti wà látẹ̀lẹ̀ iná tó wọ́n tó ṣe ní gbogbo alámọ̀kọ́nà yìí ti díìwù àmúgbà wọn tún ṣe àtọlọ́kọ̀dà àtọ́nímọ́rúwá àtàwọn tá à ń lo private cars ti wa gbogbo ara rí pé ó change wọ́n wà máa ṣe wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ pé torí mo ṣe fẹ́ kí ìlú mi rí ni tó bá ti wá rí báyìí ìdàgbàsókè ń ṣẹlẹ̀ ni.
1: ọ̀dà honourable ibrahim idowu alimọ ti ẹjẹ dg sadana foundation mú kí n púpọ̀ bí mo ṣe jòkóó tiẹ̀ rí i pé ó dé sí ìgbìmọ̀ gan wa lẹ́nu lẹ̀ bí àpò gbáyà mo ṣàwárí rí i pé ẹni tí ó tó ọ̀rọ̀ lọ òun la fọ̀rọ̀ lọ torí bẹ́ẹ̀ ti gbé ọ̀rọ̀ yìí gan kọ́dà àwọn aráalé lomi ni yóò mọ̀ fọkàn bá lọ pé ṣe akí honourable idowu ku atótónu látàárọ̀ gbogbo ẹ̀yìn aráalé pàápàá ìlú ẹ̀ ń tí ẹ̀ ń gbọ́ wa àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn náà darapọ̀ mọ́ wa lórí facebook live gàdùbàlà dan ẹ̀ṣẹ́ àdúpẹ́ gàdùbà àjibọ́lá àlímọ̀ àjikẹ́nu àwọn náà darapọ̀ mọ́ wa lórí facebook bẹ́ẹ̀ náà ni bálárójìmọ̀ wọ́n darapọ̀ pọ̀ mọ́ wa bẹ́ẹ̀ náà sì ni àrí dankunu abubakar àwọn náà darapọ̀ mọ́ wa lórí facebook ẹ̀ṣẹ́ ọ̀yọ́ pọ̀ lórí facebook ẹ̀ dáhùn torí àsìkò honourable idowu ibrahim alimọ̀ e ti ko gbogbo e la ko yawo pupo koda emi te mi gbo oroka e ti lo be ama bi e ko ra menu ba te ya lohun ibe ni a lo bayi ṣe wo ka le gba pe lode to ta pe ni eyire ewu lawo e je se bayi na mo nbo

0: ẹjọ́ ọmọ bàbọ̀ torí pé àlejò wa lórí ètò ìsìn àwọn ará ilé tí wọ́n fẹ́ pé wọlé gan-an máa di pé fún wa ń táìmù mo fẹ́ ká tètè nǹkan kan tẹ́ ẹ ṣe lórí ètò tí ọmọ jẹ́ àbá ní gbogbo ìgbà tó ń kálukọ ọmọ mú dání pé ẹ ti jó yé wa pé gómìnà abdulrahman abdulrasaq ìjìnlẹ́nu olóṣèlú gangan ní gómìnà abdulrahman kọ́lẹ̀ lómi ọmọ pé contest election kankan lẹ́yìn gómìnà nígbàdí pé túnṣe gbé ẹjẹ́ ajá gbà pé ilé ni wọ́n bóṣèlú gan kì í ṣe pé àsáwọ̀ rárá bó tilẹ̀ wù kọ́mọ ara tí ètò ẹyẹrẹ wò nǹkan dá lé lórí nù ẹjẹ́ wa ṣe báyìí honourable ìdòhun ẹni ọba ti gbọ́ yín bẹ́ẹ̀ náà ti gbé láti kánsílọ̀ láti gbá dàwó títí bí tẹ́ ẹ dé yìí kọ́lẹ̀ lómi ọmọ wo ìdòhun lọ́ọ́ kẹ́gbẹ́ honourable bó wà ẹ̀mọ̀pẹ́ náà ti jẹ wọn ò ní mọ̀ pé jìn sínú òṣèlú tó tó báyìí ibi abẹ́tò òṣèlú dé lórílẹ̀‐èdè nàìjíríà ẹja gbé nípínlẹ̀ kwara mẹ́nuba syd gbogbo alẹ́ mọ̀ àti sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ pọ̀ àwọn g1 million g15 wọn ti kò sẹ́ni tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ tí ò ní rán ra bó tilẹ̀ wù kọ́ ọmọ àdúpẹ́ fọ́nà níbo lè tò èrò òṣèlú ẹgbẹ́ apc níbo ló dé dúró gan-an báyìí nípínlẹ̀ kwara.
1: Ẹ ṣeun wọlé tu ẹ rí wípé tí a bá níbo ló dé dúró àwa gbogbo ara ti mọ̀ gbogbo ayé ló sì ti mọ̀ ní nàìjíríà pé ó ti déédé bíi pé syd right honourable yakubu dala òun ni gómìnà wa
0: candidate
1: insha allah ẹgbẹ́ ọlọ́run ó ti yóò di gómìnà wa òun yóò di gómìnà wa ntẹ́ yóò bá fẹ́ ló mọ̀ sọ fọ́lọ́run òun ni ó di gómìnà wa come 2027 but ẹ rí pé kò sí ìlú tí ọba bá wájà bí àṣà yorùbá tí ọba bá ṣe gbéṣẹ ní orí ìtẹ àwọn ọmọ ọlọ́ba àwọn ọmọ ọba àwọn ìdílé ọlọ́balọ́ba gbọ́n ó dìde pé afẹ́joyè
2: bẹ́ẹ̀ni
1: kọ́lá wọn lè tó ọgbọ̀n gbogbo èyí náà ni ó sì qualify láti jẹ ọba àmọ́ dandan ẹnìkan náà là á mú wọ́n sì bá ṣe wá mẹ́nìkan yẹn tí kù sínú òní wá pé ó ṣe jẹ́ pé ràǹfù lẹ́mú tẹ́ ẹ̀ ṣe mẹ́nu àjàdí yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ ń á wà pera wa àmọ́ bẹ́ẹ̀ o tẹ ọ bá wo àwọn ibi tó jẹ́ kó bá pọ̀ nílẹ̀ yorùbá tó bá mọ ìṣirò yorùbá ẹlòmíì nígbà tó bẹ̀ ní ilé-ìfẹ́ ń gbà yẹn ẹlòmíì ọ̀rọ̀ ọba jẹ́ ló fi migrate tó lọ bò bíi tó ń fẹ́ lọ jọba irú tó ń ṣẹlẹ̀ nínú òṣèlú nù kése kó jẹ́ tuntun bẹ́ẹ̀ tí yorùbá ṣe kése kó jẹ́ tuntun ẹlòmíì torí pé gba bàbá àwọn gbẹ́sẹ̀ tó ń wò pé òun ló kàn tí wò fún òun lọ́ba ló fi palẹ̀ ẹrù rẹ̀ mọ́ lù ú tó ló lọ tẹ́
2: síbò ní síbò
1: torí pé òun ló ṣàjọba ni
2: òun
1: ní mọ̀ ń fà á tá a bá ṣe primary àwọn ará ilé kú tí ò mọ n tà ń ṣe nínú politics a ó mọ wò ó pé ẹyin àwọn kan wọn ti wá kú ọnu ẹgbẹ́ wọn aláwọ̀ ń lọ kí ló tó ṣe pé gbogbo wọn fún wọn ní tí wọn fẹ́ àlè fún kálukú ní tán fẹ́ irú ẹ̀mí tí mo ń sọ̀rọ̀ yìí ní sẹ́mi bá ń tẹ̀mí náà bá ń fẹ́ tí mo bá ń fẹ́ ní láti kó ònú ẹgbẹ́ àmọ́ n tá a fẹ́ ni pé kí ìlú dà lọ́jà mọ́ láti mọ̀ pé ìlú sì ti ń dà lọ́jà wà ń bẹ̀ ẹni tó ti jẹ́ rẹ́pù rí fọ́dún mẹ́jọ ó wà ní ju 15 ẹni tó ti jẹ́ sẹ́ńtọ̀ rí ẹni tó ti jẹ́ nǹkan míì náà rí ó wà ń bẹ̀ ẹni tá a lò pé bóyá kò tí jẹ́ nǹkan rí bóyá lójú méjì àbẹ́yẹ ọ̀kan lọ rí beneficiaries of this platform ló pọ̀ nínú àwọn tá à ń sọ yìí tí ẹ bá kọ̀ǹtẹ́sì tí ò bá rí mọ́ tó o pé òun ò tún rí mọ́ kì í ṣe pé bóyá ìbínú pé ká bà jẹ́ torí platform tó fẹ́bọ̀ ìwọ lánàá ni ò fẹ́bọ̀ ẹ mọ́ lẹ́ni ló fẹ́bọ̀
2: ẹlòmíì
1: so ẹgbẹ́ wa ọ̀kan ni wa a wà á tún bára wa sọ̀rọ̀ ni àwọn kí tá a bá sọ kì í pé nínú politics a ní kíní kan tí wọ́n ń pè ní time of transfer transfer window ó ti ṣí kalẹ̀ báyìí ẹlòmíì kọ́lá ìkẹ́ tí ò tó nǹkan ló fi ní èmi bínú lọ tọ́lọ́ ti níbi tó fẹ́ lọ yóò lọ níbi tó ń lọ ohun àwọn mi ò wá táìmù tí -1+1 -1+2
0: ìran kọ́ mọ wá ìran
1: kọ́ mọ lọ torí ìran méjì ni ó wà tá a bá ṣe primary tán ìran tí ń bínú àti ìran tọrọ ń dùn ẹni tọrọ ń dùn tó bá ti bá sọ̀rọ̀ tẹ láàyè yóò bọ́ ẹni tí ń bínú kò sí ń tẹ̀lé sọ tó lè gbọ́ by the way ṣé wá rí wọ́n ti fa ọmọ òye kalẹ̀ ọmọ òye wa ní kwara nínú apc òun ni right honourable yakubu dala tí gbogbo kwara ò sì dìbò fún by god grace tí ó wọlé ìdí tí mo fi ń sọ fọmọ kwara ni pé right honourable yakubu dala ẹja dìbò fún ní gbogbo àná àwa yí any certificate for like 20 years tá a ti ẹ̀ mọ̀ kí ni àdúgbò ti ń bẹ̀ lé mọ́ ok. igba won ma ni you are the leader of tomorrow titi to di pe en wo ta gba mo so le eto a ro pe jo gan lati o di leader tomorrow but nigba ti malamu de o wa je ko ye wa pe ori to mo ko fun wa gba en pe leader of tomorrow I say so am I aye malam la ro do 30 years tin je house of assembly la ri 30 tin lo rep la ri awon odo tin se commissioner tin se ese ruba una la yi na ni opportunity to se pe politically ati e mo pe a para tun grow by politically mo nigba ta so position kin mo fa yan be ni pe loni malam wa dimiti e fati pe fit pe syd odo say leader tomorrow leader
0: tomorrow
1: no I don't want that tomorrow tomorrow today is tomorrow
0: okay
1: so you want to be the leader of the day not leader of the tomorrow
2: again
1: leader of tomorrow is no more but leader of the day lafe
0: okay
1: key syd come now wa she leader for wa awon en to ti je president ni age of 30 Nigeria ti wa ati ri en to pe 35 lo ti je but iwo na ebi fe le legacy pe eyin odo asiko to lo yin fun to gi ti to yan fe mo e wa jo lori ka odo eku na ma ri pe in to ba fi mu syd di governor emi na leader
2: ke kawon tagi mo rora won
1: pe se gbo ke ti mo so pe a pe to ba fi mu syd to fi di governor of Kwara state kan ni kankan no ni rora re pin pe ohun no ni le di governor
2: na lola
1: so you want so far odo Kwara contemporary wa na gbo wa yo
0: okay
1: woni ta ba fe di olori ka fo so pe awon odo a do lori
2: bene
1: ka ba mo pe awon odo a ti ripe lati do lori ka so pe a ti ripe lati do lori
2: popular wa le la fi ko meje
1: eni la fi nko meje awon odo ta ti wan ja pe awani ani ability ani capacity as ready ta le di leader
2: afi ka
1: ni se awa la di number 1 state yi bayi asi ti mo pe wa le mo ko gbe odo ko se n to ro le beji to odo ti mo pe the government of the youth by the youth and for the youth la fe se yi
0: oda eh honorable dowo
1: baba
0: mo ti ri yin gbo pupo bayi right honorable yakubu danlade ti won je lowo lowo speaker Kwara state house of assembly and a candidate from apc gege bi gomina ani house of ani senators meta ani house of rep mefa ani out of assembly 24 gbogbo awon mo yeyin na lawon na ti wa samba
1: baba gbogbo na ti wa
0: gbogbo
1: na ti wa
0: gbogbo
1: na wo ani gbogbo Kwara oba lorin baba wa
2: se
1: ola oya tin kan
2: ni
1: oloye baba wa ni
0: kan
1: oloye baba wa ni o se senator wa
0: ni Kwara
1: beni
0: Kwara kelekun
1: sadowner of Ilorin Emirate
0: okay
1: ouna ni malam abdurrahman abdurrasak
0: okay awon ni omo
1: ye awon omo ye fun senator la gbogun Kwara
0: okay
1: ni igbona Kwara south wa ati bolo omo ye benbe na omo diro ba na lohun na prince tun ni
0: le kade oye kono
1: ben le kade oye ohun tun ni
0: si tin wa lo mi nu
1: ben na ni Kwara north a di pe gbogbo e lati yan to ti wa sepe sepe ta ba wo ife lodun ati ofa
0: oyun
1: a di pe former press secretary oga ta di pe ni ajakaye
0: oga ti wa
1: nu e di pe ijobo odo fodo ti o toju obi ti o toju ilu oyun lo fe gbe wa
0: okay
1: gbege be bo se wa to gbogbo e lonu
0: koda engineer ko wi ododo abi ko wi
1: the able and capable youth that we odo ni ohun lo tun soju Ilorin east ati south wo mo pe ani se eyin odo e wa se toju awon obi yin eyin na e wa se toju ilu yin iriri temi ti fi yan yin nigba te n ba mi se joba te ti ni experience ke te ti ri un e wa lo ogbon ori ati oye ehun ke bi se joba nlu yi ki lu yi le ni idagba soke ko le lo siwaju di ba ti fokan si lo
0: honorable baba wa se Buhari won tele wa ni ori eto yi be na ni agbole ohun na wa pelu wa in be any can send the message to me ben bani that's okay that's all I don't want to you know I want to do the time when any hey about I'll be a little and say I'll power do you see canting ben day say no car I say hello when they buy sort of take ball tell them party world order now I'll be back on the lord and yes I want to do it
2: I want me to take
1: you I say Sherry or do ti o ba ni riri ti o mo nti o nje aye ti o ti experience ori ton ba fun ni baton agbara ro ni ka
0: okay
1: I write honorable yakubu danlaji nigba ti won mu won wa ti won di speaker Kwara state awon lo kere ju gbo awon as of assembly member pe e ja lo
0: okay
1: e nigba ti won lo won ti a fi lo house ni 4 years akoko ta fi lo ni 4 years ekeji ojo do ogun speaker wa kan ni speaker ti gomina bi speaker ta won member re ti da house ru e ti do ogun won bi won se lo opolo ohun pelu riri pe oni riri ni n ba sise opolo mi gbadọ sile lati ba sise ni se awari awon yan kan ma nsoro kan wa ni rubber stamp speaker ilu jo ba ti ni rubber stamp speaker won de gba soke ah ebi mi ohun ni pe emi mo gbe wa pe eto eko priority ni fun mi
2: okay
1: speaker ni won be pe kini o je portion titi wa ninu eto eko to mu wa yo kile yo fun wa won ni o si nkankan ti mo le yo a fi gbogbo owo iko ilewe
2: ni ilewe ni
1: sama ko ngba ti o ba ti gbo ra won ti o sa gbo ye ijo se la bi o ni se ah ni sign to gbo ra ju ai awo fa ma ala lo wa pe kilo do won ti gomina gbo aye se to da ori e ko ni kan lo fe na wole
0: okay
1: se ti go se ti get ba o but ibi ti agbo ye ba ti wa pe se nte gbe wa yi yo mu dagba soke wa eyin member house mi e ba mi investigate kini yi se nti gomina wa fe se yi se o mu dagba soke ba lu to si ri pe i mu dagba o ya ja to e ja ko se yi wo na to ba mu gbara idagba soke ba lu a mo wo pe to fe mo gbe wa waju wa o si waju iru re ni ti baba wa Ahmed Bola Tinubu ti won se leni to fi se coastal road to won se awon nkan kan mere mere ti won gbe constitution wa pe ja se ta wa osisi n tete ba won se ti n favor aralu be ni pe ibi ti won ni capacity lati le se tori won ti ni riri won si ti ni experience won si ti ni understanding won si ni capacity won ni ability lati se so ko ni si gbo mi si omi o to won si ri se ta ba wo press secretary wa na ni ndodun meje na fi se chief press secretary fun oga wa iriri oye o ti wa gege be na ni odo le buko wi olododo o ti se se agric o ti se dg kwasifu o ti se commissioner for mineral resources o ti se commissioner for works ta eyi mu ta to ni gogo to ti wa seun nigba ti se works e wo lu nigba to wa kwasifu e wo lu nigba to wa le se agric e wo lu e ri pe won ti ni capacity and ability lati se tested and trusted lawon people
0: order ni ka se message nsin oni bi gbogbo ba yin oni ke lo wo onore mu ka to la ni sagaya to jara awon
1: odo
0: ni guest ni house of friend oni ke yan lo wo na bruka ya situ the most young guest ni bo nigeria ni house of assembly pe won oro fi won se order nipa awon odonu ah aki honorable ibrahim idun ti won je DG Sadano Foundation e je nkoko ya lo beun ni seju kekere kan Sadano Foundation e nte je DG won ah obo won le ndasi to de ni joba mekunu lele foundation yi se awon eyan sin da won anfani daada ni abe tori mo mo fe lo bi ti mi o fe tori south kan joko ni won kan wa lenu ni DG Sadano Foundation kile wa fun gan
1: aseun shari to ma ni foundation ibi ti won ti ma ran awon alaini lowo
0: okay
1: pe kuloku die ta le se fawon ton ni kudie kudie nti akoko wo ni bata bere program wa awo pe eto eko omo to ba leko ohun o ni yo contribute dagba soke fun lojo waju ohun ni ko ni ma di togi ni gboro won ni ma gbe adugbo ni emi gbona ni igbata bere akoko owo awon omo le owo to fe ke se jari ni secondary school asan over 500 ni year la koko to se pe gbogbo data won everything wa lowo wa
0: okay okay
1: ni this year more than 700 students lo je beneficiaries wa across the emirate
0: okay
1: tori wi pe gbogbo schools la fe de being it asa ilori east ilori south and ilori west
0: okay
1: ko sibi ti a ti sawo won
0: okay
1: be no ti a ba ni awon program mi a tun wo pe bi ure en to laisan oju eni to ni nkan kan mi awa tun ma help won lodo ara wa
0: okay
1: amo program wa schedule ni
0: okay
1: to ba ti to time a se bayi
0: okay
1: even ninu foundation yi we are able to get employment
0: fun
1: awon eniyan ti
0: okay.
1: Abari peto eleyi
0: okay
1: ari ta lo qualify eleyi
0: okay
1: leni ninu en ta get sise fun ni nepa o wa ni Lagos state leni
0: okay
1: to una ti sise through foundation la fi ri fun
0: all right
1: be na ni many opportunity to wa ti e si pe ba ma wo Facebook wa e ma ri won ta ba ti fun ni opportunity ask nap pelu e a gbe video e sori wa ninu foundation yi ati pin machine e lalupupu fun awon eniyan
0: ko dan le nkan je ri si ni si pe awon onisi owo na won awon ri true yin
1: ben awon je pe awon empower lowo ni e ri pe okan be saburi ni kesi sabugbo itan na wa se mc fun wa nbe
0: okay
1: ta se empowerment fun awon eniyan
0: okay
1: en to gba 100,000 en to gba 150
0: ben
1: en to si gba 50 en to gba 20 the grade by grade ni so we have been doing many things
0: okay le le te se teyin se pelu inu kan okan kan eleyo sinu pe mi na fe du ori ara mi na mekunu gidi lododo oro te gbe lowo nisin je pe a sanu mekunu bi o si ninu konu ko okan nu le le te pe en fi ododo ati beru olohun te ifin se ti yin tori pe mekunu nisin won janfani yato si pe kankan ni o ke a fe mo se o ke ko du ori ara ni pe dj o eyan koko gba nkan bayi na ti awon omo leyin bo ti eri mo ori
1: seri olohun ko sanu wa
0: ami ami baba
1: test of leadership wọ́n ma ń tẹ̀sí yẹn gbà mí ṣé tara rẹ ló bá ọ ní àti tara lu tí tara èèyàn bá ti wá báyàn jù ẹ máa ń fẹ́ẹ̀lì ni òun lẹ máa rí gbogbo ẹni tó máa sọ pé èmi ò tí ì rí fúnra mi kí ni gómìnà ṣe orí ti gómìnà ṣe bọ̀ ìgbà tí ò tí kan ọmọ rò pé bóyá kò ṣe ṣe understanding so òun ni pé tán bá tẹ̀sí yẹn pé agbé kan báyìí fún ọ ṣe ìwọ náà ṣe pẹ̀lú visibly line ṣòbí tẹ́ ń wo èmi náà lọ́nà jẹ tèmi tí mo fi jẹ tí mo fi mu so tán bá ti wá síbi kan a mọ̀ pé another opportunity ni
0: okay
1: sábàá ìdun sí ń bẹ̀ má tún parẹ́ sẹ́nu iṣẹ́ wa pé à ń ṣiṣẹ́ lọ́nu
0: okay
1: òun ni pé èyí tá à ń ṣe ní foundation àánú là ń ṣe wọ́n sì ń test àwa náà ni tán bá ń tẹ sun ọ̀nà ń kálukú assignment kan ó gbé síwájú rẹ̀ pé ṣe é wò káfí lè wò pé njẹ́ o lè darí ṣàlẹ̀ fi ọ́ sí sípò adarí
0: so
1: gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe nínú fàtàlá ni
0: a jẹ pé mo rí yín gbọ torí pé ẹni tí ọ̀lọ́ náà kan tó ní mo fẹ́ mọ̀ sánú mẹ̀kúnnù mo gbé lọ́wọ́ yóò kọ́ mọ du orí ara rẹ̀ yóò kọ́ mọ sáré orí ara rẹ̀ èèyàn ṣe mọ́ ní iṣẹ́ ọ̀nà kan gbà tó tí ọ̀wà ní tèmi ń ṣe ni tó ọ̀bọ́ bá jẹ́bẹ̀ gbogbo ẹ̀yàn ara lé ọ̀nà náà ni ẹ̀ ti ń gbọ́ láti ẹnu ọ̀nàdógbò ìdòwú ibrahim imam tí wọ́n jẹ́ dg sadauna foundation aláìlẹ́rọ́ láàárọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ní ẹnu ọjọ́ ti lọ ẹ jẹ́ ń fún àwọn aráalé láǹfààní abala ẹlẹ́ẹ̀kejì tá a pè ní sírọ́ ni òun náà lájá sí ẹ jẹ́ ń ṣe báyìí nọ́mbà tẹ mọ̀ tẹ́lẹ̀ tẹ́ fi bá a dá ṣètò.
3: 0813655695209136556952
4: ẹ̀yẹ́ o
0: Hello. Waalekum salam. Ta lo nso lati bo? Ami o.
5: Wara vanu amagana
0: aliya. Ami.
5: Ah, wallahi ke yan ma ya lai mori. A de ri governor ti ri ru governor Abramana Abaza ki Kwara State. Wallahi ta lai governor to fe ro do pupo ni. Injo yi ra pe odo ma gbianju ni eyan ma mura sise eyan si ma ka iwe ni.
0: Okay.
5: Yàtọ̀ sáwọn ọ̀dọ́kọ̀dọ̀ tó wà lù á rí bẹ́ẹ̀ ìlú wa yìí ti mọ́ báyìí. Ẹ̀rù kìíní kan ni wọ́n máa ń gbà mí jù láyé ni pé kọ́lọ̀ kọ́lọ̀ já tó rírun gọ́ọ̀nà Abrahamani Abazaki báyìí
1: wọ̀. Àti múdù rẹ̀ wá fún yín.
5: Ìjọba lé lọ́wọ́
0: kọ́lọ̀
1: ṣẹ́kọ̀ọ́ ti
5: lágbára
0: ọlọ́run.
5: Láti irú àwọn kọmíṣánná fọwọ́ sí àbíkọ orí òrèlè òdo irú àwọn ọ̀dọ́ bá wọn ni irú àwọn ọ̀dọ́ dáadáa tá a fẹ́ràn kọ́ranjá tó rírun
0: wọn. Ẹ̀dà ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ dásókótó.
5: Ọ̀dà
0: ẹ̀ṣọ́ ẹnìkan sẹ́yìn mẹ́ṣẹ́jì ó ní bí ẹ̀ bá dé àfi ọlọ́fà ní àná.
3: pe olofa gan ti wa dondo pe ah bo ti jo won ko da kabiyesi olupotaja sepo na anyway eti a fe lo kan ori pe e ba de bi gbogbo e ti roti ta won no ri budo wi won ti koja be e da wo nta ni eni akoko tin be ni oju opo yi
4: hello
3: kilo ko in bole tin pe
4: olo lo baba ramon de fe mi je o
3: ami o
4: oruko mi ni jena ahmed lati telele
3: I'm going.
4: After the new job, I'm going to have a new job. Like I
3: mean,
4: you go on to want to put it on. And you go back to the border, man. I'm going to go really to go. And we put you on you more. We say, I'll come back on me. I'm not here. I'm ready to go. I'm not here. I'm not here. I'm
1: not
4: here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm not here. I'm
3: la balata pe ni sironi oro te so na ni won jeri si won ni gbogbo te ka ka eh doctor long bebe ko
1: doctor olong bebe odoni
3: eh
1: e ri wi pe ijobo odo ti balama brahmana brother kin se o lo mu lo si waju wa ba
3: eh
1: so lo mu lo si waju wa
3: oda ngba ti
1: o lo wa fresh bayi
3: o fresh abi
1: o si kata ki bonu e ni pe lo si waju to ni wo
3: e wa number ta lo wa nbe hello
6: Assalamualaikum.
3: Waalaikumsalam. Ki lo ko yin bo de tin pe?
6: Ko mi ni Ola Tuji Aladire lati Tawu, ati Arana mu.
3: An bo yin.
6: Ati Honorable wa Idu.
3: Okay.
6: Ati Olorun o sanu yin ku gai lo.
3: Amen.
6: Abai pala na mama, awon iruju wa nu ta fi rin aga. Olorun ni lo bi bo ni Olorun ni jo prayer.
3: Amen.
6: So bo se jana won so kora le yo da mi kona ri bo mu ka kola ni sa gaya ni je ri biri na won si wallahi kora ni ba pa to ru do ni ba pa to ru do ni ya jo pa ju be ogbe ata won da la ji ati gbogbo 2027 de inshallah bi kura mu tilla lo won so ba
3: amen
6: ba kora na bi ni so ju ba lo
3: ada awa ana ri gbo ju be ti ora so won ba be na la gbo hello ta lo won be hello
2: 0091
6: 36556552. Ọ̀pọ̀ àwọn àmì gọ́ọ̀nà ọ̀nà méjì lọ́wọ́ àjẹ́nà fúwọ́ọ̀dù ọ̀pọ̀ mẹ́ láti mà lé pé oúnjẹ àjàkú tọ́gbà àbùdó ààrẹ ìpínlẹ̀ ọ̀dà kò sí námẹ́ rárá tó àwọn adákejì wọn ọ̀nà tó wọ̀ láti ṣoṣo kí tó wọ́n ti lo námẹ́ wáyà náà wà nbẹ̀ bọ́ iná wọ́n ti ní fọ́ọ̀t láti 3 years
1: ago. Torí pé tàbá ń sọ nísìn kọ́rá náà ti ló kàn kọ́rá náà ti náà ni ó tún ṣe tó báyìí tún ṣe ọ̀dọ́ ni ọ̀dọ́ tó lè rìn tó lálàáfíà ni
3: ọ̀nà tún kẹ́ ẹ kó lápò papọ̀ torí bára alẹ́ bá ń ríbi pè dọ̀la ọ̀sẹ̀ wọ́n mọ bèrè ni olùfẹ́ twist làwọn
1: èèyàn
3: wọ́n mọ ní ẹrú kan ẹsẹ̀ buhari bọ́ bá wọlé nísìn ọ̀nà tọ̀dọ̀ wọn ni ọjọ́ aláwọn dúró lò pé gómìnà iṣẹ́ àwọn ọ̀dẹ́ lomi ò ní ṣe àmọ́ kọ́kọ́ ṣe tọ̀dọ̀ táwọn náà bò ṣe ṣe ti ẹsẹ̀ buhari láti buhari ọ̀nàdẹ́bù ọjọ́ lọ ìmọ̀ràn wo torí ètò ìdìbò ń bọ̀ kákan máa pariwo tọ́lá àwọn kan lórí rédíò wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ à ń tàn sọ iná wọn sì ní káàdì ìdìbò dáadáa lọ fẹ́ tó rò pé àbí ìmọ̀ràn olè fẹ́ fáwọn aráalé jẹ́nálẹ̀.
1: Ṣàrí ìmọ̀ràn tí mo fẹ́ fún aráalé òun ni pé oríire kan òfin fẹ́ kéèyàn ṣe o tipátipá lèèyàn máa fi ń ṣe oríire tí àwa á ṣe tán ló ń di tèèyàn. Ọ̀nà méjì lọ́lọ́run là kalẹ̀ fún wa ó la ọ̀nà dáadáa kalẹ̀ fún wa ó sì la taburú kalẹ̀ gbogbo ara ara nà àmọ́ bi tí agboolé kọ̀ọ̀kan àmọ́ n ta n pòdúùsì kò sẹ́ni tí e pòdúùsì ìsídà kò máa mú kúkú yé àfi kò sì máa fàtà lé wọn àmọ́ lónìí ọlọ́run ò jẹ́ kí irú rẹ̀ ṣẹlẹ̀ mọ́ mo wá ro ara lé pé ẹ dákun ẹ jẹ́ ká kún the right honourable Yakubu Danlad ọ̀dọ́ ni oloye ni oni mimo ni oni capability oni ability o si ni capacity lati se joba e ti ka lo gba card wa ka fi se ope pe malam abdurahman abdulrazak odun mejo re amon sore nkola state eyi to tu wa mu wa yi a tu fe ma another odun mejo mi sore latara titi e ki gbogbo aka lo gba card wa awon odo e ja gba card ka do dada ka si support right honorable yakubu dalat ati gbogbo candidate apc ni kwara state komo je 350 come 2027
0: eh komo je 350 gege ni won ti wi o to eyin ara ile o na le ti gbo eh komo honorable idowu ibrahim alimam ti won je didi sadawna foundation ana ni alejo wa lori eto yi e ri pe bo ti gbe ni ajo won nje yen ba bi je secretary ward to bi je councilor to bi di sa to bi di sa to bi ogbe se mo pe ipin ajo Tony, be a matter been to turn us in can your man. So I do pelo on you look up by one to one go one lay, I do pega. Ewa,
2: Jamal. Only a share lock a shame to our generation, a queen fet. Is your major tongue up by the water? I've been alone that great pay. Oh, tab.
0: No, look up by one to one call walk with you, honorable with the who was your year to ye. Ah, go by one say one, one PA one. Tell you, look up, ah, look up, bomb, need that of wing. Look, I say, I do look to a DG, I do pelo on you. Papa du le ja dupe die lowo south
1: abigani
0: olohun to south mo ni bo ti je amo south wa rin le lori
1: ewa gba pe ti na
0: abolanta mo lo tun na ngba ti nje south fake tele south original ni to lo do mejo e je nda bi bayi pe

0: kíákíá.
1: Tó ọlọ́mọba Èdùmarè àwa náà dúpẹ́ torí pé láti ọ̀sẹ̀ tó lọ tí àwa náà ti dìde tá a ti kúrò lórí ètò àwa náà tún ní bí olórin bá kọrin tó ní láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí kinní kan tóun ti ń bá bọ̀ láti ìgbà táwa náà ti ń bá bọ̀ tá a ti ń ṣètò ọlọ́run ọba àwa náà dúpẹ́ àyìnyàn o.
0: Ó tọ́dún mélòó tí wọ́n ti ń bá bọ̀?
1: Ó tọ́dún tí mo ti ń bá bọ̀
0: yóò tún fẹ́ tó 50 years bí mo
1: ṣe ń 50 years bó.
0: Onú ò ká mọ́ púrọ́ ká mọ́ gbẹ̀sẹ̀ ká mọ́ jalè ká mọ́ jìnrìn
1: àjẹ́ mélòó lọ́jọ́ orí mi.
0: Ó tó bẹ́ẹ̀ náà
1: mélòó lọ́jọ́ orí mi tí mo ti ń bá bọ̀ láti
0: ìyẹn yóò sáfẹ́ dàgbà mọ́. Ọlọ́sàánú wa
1: bàbá buta minus ẹ̀ ta yọ náà ní
0: ìwọ gan nísìnyí gbogbo ẹ náà ti ju 18 years
1: lọ. Ọ̀nà náà mà ti na.
0: Inú kò tí ẹ ti ju 18 years lọ.
1: Sẹ́mi lọ́jọ́ orí mi.
0: Ọjọ́ orí gangan.
1: Kò tí ju 18 years lọ.
0: Kámọ́ ti sọ 18 ni. Sọ́wọ́ rẹ ti tó bí etí.
1: Àmọ́ ń na díẹ̀ díẹ̀. Kọ́lọ́njọ́ tó ni.
0: Kọ́lọ́njọ́ tó kótó.
1: Tọ́ búwé yìí lólùfẹ́ iléeṣẹ́ alálùbáríkà táwa búwé lólùfẹ́ Diamond FM 88.7 búwé lólùfẹ́ ẹ̀sọ́ bàbá àbíjì ìwọ̀n ọmọ ládẹjọ́ ṣèkèrè bọ́à búwé lólùfẹ́ Bọ́lá ọmọláwuyì gbogbo yín pátá Bọ́lá Aya ọláwuyì kí n tètè dá padà kí
0: n. Ọmọláwuyì èmi gan mo ti fẹ́ yarí fún ọ pé kí lè wọ ọkàn rẹ sọ́tọ̀.
1: Gbogbo yín pátá kìí pípẹ́ kú jókòó ẹ kú kalẹ̀
0: ẹ
1: tún kú ọjọ́ ajé mìíràn
0: ọjọ́ ajé mi ni
1: ó oṣù tuntun
0: àtúnkù oṣù tuntun
1: torí oṣù kẹjọ òun là tó ti mú yín
0: mọ́ntọ̀ fọ́gọ́sì
1: ìwẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ ọdún 2026
0: ọlọ́ni
1: à ń kà lọ kọ̀ọ̀kan ìjejì
0: àtúnfi wá kẹrẹ̀ kẹrẹ̀ báyìí
1: oṣù kẹfà alọ́dún yìí máa dá méjì nínú pé wá dá méjì àtúnwá mú kèje
0: àtúntí wá wọ oṣù àlejò ayọ̀ báyìí
1: oṣù àlejò ayọ̀
0: mọ́ntọ̀ fọ́gọ́sì
1: lágbára lọ́wọ́ elédùmarè gbogbo ètí ti ń bọ̀ wá pátá àlejò ìbànújẹ́ ò ní wọlé tọ́ wá
0: àṣẹ
1: àlejò tí ó dé bá wa tí wàhálà àti ìdààmú wọlé wa ọlọ́run bá wọn ní jẹ́ bá wọn
0: gbà
1: ẹbí táwa náà wà lọ tá lọ kó dààmú bá wọn lọ́run wá ní ìdúgbò ọmọládẹjọ ọmọlógún mọ̀sán ajídé tí mi àgbé ti ń jẹka ká tó mọ
0: kọyìn ọgbọ
1: ẹ má gbàgbé mi máa tẹnu mọ sí máa sọ wípé àwọn àràbà bá tèmi nádẹnu ọkọ wọn
0: sẹmi
1: torí pógun ò jajaja
0: kókó gbọmọsọ
1: ajílẹ téńté lọ èmi ní kọkọ ọmọ wà lórí ètò gẹgẹ bí ẹ ṣe mọ bóyá
0: ẹ wo ẹkọ ojúmọ mọ ni gbogbo ibi tẹtẹ ń bọ wà gẹgẹ bí àsẹkẹrẹ ó ti rán jù wọyọwọyọwọyọ bẹẹ náà lèmi náà tún tẹ sí lèmi náà bá tún jù wọyọwọyọ gbogbo ẹ sáàrò ọlọba ro kege Bọ́lá Ọláwuyì lorúkọ tèmi mo kí yín mo tún wá náà wà lọgọ ẹnu pé tó àmọ kó ojúmọ àpò oṣù tuntun àwọn oníbà wọn rí ń gbé sọnà bí ò ṣe bí ọmọ ẹ ṣọ lèmi náà o ajílẹ tẹ níbi tán ti ń jẹ kankan tó mú kọyọngàn sẹkẹrẹ tí wọn pa sọ wípé ogun jajajajaja kókó gbọmọṣọ ogun rárí wọlé ogun rárí jáde ọlọrun ti kó wa yọ a sì tún ti dipò wa mú ogun kó gbọmọṣọ kó mọ ró kí nínú gbogbo ẹyin tẹ ti fi wá sí
1: yẹyẹ
0: n kò tún mọ ró ká ò lọkàn wọn
1: kó mọ ró kí lọkàn yín nítorí ó mórí wọlé
0: ó mórí jáde
1: ó sì mórí jáde
0: ogbọmọṣọ
1: ni
0: ọlọrun ni
1: adúpẹ lọwọ ọlọrun tó iléeṣẹ alálùbáríkà tó bẹẹ tó ṣe bẹẹ òun ló ṣe kíni òun ló ní kí àwa méjèèjì ká máa gbéra sọ báyìí ká máa lọ sórí ètò
0: ìyẹn fáwọn lọ sórí ètò
1: òun ló wá gbọ́ wa wá orí Diamond FM iléeṣẹ́ G-Tech
0: ni jọ
1: iléeṣẹ́ alálùbáríkà yẹn iléeṣẹ́ tí ó wá nǹkan méjì fún gbogbo ọmọ Nàìjíríà
0: àfàlùbáríkà ta àlàáfíà
1: àfàlàáfíà kéèyàn gbégbé ayé rọrùn kéèyàn gbégbé ayé ìdàgbàsókè
0: kó gbogbo kó lè ṣe déédéé
1: gbégbé ayé àṣeyọrí kéèyàn má dàbí ejò tó rìn lórí àpàtà
0: tí ò wá
1: nípa yẹ G-Technology olọ́lọ́wọ́ bá mi fìran nítorí pé béèyàn ò bá gbáyé ìrọ̀rùn ó ní ṣe pẹ̀lú kaluna lóòrèkóòrè béèyàn ò bá gbélé ayé téèyàn ò ṣe dáadáa ó ní ṣe pẹ̀lú kaluna lóòrèkóòrè bálàáfíà ò bá tó ara ènìyàn ó ní ṣe pẹ̀lú kéèyàn ò lóná
0: kaluna náà ni lóòrèkóòrè
1: ní gbogbo ìgbà gbogbo àwọn ìyálájẹ ìyálọ́jà bẹ́ẹ̀ lómìn bí ò bá ríná tí ó fi tajà nínú ilé oúnjẹ ọhún
0: nǹkan kan tiẹ̀ ti kọ́kọ́ miss nínú ayé yẹn
1: ti tẹlọmẹ́ ti bá pé kò tiẹ̀ rí iná ṣe tí ó ṣe báyìí tẹlọmẹ́ ti bá ọlọ́run wa fi gbélé iṣẹ́ G-Technology kalẹ̀ wípé tí ó bá tẹ̀ wá jẹ́ pé iná ìta àfà látòrí òpó bí bá ń ṣe
0: mọ̀nàmọ̀nà
1: eléyìí tiẹ̀ bó bá ti wọ̀ ìgbà tó bá wọ̀ ló tán
0: ó bá ṣe wọ̀ ló lè ṣe
1: ìgbà tó bá wọ̀ òun ló pa á
0: àti pé nítorí bá tiẹ̀ olówó
1: ní máa fowó ẹ̀
0: ó lè wù kó fi potí ó lè fi ṣàmàlà ó lè fi ṣèbà kò síbi téèyàn ò lè darí ẹ̀
1: sí
0: ṣùgbọ́n àwọn wá gbé ìrọ̀rùn yìí wá kalẹ̀ pé gbogbo wa pátápátá lọ lọ́rọ̀
1: patapata
0: gbogbo wa ko sa le ro wa lorun
1: be ba dori orule elomi te mo foju wo pe eleyo ni nkankan pe ba si dori orule won e ba panel
0: te won to la ba
1: ten ele ni luna 24/7
0: e ba
1: ki lo fa tori po darapo mo le se ji technology o ba won olori ire rin o ba won olori ire to po e won darapo mo le se ji technology to ba je infata freezer lo wa o ba nibe washing machine eti o ni consume unit to ba je prepared lo nlo washing machine e to lo pelu solar re to gbadun e ti o ni yo ele
0: lo tinu re gan tun ma dun
1: G technology o na ni ko gba lo to ba je pe fridge ni lo si le se G technology eyin ti gbon pa smart fridge ri e lo be
0: ibe na ni
1: to je pe te ba connect e mo prepaid meter yin ninu le meter yin te lo consume yen elomi si ni
0: regulate
1: e mo ma so bi pe elomi freezer abi fridge to ti jogun lodo an baba re
0: lataye alado bale ko
1: lawon mo lo to se pe ba gbe sori generator gan yo koko semi abi ko fe ku tan ko to gbe bi na nepa gan ba de te tan si na nepa gan o seju ko to gbe awon freezer aye jon o le wa le nlo laye sin o le ki bo solar abi on gangan o le ro pe o da e fe ma lo pelu prepaid meter e ti mo pe unit yin
0: ah
1: eleyi o ti e ni lo straw
0: o no te wa gbori wole fun gba otun
1: o si tan fi fa epo ni o ki bo unit
0: yo
1: ma fa ni
0: o ma fa ni
1: o na fi so fun pe e lo si le seji technology e lo ra fridge wa le seji technology ke ma pe rere o lo lon ba ni ma e lo si be e lo ra oven ko si size oven te n wa
0: so gbagbe pe won tun ni washing machine
1: mo ti da ko washing machine o wa nbe blender lo si si o wa nbe inverter AC
0: awa to
1: je pe beyan ba wa nu aye te lomi njenu moto o da aye tin jenu le lo tori to ba wa nu moto bo ba si ni o se control AC nu moto sugbon to ba de nu leti o si na ti o fi tan AC yo ma si window yo ma si ko si nkan ti o se sugbon to ba je pe iwo na o lo si le se ji technology an inverter AC
0: ti wa na ti lo yan ti embe
1: inverter AC te ko na ti mo prepaid meter yin ti o ni consume unit abi e to je wi pe te ba ti dele ise wa e so dede iye size te nkan te fe ki solar o ma gbe ninu le yin
0: lati le mo bi won se regulate bi won se gbogbo eto re bi o se lo
1: ko kan ejiji won so fun pe o ya setup
0: by G technology
1: o make lo ile se G technology o let it ba be na si ni to ba je pe solar AC o ni wa e ba ni ile se G technology gbogbo won je pe solar freezer o na le wa gbogbo e pata o wa nile se
0: abi solar street light sydney
1: abi solar street light
0: ti gbogbo ona yan mo le garaga awa won nkan to fe so pon fe go sese egbo abi ti o lo fe sise
1: ebi pelu ba sin soro npa o se security as security be yan ba ni solar street light ni gbogbo junction to junction from one pole to another pole
0: o ti e si nkan to buru nbe
1: gbogbo adugbo o yo se kini yo mo le kedere e lo sinise g technology e lo bara wo ara solar street light abi ke lo ra solar camera gbogbo pata o nle ba nbe je ki kan rora mu ki fi gun die bayi na nigba ta ba bomi la ta ba de tin tun wa ma mu loko kan
0: lesese jiji
1: ni pe ile se ji technology ba se so ile se to wa irorun
0: fun gbogbo
1: eyan pata pata ni atoluwo ni o ati awon
0: to atoloro ni o tori ko so losi
1: atoloro be ni ko so losi
0: atoluwo atoloro
1: telemo gbogbo pata je ki gbogbo wa e ja gba ile se ji technology lo tabi ka ma ko won sori ago gbogbo to ba je pe a fe ra an to ni se pelu solar panel ni e ja ma lo si ile se wa to wa ni adojuko owo ni boys legbe eco bank ni taiwo oke yen e ja ma gba be lo tara ra bayi be ba ti dibe e so fun won pe ori radio ni diamond fm
0: o nbe le ti gbo
1: o le ti gbo o lo je ke ma se kini ke ma
0: owo be ba ti ti koko so be lasan o tun si ni to ba de
1: o tun ni to ba de be ba tun wa fe to je pe gbogbo awon electronics le fe ra ni agbogbo to jo mo gadget patapata abe fe ra electric bike ita se nta
0: abe iyen te wan jala la bayi
1: abe fe charge electric bike yin free of charge to se pe a o ni charge yin ni ye kankan ni gba kobo lowo yin e lo si le se wa to wa ladojuko MTN office
0: netaiwo
1: ki yen back na tabi ke pe wa sori ago yi
0: 070
1: 0703 7
0: 6 9 6 9 7 7 7 7 7 7 070 070
1: 37 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 fe inte fe inte fe ni e ri pe discount yen yo mo se kini yo mo to yo le loko kan ejeji oya eje nbomila eje nkire eje nta mo nbo na
2: Adio, kilo de ti gbogbo nu shop yin run bayi. E si tun le jo ko nbe, e be ru ilera yin.
3: Kini kin wa se? Nigba ta won nina mana mana ko ti won muna wa. Awon eje ti mo ra sinu freezer ti mo nta gbogbo e lo ti baje mo be. Ilo forun. Afi ko lo mo je ri gbese ni.
2: Abalajo iti ogede wanu. Ti o to nta lo adabe. Ti technology electronic solar gadgets la won toro ye nkan si. Nibi ti won tin ta awon nkan bi inverter freezer, solar freezer ati fridge fun awon to fin ta ja tabi awon to fe lo nile. Won tun ta solar AC, solar fan, solar generator, washing machine. Oven ati blender ti won si tun ta battery na pelu glass camera wireless land phone hidden camera power bank drone ati be lo gbo ja te ba si ra lodo won no ni warranty lori all their products are directly from company G technology electronic solar gadget ti wa ni adojuko MTN office taiwo ke lori won ekunre alaye e ma pe sori 0703 769 7777 G technology electronic solar gadget ti de fun irorun gbogbo eniyan

I can't say how many I want to go in a ring and correct front of Santoni. Ìjọba àpapọ̀ ti dá àwọn ilé-iṣẹ́ ìjọba dúró láti má ṣe gbé iṣẹ́ àkànṣe fún ẹnikẹ́ni láì ṣe wípé wọ́n gba àṣẹ lórí bí wọn yóò ṣe rí owó àwọn àkànṣe iṣẹ́ náà san. Sheikh Gumi sọ wípé kò sóhun tó burú nínú kí àwọn aṣáájú ẹ̀sìn kí wọ́n wọnú òṣèlú. Ẹgbẹ́ òṣèlú Accord ti wípé àjọ ọlọ́pàá ti náwó gún àwọn ènìyàn kan ṣáájú àsìkò ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba ìpínlẹ̀ Kwara ti ń rọ àwọn òbí láti forúkọ àwọn ọmọ wọn sílẹ̀ sí àwọn ilé ẹ̀kọ́ ìjọba. Lẹ́ka ti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Iran ni wọ́n ti ń bẹ gbogbo orílẹ̀-èdè àgbáyé pé kí wọ́n ṣe ohun tí yóò dá ohun ti ilẹ̀ Israel ń ṣe sí àwọn ará Palestine dúró. Orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n parí pẹ̀lú ipò keje níbi ìdíje eré ìdárayá Commonwealth Games.

0: ha mi se gbo won yo se ma si ba yo wa jo wa ya photo
1: mi no won ha mi se ba won ni
2: yen anti e je suku en block photo ti mo fe ya jare
3: nigba kan ri awon eyan ma sugba eni to ba wa ninu osoro ni lati ran won lowo ṣùgbọ́n ní ìsin ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàm̀bá lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
5: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé-iṣẹ́ Diamond FM.
6: Ẹ̀ka bọ̀ padà ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti pàṣẹ pé gbogbo àwọn ilé-iṣẹ́ ìjọba ò gbọdọ̀ fún ẹnikẹ́ni tàbí ilé-iṣẹ́ kílé-iṣẹ́ ní àkànṣe iṣẹ́ láì ṣe wípé ìjọba ti kọ́kọ́ buwọ́lu owó àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀. Àṣẹ yìí ló wáyé nínú lẹ́tà kan eléyìí tí olùṣèṣirò wa àgbà lórílẹ̀-èdè yìí dókítà Samsudeen Ogunjimi ti fọwọ́ sí. Ìjọba sọ wípé kí gbogbo ilé-iṣẹ́ ìjọba kọ́kọ́ gba àṣẹ tó yẹ kí wọ́n tó fọwọ́ sí àkànṣe iṣẹ́ fún ẹnikẹ́ni. Ìjọba tún sọ wípé ó lòdì sí òfin láti fún ẹnikẹ́ni ní àkànṣe iṣẹ́ láì ṣe wípé owó rẹ̀ ti wà nílẹ̀. Ìjọba wá rọ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ohun ìní ìjọba yẹn Bureau of Public Procurement láti gba àwọn ìwé àṣẹ tó yẹ àti láti rí wípé wọ́n buwọ́lu àwọn àkànṣe iṣẹ́ ṣáájú kí ilé-iṣẹ́ ìjọba yòówù kí wọ́n tó gbé àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀ lé àwọn agbaṣẹ́ṣe lọ́wọ́. Olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú SDP Adéwọlé Adébáyò ti jẹ́ kò di mímọ̀ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó ti ń súnmọ́ òpin. Ó sọ ọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fa àwọn ìṣòro eléyìí tó ń dojúkọ ìṣèjọba rẹ̀. Ó sọ wípé ìjọba yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní múra láti fi ipò sílẹ̀ torí wípé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà wípé wọn yóò dìbò fún ẹlòmíràn tí yóò rọ́pò ìṣèjọba tó wà lóde lọ́wọ́ yìí ìyẹn lọ́dún 2027. Ó fi kún wípé òun nígbàgbọ́ wípé ẹgbẹ́ òṣèlú SDP yóò gbé ìgbà òrókè níbi ètò ìdìbò náà. Aṣòfin Haji Kalu ni ó ti jẹ́ kò di mímọ̀ wípé bíṣọ́ọ̀bù ti ìjọ kátólíìkì ó sọ òtítọ́ ọ̀rọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa àwọn ìṣòro tí ó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó ṣèpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílùú Àbújá. Ó sọ wípé àwọn bíṣọ́ọ̀bù wọ́n sábà máa ń sọ òtítọ́ nítorí wọ́n fẹ́ràn kí ìlọsíwájú kó dé bá orílẹ̀-èdè yìí. Ó gbà wípé nǹkan nira púpọ̀ fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà àti wípé ipò tí àìsí ètò ààbò wà ó peléke. Ṣùgbọ́n ó ní kì í ṣe ẹ̀bi ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Òun ní ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí. Ó tún fẹ̀sùn kan àwọn olóṣèlú kan wípé wọ́n ń kùnà láti sọ òtítọ́ ọ̀rọ̀ nípa ipò tí orílẹ̀-èdè yìí wà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní àwọn bíṣọ́ọ̀bù sábà máa ń sọ òtítọ́ fún ààrẹ kí orílẹ̀-èdè yìí kó ba lè tẹ̀síwájú.

Ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ẹ̀sùn kan àwọn àjọ ọlọ́pàá wípé wọ́n ń náwó gún àwọn ọmọ ẹgbẹ́ àwọn nìkan ṣáájú ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú yìí ti ṣe kò di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ń dúnkùkù lájà mọ́ àwọn ènìyàn. Ó tẹ̀síwájú wípé wọ́n ń náwó gan àwọn ọmọ ẹgbẹ́ àwọn láti lè fi kó wọn láyà jẹ. Dípò kí wọ́n máa dẹ́kun àwọn ìwà ọ̀daràn. Gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú àwọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun alàgbà Victor Akande ṣe sọ wípé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ àwọn Taofeek Akinyemi ni wọ́n náwó gan lẹ́yìn ìgbà tí wọ́n ní ó mórí bọ́ lọ́wọ́ àkọlù ọta ìbọn.

Ìjọba ìpínlẹ̀ Kwara ti rọ àwọn òbí àti alágbàtọ́ pé kí wọ́n ó fi orúkọ àwọn ọmọ wọn sílẹ̀ sí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba. Ìjọba sọ wípé àwọn máa tẹ̀síwájú láti rí wípé gbogbo àwọn ọmọ wọ́n lè lọ sí ilé ẹ̀kọ́ ìjọba kí wọ́n sì gba ètò ẹ̀kọ́ tó dára. Kọmíṣánná fún ẹ̀ka ètò ẹ̀kọ́ Dókítà Lawal Ọlọ́hungbẹ́bẹ̀ sọ èyí nígbà tí ó lọ ṣe àyẹ̀wò sí ìdánwò common entrance àti ìpín àwọn ọmọ sí ilé ẹ̀kọ́ bí ó ṣe ń lọ sí. Ó ṣàbẹ̀wò sí Ọfà Grammar School, Government Secondary School Ọfà àti Queen Elizabeth School tó ń bẹ ní ìlú Ìlọrin. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìdàgbàsókè yóò túnbọ̀ dé bá àwọn ilé ẹ̀kọ́ ìjọba tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó rọ àwọn òbí láti rí wípé wọ́n ń fi ọmọ wọn sí ilé ẹ̀kọ́ ìjọba. Ó ní àwọn ìgbélárugẹ tó ń dé bá ilé ẹ̀kọ́ ìjọba yìí ló wáyé látàrí bí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ṣe ṣe àgbékalẹ̀ owó fún àwọn ètò tí ó yẹ lẹ́ka ètò ẹ̀kọ́. Ó gbé oríyìn fún bí ètò ìdánwò náà bí ó ṣe lọ sí ìyún ètò ìdánwò common entrance àti ìpín àwọn akẹ́kọ̀ọ́ sí àwọn ilé ẹ̀kọ́. Ó ṣèlérí pé ìjọba ìpínlẹ̀ Kwara yóò túbọ̀ tẹ̀síwájú láti máa rọgùn sí ẹ̀ka ètò ẹ̀kọ́ lọ́nà tí yóò tún fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí lọ́rùn láti lè tari àwọn ọmọ wọn re ilé ẹ̀kọ́ nípínlẹ̀ yìí.

0: wọ́n ti ṣe bẹ́ẹ̀ tú adájọ́ Farouk Hassan Bunza ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kebbi sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí àwọn ikọ̀ ajínigbé tí wọ́n jí gbé àwọn ẹbí ni wọ́n ṣe bẹ́ẹ̀ kéde wípé adájọ́ yìí ti rí ìtúsílẹ̀ gbà ní ọjọ́ ajé tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ elédùà fún bí ó ṣe padà sílé láyọ̀ àti lálàáfíà wọ́n jẹ́ kò di mímọ̀ wípé ọ̀sẹ̀ kan tí ó lò lákàtà àwọn ikọ̀ ajínigbé yìí jẹ́ ọ̀sẹ̀ tí ó kó ẹ̀mí àwọn ẹbí sí òkè wọ́n wá ṣe bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka ètò ìdájọ́ ìpínlẹ̀ Kebbi bákan náà àwọn òṣìṣẹ́ elétò ààbò àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn ìpínlẹ̀ náà fún àtìlẹyìn wọn àti àdúrà wọn ní gbogbo ìgbà tí adájọ́ Farouk Hassan Bunza tí ó fi ń bẹ̀ lákàtà àwọn ikọ̀ ajínigbé náà ìròyìn ẹ̀kọ́ ọ̀lẹ́ tí ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ wa dáa monday ti 8.7 fm ìlọrin ìròyìn lẹ́ka ti ilé òkèèrè àti tẹ̀rẹ́ ìdárayá lámàmú a sì ti gbọ́yìn lẹ́yìn ìdánudúró ráńpẹ́
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkún káyélujára wa ìdàkún ìbádọ́ rẹ facebook ìdàkún abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 887 fm diamond fm shining supreme.
2: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
3: láti ilé iṣẹ́
2: diamond fm.

0: àwé eléyìí ò mú eléyìí ò mú o kí ni gbogbo ilé tó tún pọ̀ báyìí náà.
1: Àlàyé mi ó yẹ kó mọ̀ wípé ojú lásán ò ṣe wakọ̀ lójú pópó tó bá ṣá nǹkan sára.
2: Àwé àwọn tó ń retí rẹ nílé òsùn wọn ò wò bẹ́ẹ̀ ìwọ sàsùn péye omi abàwọ̀ ràkọ̀ràkọ̀ ọ̀dọ́fun tìrín dalẹ̀rú tí mojú ẹni ràn kókóókó ló fi ń ṣàlejò okùn ó dẹnu tán ló bá ń da gbogbo inú àtọpọlọ rú gùdùgùdù a kì í mu tírìn lójú pópó nítorí àìṣedédé ọpọlọ a máa pín ọkàn yẹlẹyẹlẹ ọkàn tí ò ṣù sójú kan kì í wakọ̀ gẹ́gẹ́ lójú pópó má wakọ̀ bó o bá mutí bó o sì mutí ṣọ́ra láti má ṣe wakọ̀ roti ẹ̀mí aya ọmọ àtàwọn ará ilé rẹ alọ́bọ̀ lélẹ́dùà yóò máa ṣe ìrìn àjò wa o jẹ́ kí lílọ àti bíbọ̀ láyọ̀ rẹ ó jẹ ọ́ lógún.
3: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
4: Kí ló rọ́ bí kí ló mi lẹ̀ títí.
5: Ẹ káàbọ̀ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ń tẹ̀síwájú láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM. Ìlọrin ìròyìn lẹ́ka ti ilẹ̀ òkèèrè. Orílẹ̀-èdè Iran ti rọ gbogbo orílẹ̀-èdè àgbáyé wípé kí wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tí yóò fòpin sí àkọlù tí ilẹ̀ Israel ń ṣe sí agbègbè kan nílẹ̀ Palestine. Iléeṣẹ́ ilẹ̀ òkèèrè Iran sọ wípé àwọn orílẹ̀-èdè ò gbọdọ̀ dákẹ́ nígbà tí àwọn aráàlú tí wọ́n ń jìyà nílùú Gaza. Wọ́n rọ àjọ ìṣọ̀kan àgbáyé àti àwọn orílẹ̀-èdè tí wọ́n lágbára wípé kí wọ́n fi ìkìlọ̀ àti ìdènà tó lágbára de ilẹ̀ Israel kí ìjà náà lè dáwọ́ dúró. Wọ́n tún fi ẹ̀sùn kan ilẹ̀ Israel pé wọ́n ń rú òfin àgbáyé. Wọ́n sì pè fún kí ìrànlọ́wọ́ kí ó wáyé lórí àwọn agbègbè tí wọ́n ti ṣe àkọlù ọ̀hún sí. Ìròyìn lẹ́ka ti ààrẹ ìdárayá ni ó máa wá sí etí ìgbọ̀yìn lẹ́yìn ìdánudúró ráńpẹ́.
6: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
5: Ìròyìn ẹ̀kọ́rẹ́ ń tẹ̀síwájú láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Níbi eré ìdárayá eléyìí ti Commonwealth tí ó wáyé láìpẹ́ yìí ni ìròyìn ti fìlédè wípé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe bẹ́ẹ̀ mú ipò keje nígbà tí wọ́n ṣe dáradára jùlọ nínú ìdíje ọ̀hún ní ilẹ̀ Adúláwọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde àwọn ikọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fakọyọ níbi eré ìdárayá ọ̀hún eléyìí tí wọ́n pè ní Commonwealth náà tí wọ́n sì kéde àwọn ìgbésẹ̀ àti oríṣi àwọn eré ìdárayá eléyìí tí àwọn ilẹ̀ Nàìjíríà ọ̀hún tí wọ́n ti gbé fakọyọ. Kí a tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó eléyìí tí ó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ti dá àwọn ilé iṣẹ́ ìjọba dúró láti má ṣe máa gbé àkànṣe iṣẹ́ fún àwọn agbaṣẹ́ṣe láì ṣe wípé wọ́n ti buwọ́ lu owó fún irúfẹ́ àwọn àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀. Gumi ti jẹ́ kò di mímọ̀ pé kò sí ohun tó burú tí àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n bá ń kópa nínú ètò òṣèlú. Ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wípé wọ́n ń ṣojú ìṣáájú nípa nínáwó gan àwọn ọmọ ẹgbẹ́ àwọn ní ìpínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Kwara ti rọ àwọn òbí láti ṣe ìforúkọsílẹ̀ àwọn ọmọ wọn sí àwọn ilé ẹ̀kọ́ ìjọba ní ìpínlẹ̀ Kwara. Lẹ́ka ti ilẹ̀ òkèèrè afitoyin létí wípé orílẹ̀-èdè Iran ti rọ àwọn orílẹ̀-èdè àgbáyé láti gbé ìgbésẹ̀ òfin tako ilẹ̀ Israel lórí àkọlù àtìgbàdébà ní agbègbè Gaza. Bákan náà lẹ́ka eré ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mú ipò keje níbi ìfẹsẹ̀wọnsẹ̀ Commonwealth Games ó ṣẹ̀ṣẹ̀ parí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n lékè téńté ní ilẹ̀ Adúláwọ̀. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ jù báyìí lọ. Adéyẹmí Adéwálé ló ṣe àkójọpọ̀ àwọn ìròyìn yìí lédè Gẹ̀ẹ́sì. Ọláyinka Ajani Ajibade ló ti lókà lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì Diamond 88.7 FM Ìlọrin Your Shining Supreme Odigba.

0: fẹ́ dún extra lẹ́tọ̀ kan tó kí n gbàkan jù kẹ́lọ̀ tó máa dé sétí gbọ́yìn ní kò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra ní kò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yọ oṣù mari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: kọmọkọmọ fapájo fẹsẹjo foríjo fẹyinjo àwálé lulu alujo adẹtun le pèdèsẹ jasa gospel dóde fẹmi sólà ń pèdè ara lórí gbẹdú extra oya kẹjẹ kájo gbẹdú mare ẹ a máa tún gbà má lọ gbẹdú extra re ẹ a máa jasa má lọ gbẹdú extra lórí diamond 88.7 FM ó dùn jù ẹ máa gbádùn ẹ.

0: iṣẹ́ tó ṣe wọ́n tó appreciate orin tó lóun kọ̀gá tó dórin ẹ̀sìn náà fi pín bí tán ti pé mọ̀ pé ọ̀kan náà ni
1: ìrámọ̀
0: crucify èèyàn
1: mọ̀ tí kan bíramọ̀tíkà bíramọ̀tíkà
0: àwọn èèyàn máa bá tí máa kọ̀rẹ́ ti èèyàn
1: máa
0: ní torí pé orí social media láti rí ibẹ̀ náà láti dá lóhùn wọ́n tó bá dá mi lóhùn lórí social media ọgbẹ́ ọkùn ńlẹ̀ ìdánwò
1: oṣùpá ńlẹ̀ dandọ́lá
0: èmi yóò fọlọ́n bẹ̀yẹ̀ mọ́ ní ìsìn kò ní di dákun tó lọ́wọ́ mọ́sẹ̀ tí ọ̀dá fún mi mọ́ fọlọ́n bẹ́ yóò ṣà ìdá fún ọ ọlọ́run ọmọ nàìjíríà bẹ̀rẹ̀ kóòtù wọ́n bẹ̀rù kóòtù wọ́n bẹ̀rù ẹ̀jọ́ lọ́run sáfù ẹ̀ ní kóòtù lẹ́tà wọ́n jẹ́ pé tí ẹni ọyọ̀ yẹ́
1: àṣẹ́dáwọ̀ ẹ̀wọ̀n sọ́rọ̀ mi
0: yáàsá bàmíkọ́ lólóòtú ilé ìbàdàn mọ́gàjì
1: ṣùpá lẹ́dá
0: ó ní ìlọrin mọ́ bẹ̀rù lọrin pọ̀
1: gbogbo àwọn tó ń sá
0: ẹ̀rí òkè gbọ́n bí ìgbà téèyàn ń ṣe fíìmù ni bàbá lọ́ọ́ lọ bẹ̀ ọ́ lọ.

0: ọ̀ṣẹ́gàn thank you. Ẹjẹ́ ń lọ sípele àkọ́kọ́ aago méjì ó ti rí kọjá ogún ìṣẹ́jú Adumoyinzi ọ̀yájá wọlé àwọn èèyàn ti ń pè. Àwọn èèyàn tiẹ̀ ti mọ tábàlà yẹn wà fún ẹ káàsán o.
1: Ẹ ló sàn.
0: Ẹ káàsán sà.
1: Ẹ káàsán.
0: Yẹ sà bí màá ni.
1: Ẹ káàsán màá sà.
0: Ṣé sà ló ń bá a sọ̀rọ̀ àbí màá kí ló kọ yín?
1: Obìnrin ni Mary láti Ìlọrin ni mo
0: sà. Láti ìlú Ìlọrin ẹ káàsán o.
1: Láti látàgbọ́ bàyẹ̀ ṣe ń sà. Èmi ni lọ́wọ́ náà jọ sí 2000.
0: Èló.
1: 50 pẹ̀lú 50.
0: Okay. Kí ni tá a fún yín fún?
1: Fún ẹyin ọjà mi.
0: Ok. Ẹ̀yin lẹ́lẹ̀ ti ṣe freezer yín tán. Ipe but oko owó tẹ̀ fi rajà sí i.
1: Bẹ́ẹ̀ni èmi ni mo ti pèpè láti jọ Èkó wọlé ní
0: ẹ̀dúpẹ́ mi o. Èrò máa ń pọ̀ gan ni.
1: Lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tó ṣàánú mi o.
0: Tọ̀.
1: Aláàánú ni wọ́n yìí náà o.
0: Àmì.
1: Àwọn ọmọ tí ó máa rà ló bá
0: àmì Ọlọ́mà. Àmì Ọlọ́mà.
1: Tí mo fẹ́ síwájú lágbára Ọlọ́run tó ṣe tó fún mi àánú Ọlọ́run ni tí wọ́n sílẹ̀ o.
0: Àmì.
1: Wọ́n máa lọ sókè o. Ìrànlọ́wọ́ látọ̀run tó máa sáyọ̀ mọ̀ darapọ̀ mọ́ wọn.
0: Àmì.
1: Ẹ ṣeun ẹ̀yìn mọ̀ ní ṣíṣẹ̀ṣẹ̀ ní Tinubu bí o.
0: Àmì Ọlọ́run. Àmì
1: náà.
0: Lágbára Ọlọ́run aró tù yín aró dẹ̀dẹ̀ yín. Ẹ̀yin náà ò tún dẹni tí ó máa ṣe fáwọn èèyàn náà lágbára Ọlọ́run. Alright ma, ẹ ṣe gan o. Kọ́ọ̀lù tí mo fi ṣẹ́wọ́ lọ́sàn-án yìí Abdulmuyiz ọ̀dà pọ̀. Òní lọ́jọ́ bí Abdulmuyiz. Adéṣọlá

0: Bàbá fún yín ní 85 fún ẹ lè rògùn kankan fi àìrọ́ lápọn patara wa ẹ kàn fi jẹun ni. So ẹja bí ọmọ Nàìjíríà kọ́ lọ́hún tún bá wa rọ̀jò owó sí lónìí. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣeun. Arákùnrin yìí tán ní iṣu lẹ́sẹ̀ wọn, ẹsẹ̀ àkọ́kọ́ wọn ti ṣe Ọlọ́run gbàkóso, ọba tó dúpẹ́ ẹsẹ̀ kejì náà wú. Kinsari short ẹ wọn ti lọ general hospital tó jẹ ti ìjọba àpapọ̀, wọn ti lọ bẹ, wọn wá ní àwọn fún wọn lóògùn kan tán bá lè lò ó, wọn kọ fún wọn pé oògùn yẹn gbà tán sí gbogbo test ni o. Ẹ kú mọ̀ pé general kan tó fún yín ní paracetamol lásán ọ̀ọ́sẹ̀ test tó ju paracetamol lọ. Wọn wá ní àwọn kọ oògùn kan fún wọn tán bá lò lọ́sẹ̀ méjì, wípé tóògùn yẹn bá ṣiṣẹ́ a jẹ́ pé oògùn yẹn ni wọn ó máa lò tẹ́sẹ̀ tí ò ní nídìí káwọn operate ẹ̀ mọ́. Owó oògùn yẹn wá jẹ́ 85,000. Ọ̀sẹ̀ méjì tán ti kọ́kọ́ sọ fún bàbá yìí pé kọ́ra oògùn, ọ̀sẹ̀ méjì ń kọ́kọ́ lọ gan-an òrí bípe sórí ètò. Látìgbà táwa náà ti wá ń sọ báyìí, ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì ní báyìí. Lọ́sẹ̀ alákọ̀ọ́kọ́ bóyá rí bíi 6,000 kinní kan, ọ̀sẹ̀ tó tó tẹ̀lé àwọn kan tó wọlé gbogbo ẹ̀ sá jẹ́ 18,500. Ẹ dákun, ẹ má jẹ́ òrẹ̀ wá, ẹ já ran arákùnrin yìí lọ́wọ́. Gbogbo téèyàn fi ṣègbìyànjú nínú ayé láti ga lọkùnrin yìí ti ṣe. Ọkùnrin tó pè wá yìí, gbogbo téèyàn fi ṣègbìyànjú nínú ayé láti ga, ó ṣe NC, ó ṣe ND, ó ṣe HND. Àwọn kan tó advise pé kó lọ ṣe conversion, kó change HND rẹ̀ sí degree. Ó tún gbìyànjú ó ṣe àsìkò tó níhun náà nítọ̀, kó wọn máa wá ṣe kiri kí ọ̀nà ó ṣíkọ́ náà là àsìkò ń gbà ń láìlera wá bá ẹsẹ̀ wọn. Ẹ dákọ̀ ẹja ran arákùnrin yìí lọ́wọ́, ojú òní ti wà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ran arákùnrin yìí lọ́wọ́, ẹ bá wa fi tẹ́ ẹ bá ní ẹ fi sọwọ́ sórí opay wa, ibẹ̀ ni kẹ́ ẹ fi sọwọ́ sí. MTN number mi tẹ́ ẹ ti mọ̀ bí àmọ́ ohun, òun náà la fi ṣí àkáǹtì opay, torí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́ náà ló já sí. N pe number yẹn ní ìsìn, àmọ́ kẹ́ni kan mọ́ flash number nǹkan jọ o, n pe number yẹn ní ìsìn, account number ni lórí opay kan bá wa fi síbẹ̀. Ẹ̀lọ́ ẹ káàsán.
1: Ẹ̀lọ́ ẹ káàsán, Sọlá Tẹ́rí sí o.
0: Ọmọ yìí lógi, ǹjẹ́ bá ń pa rédíò yín o?
1: Oṣù ọkọ mi máa pa á sùn. Ìṣó ń gbọ́ báyìí.
0: Ta ló ń sọ̀rọ̀?
1: Ẹ̀lọ́, ó jèrè ẹ̀ lágbára Ọlọ́run.
0: Àmì ta ló ń bá wa sọ̀rọ̀?
1: Ó pa àwọn àwọn àìsàn mi, mọ́nì ṣùkọ́lá ta lóore ni.
0: Ok.
1: Òní mọ̀ ní lágbára Ọlọ́run.
0: Àmì àdúrà da, àdúrà máa tún ní lára.
1: Ọmọ ìgbà bá nàbí mọ̀ òní mọ̀ ní lára.
0: Àmì nà yàlla.
1: Lọ́rọ́ ó bá jẹ́ àmọ́ ìwà ní ìṣàgbákò àgbákò ní ṣe wọ́n.
0: Àmì.
1: Ṣé ẹ̀kọ́ lọ sí ìta àmọ́ ẹni lórí ọjọ́ ìdíkọ́ tó wà.
0: Àmì nẹ́tíwọ̀kì ni o. Àmì. Ẹ ṣeun gan ma. Thank you. Nọ́mbà yẹn tẹ́ fowó sí, kò bá jẹ́ 500, kò bá jẹ́ 1,000, kò bá jẹ́ 5,000, kò bá jẹ́ 10,000. Bàbá sì rẹ̀ ló le fún wa lórí, kọ́dà bàbá rí chemist tó le ní. Ẹ wá gba oògùn yẹn kọ́ mọ lò lọ́sẹ̀ méjì, á fara mọ́. Ẹ lóòdì kọlà.
2: Ẹ̀ló sà.
0: Ẹ káàsán.
2: Ẹ káàsán sà, yẹ sà.
0: Ó kọ yín. Àti ibi tẹ́ ẹ ti ń pè.
2: Ìdòwú ló ń pè látẹ̀yẹn kọrin.
0: Àǹtí Ìdòwú, ikẹ́ ẹ̀ta àbejì nù.
2: Látẹ̀yẹn Ọlọ́run máa ràn yín lọ́wọ́, ẹ dákun mo níbi ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ní
0: sáà. Kí ló ṣẹlẹ̀ gangan?
2: Mo ń ta àwọn bíi wóróbo nǹkan.
0: Ok.
2: Wá ṣe bẹ́ẹ̀ sọ́jà, mo ṣẹ̀kú ládùúgbò yẹn ni. So wọ́n wá ń béèrè edú púpọ̀, mo tiraka mi rí owó tí mo fi lè máa ta èédú kùn. Èédú yẹn náà dẹ̀ ń béèrè. Ẹ dákun kejì òtún
0: mo máa pa mí. Irọ́ ọjà wo lẹ̀ ń tà báyìí? Ẹ
2: ní mo ń tà eégún náà wá ń bèrè níbẹ̀ yẹn gidi gan. Wá fẹ́ fèdú fún mo sì wá ti tiraka kò sí ọ̀nà àbá.
0: mo fẹ́ mọ ìdí àkàn wá ni tó bá lè work.
2: Yes sir.
0: Inú ọjà tẹ́ ń tà ń ṣé ẹ lè fi owó kan ra àpò ẹyọ kan wò mẹ́ ṣé kò rọrùn bẹ́ẹ̀.
2: Ọjà náà kò pọ̀ ni.
0: Kò sé yọ.
2: Gbogbo ọjà tí ń tà gan. Ìyá tí ń ta àjọ fẹ́ má ju bíi 5,000 lọ ní
0: tó kú bẹ́ẹ̀.
2: Tó mo sọ̀kò débẹ̀ yẹn gbà mo gbalé ti gbá ṣàwò tán.
0: Ọ̀dà àǹtí Ìdòwú bá ń kọ́lẹ̀ àǹtí Ìdòwú.
2: Ìdòwú Adébáyọ̀.
0: Ẹ ní sùúrù, ẹ bá ń pe nọ́mbà yín, nọ́mbà méjì tó bẹ̀rẹ̀ àti nọ́mbà méjì tó parí.
2: zero.

0: wọ́n wò ó.
1: Ẹ ṣe.
0: Àdúrà wọn á gbà Ajímọ́lá.
2: Àdúrà wọn á gbà Ajímọ́lá.
1: Ó ṣe bàbá jẹ́jẹ́. Ẹ ló di kọlà. Lọ́wọ́ tán ṣúgà já ṣúgà já.
0: Mo rọ̀ sàn pẹ̀lú alẹ́ o.
2: Àdúrà wọn á gbà.
1: Ẹ jẹ́ sọ lẹ́nu lábala àkọ́kọ́ yẹn.
0: Ó sọ́wọ́ ta.
1: Ẹ jẹ́ ń wẹ́ nìyí bóyá wọ́n fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ni. Ṣé ẹ fẹ́ ran èèyàn lọ́wọ́ ni?
3: Ẹ̀lú ẹ̀ka àṣán ló tù sà.
1: Ẹ̀ka àṣán mà ṣé ẹ fẹ́ ran èèyàn lọ́wọ́.
3: Ẹ̀mi ni màmá tí mo pè yín fi ń pa tẹsẹ̀ mi níjẹjọ.
1: Ẹ̀lú ṣe ń gbọ́ mi. Mo ń bèrè mo ní ẹni wọ́n bá fẹ́ fún èèyàn lọ́wọ́ ló kù báyìí a ti parí abala yẹn.
3: Ṣẹ̀tì lọ. Níjẹjọ mi ni mo pè mo ní ara yín létí ní jẹjọ mo pè ń pa tẹsẹ̀ mi láti.
1: Fún kí ni?
3: Fún ẹsẹ̀ mi tí mo ní ẹsẹ̀ mi pé iye owó tí mo ló kú 90,000.
1: Ṣé bá a ti gba details yín àbí Abdulmuiz a ti gba details yín tẹ́ fẹ́ operate kọ́ ni àbí tánámà admit yín.
3: Bẹ́ẹ̀ni.
1: Àti ìrè ni tá a bá ti rí àjẹmọ́ ṣe ti gbọ́. Ẹ ṣe mà. Mo fẹ́ so lẹ́nu ẹ tí mo fẹ́ so lẹ́nu náà sì ni gbogbo wọn ń pè mí sí.
0: Ẹyá sàmì kàdúrà.
1: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ẹnìkan ti ṣe ń di 1,000 sí a ní ìsìn. A ti rí
0: i.
1: Ẹ ṣe gan o.
2: Àdúrà wa gbọ́.
1: Ní tọ́pọ̀lọpọ̀ èèyàn ọmọ ni wípé.
0: Èyí tá a bá ṣe lò ó rọ̀wọ́ sàn pẹ̀lú alẹ́.
1: Ṣé rí the more bàbá ṣe ran ara wa lọ́wọ́ ni ìfẹ́ mẹ̀kúnù sẹ́ni tó ní ní òsì máa pọ̀ sí.
0: Kò sáṣọ tó borí aṣọ.
1: Torí ẹni tí bá ń ràn ọ́ lọ́wọ́ níjọ́ ìṣòro ò ní tọrọ kábúrọ́ bá o tiẹ̀ nífẹ́ kó ṣàìsàn.
0: Àṣírí.
1: Ọ̀ sì nífẹ́ kó ṣubú.
0: Igi igi dàpàtàn igi ò mọ ojú owó.
1: Gbogbo wàhálà tá à ń kojú nípa insecurity yìí ẹ wá díẹ̀ kí ló bi láti pìlẹ̀ pẹ̀pẹ̀. Àwọn kan feel oppressed. Wọ́n wá ń gbé gbọ̀nà tí ọ̀tọ́ wọ́n rí pé ayé àwọn kan dáa ju tàwọn lọ sáwọn ọ̀rọ̀ ayé wá ní. Wọ́n wá ń fi tiwọn wọ́n fi ní àlàáfíà àwọn èèyàn ìlú la.
0: Wọ́n
1: bá ti yí ọ wípé n tí mo ní yìí àwa méjì lè pín. Tí ó sì tó sẹ́kù lọ́dọ̀ mi tí ó sẹ́kù lọ́dọ̀ tiẹ̀ náà ẹni ọba ti ṣe fún lónìí kò ní ìdíkó tó kalẹ̀kùn rẹ lọ́la mọ́. Irú ẹ̀ la fi gbé abala yìí kalẹ̀ pé ká máa fi ìdùnnú àtayọ̀ sínú ìgbésí ayé àwọn èèyàn bá ti rò pọ̀ kàn wọ́n láyà tó. Bẹ́ẹ̀ ti rò pé ọkàn àwọn láyà tó kọjá pé wọ́n bá pè sórí ètò yìí ọkàn wọn ó sì balẹ̀ pẹ̀sẹ̀. Èròǹgbà wa nìyẹn bó ti wù wá nìyẹn a sì dúpẹ́ ìpè ọlọ́run gbà bẹ́ẹ̀ ìpè ọlọ́run gbà bẹ́ẹ̀ gbogbo ẹni tọ́lọ́run ọba mi ti lo ètò yìí fún lágbára lọ́wọ́ ọlọ́run ẹ tún ní padà wá sórí ètò yìí mọ́kẹ́ tún wá bèrè pé ẹ dákun ẹ help mi. Ṣé wá rí arákùnrin ta la ní di 85,000 fún ẹ̀yin wọn ni ẹ dákun ẹ tí ọba ràn wá lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí ìwọ náà ọ ní tòótọ́ àmọ́ ó lè connect wa mẹ́ni tó ní tó lè ṣe fún yàn ẹlòmíì ń bẹ ó ní kì í ṣe pé kò fẹ́ ṣe oore wú àwọn ẹlòmíì ṣe ṣùgbọ́n wọn ò mọbi tí wọn ò ṣe é sí torí pé àwọn èèyàn ti parọ́ fọ́pọ̀ ló ọ̀pọ̀lọpọ̀ olówó mi ni wọn ò fi ṣe bú o ọ̀pọ̀lọpọ̀ olówó tẹ ríhun ẹ mọ́ bú wọn o kéèsì tí wọn ti fi parọ́ fẹ́ lòmíì tọ́ padà já kò níye kódà mo láwọn tán ti sọ àwọn kan fún mi rí wípé bẹ́ẹ̀ tí mo ṣe ni àmọ́ fúndì eléyìí bí wọn náà bá mẹnìkan tó lè ràn wá lọ́wọ́ connect wa mọ́ a ṣiṣẹ́ yẹn bó ti yẹ ká ṣe a sì jíṣẹ́ fọ́mọ nàìjíríà bó bá fẹ́ ká dákọ̀ ń fine bí ó sì fẹ́ ọlọ́run ọba lọ́bẹ̀ ẹlẹ́sàn a sì nígbàgbọ́ ipò yóò bá wa sáré ẹni bẹ́ẹ̀ lẹ́sàn.

0: fífún àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn.
1: Mami ẹ̀yẹ.
0: Spiritual father of the day.
1: Fadila the sake of the life Ọlọ́run Kẹ́mi Aládẹ̀mí ambassador Ulama.
0: President Ajisa.
1: Chief host Alhaji Rashidi Yekini.
0: Alára Fati Okoma ni ọmọ gba ọgọ̀rọ̀ èèyàn lálejò.
1: Lọ́jọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ.
0: August 9, 2026.
1: Bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀.
0: Al-Kerim Event Center.
1: Ti ń bẹ ní Junction Air Force lọ́lọ́jẹ́ nílùú Ìlọrin.
0: Lọ́jọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ.
1: 2026 lọmọ ọ̀dàngún media concept.
0: Pé gbogbo ẹ̀yẹ èèyàn síbi ayẹyẹ méjì gbáǹkọ́gbì.
1: All white party and award presentation.
0: A ó máa.

0: tó ń pò dé lórí àwọn obìnrin náà tí wọ́n fi sáàmọ́ eléyìí tó ń pè fún kíjọba ilẹ̀ nàìjíríà kò dá sọ̀rọ̀ ọ̀hún. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Atiku Abubakar lẹ́nu tó ti tako iléeṣẹ́ ààrẹ lórí bí wọ́n ṣe ń dáàbòbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí pé ó já afáfá lẹ́ka ìrù tọrọ ajé. Ó ní àníṣe ìjọba tó wà lóde yìí tí wọ́n ní àwọn ti dá nǹkan padà lórí ọrọ̀ ajé ni a ò tiẹ̀ rí bó ṣe rí òkú mọ̀. Ó ní látàrí bí àìní òun ò sì ṣe ń gògò sí àìsí oúnjẹ faraàlú àti bí ìgbé ayé ṣe ń nira fáwọn èèyàn lórílẹ̀‐èdè yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ nílé ìjọba nínú àpilẹ̀kọ tán fi léde nígbà tí wọ́n ń sọ̀rọ̀ sígbì lẹ́yìn àtúntò rẹ̀ tíjọba ìgbélédè Atiku sọ pé kò síye àgbéjáde àti àgbékalẹ̀ sí ọmọ Nàìjíríà lọ́nà lórí pé ètò ọrọ̀ ajé ń rú gọ́gọ́ nígbà tó jẹ́ pé mílíọ̀nù lọ́nà igba ọmọ Nàìjíríà ni wọ́n wà lórí bí wọn yóò ṣe rúnjẹ òjò jẹ kánú. Àwọn agbébọn ni a ti rí gbọ́ pé wọ́n ṣe àkọlù sí arábìnrin Sekinah Toye Bámijì tí ń ṣe aya olùwákò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀sun ìyẹn aṣíwájú Oyè Bámijì ní ìjọba ìbílẹ̀ gúúsù ẹ̀dẹ nípínlẹ̀ ọ̀hún. Àkọlù náà ni wọ́n ló wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú tí ń ṣe ọjọ́ Sunday ní kété tí wọ́n ní aya Oyè Bámijì ọ̀hún parí ètò tó ní sí pẹ̀lú ìfikùnlukùn tòṣèlú ní alájù ẹwọ tù níbi tí ó ti lọ rèé ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn aráàlú àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ náà ṣáájú ètò ìdìbò ti gómìnà tí ó wáyé ogún oṣù kẹjọ nípínlẹ̀ ọ̀hún bí wọ́n ṣe gbé jáde. Èyí ló pin ìròyìn ní ṣókí ẹ ṣe ṣeun fún bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.
1: Inu yara iroyin Diamond 88.7 FM ilorin iroyin

0: Diamond FM. E ba ye gbadun yin lo je wa logun.
1: Lẹ́yìn wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òjòkó pé ní ti ṣàṣeyọrí tóun ti gbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ́ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM Prompt lójoojúmọ́ àtẹlébàrè no dumb moment chai yóò ti lọ dùn.

0: Recover with Astamine, a blend of amino acids and multivitamins.
1: Ẹ káàbọ̀ padà bá ṣe ń bá kinní ọ̀n bọ̀ lórí ètò tá a pè ládìlé báyà ní ẹkùnrin àkòyá ibi. Ẹ máa ń kẹ́kẹ́ bọ̀ ó dá àwọn ètò wọn ló wà nílẹ̀ báyìí fáwọn èèyàn torí àsìkò ọlùdé la wà fáwọn ọmọ kéékèèké àti pé sọmọ kéékèèké nìkan gan ló wà fún ni.
2: Ó yẹ ṣe olóòtú bí mo ti ń bàbọ̀ lẹ́kan pé Diamond Amusement Park kì í ṣe bírí ọmọdé nìkan àtàgbà àtọmọdé ló wà fún. Kò sírú éèjì tẹ́ ẹ jẹ́ tẹ̀lé rí nǹkan ṣe ní Diamond Amusement Park.
1: Mo ti kọ́ dàgbà tó.
2: Bẹ́ẹ̀ni sá. Tálàfíà ara bá sì ń jẹ́ dáadáa ẹ rí nǹkan ṣe. Torí Diamond Amusement Park àwọn èèyàn máa ń pa ẹ̀rín kan máa ń pa bá ní ẹ à ń jẹ́ Sami Prazo pé ṣé Sami pé ṣé orúkọ ogun ni wá ni èmi máa ń dá wọn lọ pé ogun náà ni wá torí pé à ń ṣara lóore ni àṣàrà láǹfààní ni wá
1: ibi ìdárayá bẹ́ẹ̀ ni sáà
2: ibi ìdárayá ni ọ̀dọ́ wa pẹ̀lú bá gbàlá wa ṣe tóbi tó kò sírúfẹ́ ẹni tó ní ìlọsókè rìn lọ lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ mẹ́ta tálàfíà ara ò ní máa jẹ́
1: tí ò ní mọ̀ pé àlàáfíà dé.
2: Bẹ́ẹ̀ ni sá àmọ́ olùlábẹ́ igi ẹmọ natural tree tó wà níbẹ̀ àwọn igi tó yẹ pé àwọn igi tó tátẹ́wọ̀ àlàáfíà ń fẹ́ síyàn lára ọ̀rìn lọ́bẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta tó bá sinmi tó tara tó ṣiṣẹ́ size téèyàn láàgùn jáde àlàáfíà rọ̀ mọ̀ jẹ́ ni sá. So mo ń sọ fún yín ẹlẹ́kẹ̀ẹ́ tó wá dà bẹ́ẹ̀ ni pé tẹni kílà àwọn nǹkan tá a ní létò báyìí Diamond kìdẹ̀sí fáwọn ọmọléèwé nìkan fún gbogbo orúfẹ́ ẹni tó bá fẹ́ láti mọ ìwé odò wẹ̀ ni Diamond
1: Amusement Park. Ẹni tó bá fẹ́ láti mọ ìwé odò wẹ̀.
2: Bẹ́ẹ̀ ni sá. Ọ̀pọ̀lọpọ̀.

0: Visit any MPF Microfinance Bank branch near you and experience banking made easy. MPF Microfinance Bank, making life better for all.
1: There they go again. There's always drama in my family group chats. Good thing I'm making something they can all agree on. My signature Maggi native jollof rice. One taste, end of discussion.
2: Maggi Star is crafted from fermented soybeans, onions, chili flavor, and cloves.
1: Dinner, come in peace or don't come at all.
2: Making every meal special and special moments unforgettable.
3: For me and Maggi, so good together.
4: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
5: Ẹ kúrò lẹ́. Ìròyìn ìjákè jádùn àgbáyé ló ń dé sí ètí ìgbọ̀nyìn láti kànì Diamond 88.7 FM nílùú ti Ìlọrin. Aya ààrẹ ilé wa ti kan sára sí mínísítà fọlọ́lù ilé wa lórí mímú àtúntò ìrìbá ẹdọ́nà àbáwọlé fún olólùú ilẹ̀ wa Abuja. Ọ̀jọ̀gbọ́n ẹlẹ́lùú ti pè fún káwọn ìyá tó lọ́mọ kéékèèké lọ́wọ́ kán fi àṣìyẹ́lẹ̀ wà tí àsìkò láti fọmọ lọ́yàn. Ààrẹ fún ẹgbẹ́ NAPMED nípínlẹ̀ Kwara ti rọ àwọn ẹgbẹ́ wọn láti máa tẹ̀lé lànà. Nílẹ̀ òkèrè ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn ni wọ́n ti sá kúrò níbi tí làásìgbò gbódò rúnsọ ti ń ṣẹlẹ̀ ní àríwá Ethiopia pẹ̀lú bẹ̀rù pé kó má yọrí sí ogun abẹ́lé. Lẹ́ka ti okòwò ṣe nílẹ̀ Nàìjíríà wọ́n rí tírílíọ̀nù 24 náírà ò nínú owó epo rọ̀bì èyí tí wọ́n ń kó wọlé eléyìí tí wọ́n kó wọlé wá láàrin oṣù mẹ́fà sẹ́yìn. Lẹ́ka ti àmúlùdùn Pẹ́lá àti Jáfíìs rèé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó ti aláwọ̀ wíwọ aṣọ funfun ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ èyí tí wọ́n ní èèyàn táwọn pè kò tayọ ọgọ́rùn-ún kan. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá ikọ̀ ti Super Falcons ilé wa yóò padà sẹ́nu ìgbáradì ṣáájú ìdíje ńlá tó fẹ́ wáyé láàrin wọn pẹ̀lú ikọ̀ tilẹ̀ Egypt. Ẹ kúrò lẹ́dẹ̀ ṣeṣe fún ẹ sí ń darapọ̀ mọ́ ìkànnì yìí tó tàwọn yọ lórí ìròyìn jákèjádò àgbáyé ní Diamond 88.7 FM nílùú ti Ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnà.
6: Hello, how are you fans? Mi lórí social media, èmi ọmọ yín ni Pretty Bye ni. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 AM every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lọ́dún yìí.
7: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o tiẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
8: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

káàbọ̀ padà. Ìròyìn jákè jádò àgbáyé ló sì ń di sí ti gbòyìn láti kẹ́ni Diamond 80.7 FM nílùú ti Ìlọrin. Ìyókù ròyìn rèé láti ilẹ̀ òkèrè. Ọ̀gọ̀rọ̀ ni àwọn èèyàn ilẹ̀ Ethiopia láti ẹkùn Tigre tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ takọsọ sáwọn ìlú Sudan tó jẹ́ alámùlétí wọn lẹ́yìn làásìgbò gbọ́dọ̀ ló sọ ìjà kan tó wáyé lẹ́kọ̀ọ́ ọ̀hún láàrin àwọn ọmọ ogun bẹ̀ àti àwọn ọmọ ogun ilẹ̀ Ethiopia lórí òpin ọ̀sẹ̀ níbi tí wọ́n ti ṣàlàyé pé ṣe ni a ti rí àwọn fi gágbága nàró márẹrin láyà tó wáyé lẹ́yìn tí òpin sì ti débá ogun abẹ́lé ní agbègbè ọ̀hún fi wọn ọdún mẹ́rin ẹ̀tọ̀tọ̀ sẹ́yìn lẹ́yìn tí làásìgbò tó ń bẹ́lẹ̀ ìyẹn ni sẹ̀rẹ̀rìnà lẹ́bà ẹnubodè pẹ̀lú ilẹ̀ Sudan ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ fún ẹgbẹ́ Tigray People Liberation Front TPLF ló ṣàlàyé pé làásìgbò náà ni ó ń tẹ̀síwájú ní ọjọ́ Àìkú Sunday níbi tí a ti rí àwọn èlò alágbára ìjà tí wọ́n ń lò níṣe ni ogun abẹ́lé ọlọ́dún méjì ọ̀hún tó wáyé ní ẹkùn àríwá ilẹ̀ Ethiopia láàrin TPLF ọ̀hún àtijọba àpapọ̀ wọn ló yọrí sí ikú ọgọ́rọ́gbà ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn eléyìí tí ó fi òpin sí ọ̀rọ̀ ìtọ́bọ̀wé àdéhùn ní àárín ilẹ̀ àjọ ìṣọ̀kanlẹ̀ adúláwọ̀ lọ́dún 2022 àmọ́ ṣá o níṣe ni ìbẹ̀rù gbójú ọ̀hún ló ń bẹ́ sílẹ̀ o pé kò má jẹ́ pé wọ́n tún fẹ́ wọnú ogun abẹ́lé míì pẹ̀lú ikọ̀ ti TPLF èyí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní Tigray eléyìí tí wọ́n jọ ń gbé iná wojú ara wọn lágbègbè ọ̀hún. Ilẹ̀ Iran nínú ìròyìn míì nílẹ̀ òkèrè ni wọ́n ní àwọn ní ìdúnàádúrà pẹ̀lú ti Oman láti ní àgbọ́yé àti àgbọ́yé láàrin ara ẹni lórí bí wọ́n sì ti ojúkò tí wọ́n pè ní Strait of Hormuz pa èyí tó jẹ́ pé ò nílò káwọn ọkọ̀ ojú omi èyí tó ń gbépo lọ gbépo bọ̀ mọ́ kọjá lọ àpilẹ̀kọ tí wọ́n fi léde lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump tó ṣàlàyé pé ìjíròrò tuntun ti wáyé láti fòpin sí ogun tó wáyé pẹ̀lú wọn àtilẹ̀ Iran ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé o jẹ́ bí wọ́n ti ṣàlàyé pé òun ti pè fún pé kí wọn kó má ṣe ṣe àkọlù lọ́pọ̀lọpọ̀ mọ́ sí orílẹ̀-èdè ọ̀hún látàrí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé náà. Trump ní kò ṣàlàyé ní pàtó lórí ìhà tó fẹ́ gbé lórí ìjíròrò náà ṣáájú ló ṣàlàyé pé ṣe ni àgbọ́yé ti ń wáyé àti pé àwọn yóò tún ṣe àtúnṣe ojúkò ọmọọ̀sì ọ̀hún níbi tí ó jẹ́ orí omi èyí tí ilẹ̀ Iran tí wọ́n ti pa tó sì mú kí owó epo rọ̀bì kó wọn gógó láwùjọ àgbáyé ní ìdáhùn sọ̀rọ̀ náà ilẹ̀ Iran ṣàlàyé pé àwọn kò ní ìdúnàádúrà kankan pẹ̀lú ilẹ̀ US àti pé àwọn kò sì ní ìgbèrò kankan láti ní ìdúnàádúrà pẹ̀lú wọn bó ṣe wù kó mọ̀ níṣẹ́ ni agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ ọ̀hún Ismail Bangahei ṣàlàyé pẹ̀lú àfikún pé Tehran làwọn ní ìjíròrò pẹ̀lú Oman láti ní àgbọ́yé àti àsọjọ yépọ̀ láti pé àwọn ọmọ ogun ni wọ́n ń tẹ̀lé ìlànà tọkojú omi ń gbà kọjá lójúkò omi ti Strait of Hormuz ọ̀hún. Nínú ìròyìn mẹ́wẹ̀ bí ó ṣe wà tí wọ́n fi léde ìyẹn láti ẹ̀ka ti ọ̀rọ̀ okòwò nílẹ̀ wà náà ni wọ́n ti ṣàfihàn pé ṣe ni epo ti ilẹ̀ Nàìjíríà tí wọ́n kó wọlé lọ́wọ́ tá a wà yìí epo náà ni wọ́n ló ti wà ní mílíọ̀nù ìyẹn àgbá epo mílíọ̀nù lọ́nà 182.2 million àgbá epo rọ̀bì eléyìí tí wọ́n kó wọlé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé owó epo rọ̀bì náà ló lọ bí 1,420,000 náírà ní abala àkọ́kọ́ tọdún 2026 eléyìí tí ó ṣe ìrúsókè nínú owó epo tí wọ́n pa wọlé lágbàáyé tó sì fún ìmú ìrú gọ́gọ́ dé bá orílẹ̀-èdè yìí lẹ́ka àwọn ọkọ̀ ojú omi tó kíkó wọlé láìná ní bí wọ́n ṣe ń ṣàlàyé àwọn ojúkò ìfọpo tí ò tó lórílẹ̀-èdè ọ̀hún wọ́n ṣàlàyé pé ṣe ni ọ̀rọ̀ epo rọ̀bì àti ìpèsè rẹ̀ pẹ̀lú àkọsílẹ̀ lóṣù kínní sí oṣù kẹfà ló ṣàfihàn pé epo tá ń kó jáde láti orílẹ̀-èdè yìí ni owó rẹ̀ ń lọ bíi $17.60 billion eléyìí tó ń lọ bíi 1,420,000 náírà ìyẹn bí pàṣípàrọ̀ owó bó ṣe wà ní 1,365 naira
ti o je dollar ti le okere America we bi won se salaye ninu agbekale eyi to waye lati banki apapo ile wa CBN ton safi pe orilede yi na pese nkan bi agba epo robi to lo bi otalelogba ati metale esu marun le ni ogota to around 63.65 million barrel agba agba epo ti won pese ni ojuma laarin osu mefa ti o si wa loja agbaye bi billion me dogbon le esu mokale ni ogoji dollar si merin le ni 30 trillion naira le esu mokade ni adorin iyen 25.41 billion dollar si 34.69 trillion naira bi agbe jade eleyi ti won fi lede leka ti amuludun se ni olugbe kan jade lori opo TikTok ni iyen pella ti jafisi ni won ti se eto o lati si agbekale igbeyawo won ni ti alawo ti iwo so funfun lojo abameta ojo kejo osu ta wa yi o pella lo foro lede lori ojo na ti won mu o pe se ni igbeyawo ta won ti saju se to je ti ibile hun la won se ti wiwo aso funfun re lojo saturday ni bi ti o ti ni igbeyawo ti white wedding hun ni pella ti ba won olu fe re soro lojo ko itako Instagram o ni ewe eto na ni waye pelu ifi iwe pene nikan so ni o oni awon ta won reti ninu eto na bi alejo ko tayo gorun keyan awon foran video ohun ni bi eto na eyi tun gba oju opo itako ayelu jara kankankan lo safihan bi won se ngbarade papa ju pelu lewo aso bi fa won to je awon olukopa ni bi eto na ati bi won se ngbarade iyen lori beto igbeyawo ohun bi o ti se waye fun Saturday eyi tun bo leka ti ere idaraya Iko Super Falcons ile Nigeria ni won para sinu idanileko won ni asale oni o ni won se ngbarade lati koju iko ti o je ti Cleopatra ile Egypt ninu abala ti si ti won pe won se to si je idije ti o lagbara gan awon iko na ni won gbarade ni okokan ejeje lati ojo aiku tin sa node yi leyin ti won ni won ti ni ilu ni ni ami ayo kan sodo ti won fi ja wuwore pelu iko Copper Queen ti ile Zambia ni asale anojo abameta se ni asale ojo Monday ni won ni ireti wa o pe ni ago mefa role ni won yo ma gbalejo won ni Asfar ni ojoko ti won sinse idanileko hun ni Rabat won ni iko ti Super Falcons ile wa ni won mo koju iko ti Cleopatra ni inu papa isireti Olympic to wa ni Rabat ni ojo ru won ni Joseph Maduko ni iko re to je akode magba na fun ti awon obirin ti won gba bolu fun idije ifeye ti ile adulawo todun ta wa yi 2026 ni won lu won lami ayo meta si meji iyen ni Scotland ni atodo ile Malawi won ni se ni ile awon orilede to je ti ile iworun ile adulawo hun ni won lero lati ja wiliwori o pelu iko ti Egypt ohun lati le ni ipele ti o kan labala quarter final bakana leka ti re daraya ka to mo lo fun tirole toni se ni Mauricio Pochettino lo ti bo lo iwe tesoju pe bi akode ma gba fun ile US ninu iko agbawolo apapo won titi di odun 2030 ti deje ife ya agbaye o fi waye eni odun merin le ni adota na lo gba se lodun 2024 to si ko iko US ohun sode pelu bi won se lo fun ipele elekerindilogun laipe yi ninu idije ife yi agbaye eleyi ti ile Canada ti Mexico ti won gba lejo re won ni adare fun iko Tottenham ati Paris PSG tele ri na iyen Pochettino ni won daruko re bi akode ma gba iyen ni odun meji seyin leyin ti oga tele ri Greg Berhalter to fi egbe na sile iyen egbe agbabolu na ni abala ti won ti le won kuro ninu idije Copa America lodun 2024 ti ile USA to gba se agbateru re Pochettino lo si ran lowo o lati ri pe iko agbabolu ohun ni won ma tesi waju papa julo ni Concacaf to je idije ti won gba ni abala to gbeyin nibi ti won ti padanu pelu ami ayu meji si eyo kan ni pelu ile Mexico nigba na ni eleyi to je idije ti won gba ka to men ro fun akojopo royin jake jado waye ti role oni kokore ta menu ba lekan si aya re lewa ti gbosuba fun minister fololu lewa o lori atotore to mo ba enu ona abawole ti Abuja ojogbon elelope fun awon iya lomo lati fayele fun ifomo loyan ko si je pataki
eyi ti o mo mu laya won se ni are fun egbe NAPMED ni pele kwara ro awon egbe won lati mo tele awon ilana nile okiri ogoro eyan lo ti sa kuro nibi ti ija gbodo ro so tin sele ni ariwa Ethiopia bi iberu bojo se ngbile boye kogun abele ma tun seri yo pada lekati okowo se ni ile Nigeria retrion merin le ni ogun naira lati pase epo ti won ko jade laarin su mefa lekati amulodun pela ti jafisi won yo se igbeyawo ti eyi to je ti le ibode o ni ojo kejo osu yi ni eyi tan lawon ore ti ju alejo ogorun kan lo leka ere idaraya iko ti super falcons ni won ti para sinu igbarade won o saju idije nla ti won fe gba pelu iko ti ile egypt ijo jama pe layajo ni lodun 1996 ni le nigeria ninu iwe etako akosile leka ere idaraya nibi ti awon to wa labe odun meta leni ogun ninu iko agba bolu ti a mo si dream team bi won se jawe libore ninu idije olympic gold media ninu idije ti bolu alafesegba to je akoko ni le adulawo ati pe won tun gba won se bete swaju ninu atlanta olympic game nigba na kon to ba sele lagbepe yin tebe to yara royin wa le ti e pe sori 0916 0627526 0916 0627526 abiodun akiwumi lokoyin lo lede gese olariwaju ogun yi lo tu lo ka lede abinibi si e ti gbo yin e sese o fo be si te ti gbo ikan ni yin eleyi to ta won yo

0: ẹkú àkókò yìí ọ orúkọ mi ní Reverend Pierre Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Tanke òkè odò Ìlọrin àkókò Bible 2 náà wọ́n dùn láti máa ti tẹ́ máa tẹ́tí sí ìwásù yìí olùwà yóò ràn yín lọ́wọ́ ẹ̀sìn níbùkún níbẹ̀ olùwà yóò wà pẹ̀lú yín ojú sí ìbùkún fún ẹ amẹ.
1: Ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí orí ètò òtítọ́ Bíbélì The Bible Truth iṣẹ́ ìránṣẹ́ láti inú ilé ìjọsìn Fountain Independent Baptist Church Tanke òkè odò Ìlọrin ní opposite Educational Resources Center ní Tanke òkè odò ní street tó wà lẹ́gbẹ̀ẹ́ afẹ́fẹ́ ilé afẹ́fẹ́ gáàsì live gas níbẹ̀ ni ìjọ ọlọ́run wá wà. A dẹ̀ ní ẹ̀ka ìjọ wa ní ìlú Ṣàwó ní agbègbè ìdí ìkó ọ̀nà tó lọ sí express ní ìlú Ṣàwó. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tó tó fún wa láti péjọpọ̀ ní àṣálẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. Mo dẹ̀ lérò wípé ọlọ́run yóò bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. A kí wa pé a kú oṣù tuntun oṣù August oṣù kẹjọ òní ni Monday àkọ́kọ́ nínú oṣù August. Mo gbàdúrà pé tí ọlọ́run bá fa fífọ̀ rẹ̀ sẹ́yìn a ó jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórílẹ̀ àlàyé. Orúkọ onímọ̀ àṣọ tí mo bá sọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ́ yìí náà ni orúkọ tèmi ni Adémọlá Ajibọlá Sunday. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa kí a wo ohun tí ọlọ́run ní fún wa ní àṣálẹ̀ ẹ̀kọ́ kíkà wa a ó mọ̀ rí ní inú ìwé orin Dáfídì orin orí kejìlá ẹsẹ̀ kẹfà àti ìkeje. Our Bible text for this evening sermon will be taken from the book of Psalm chapter number 12 verse 6 and 7. The words of the Lord are pure words, a silver tried in the furnace of earth, purified seven times. Thou shalt keep them, O Lord, thou shalt preserve them from this generation forever. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa ọ̀rọ̀ funfun ni bí fàdákà tí a yọ ní ìléwé rúpẹ̀ tí a dà ní ìgbà méje. Ìwọ́ ò pa wọ́n mọ́ Olúwa, ìwọ́ ò pa olúkúlùkù wọn mọ́ kúrò lọ́wọ́ ìran yìí láéláé. Mo fẹ́ máa bá wa sọ̀rọ̀ lórí àkọlé tí mo pè ní ọ̀rọ̀ Olúwa. I want to be speaking to us on the title of a sermon, The Word of God. Ẹ jẹ́ ká gbàdúrà. Sí Ọlọ́run alágbára tó dé ní àṣálẹ́ yìí, a mú ọ̀rọ̀ yín wá tọ àwọn èèyàn yín wá. A gbàdúrà pé bí a ṣe ń lọ ní ọ̀rọ̀ yín, a gbàdúrà pé kí ẹ jọ nínú àánú ẹṣẹ́ ọkàn wa láti lè gbọ́ ọ̀rọ̀ yín, láti lè gba ọ̀rọ̀ yín, ká sì lè fi ọ̀rọ̀ yín sí ìmúṣẹ. Àwọn ẹnikẹ́ni tí ó máa mọ gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n lè rò pé bóyá àwọn ó pa ọkàn wọn mọ́ àbí tí wọ́n ó di ọkàn wọn sí ọ̀rọ̀ Ọlọ́run. Àgbàdúrà nínú àánú yín, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó fọwọ́ tọ ọkàn wọn, kó sì lè jẹ́ kí wọ́n ṣí ọkàn wọn láti gba òtítọ́ Bíbélì. A dúpẹ́ torí pé ẹ̀yin gbọ́ tiwa. A dúpẹ́ Ọlọ́run wa ìgbà tá a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì àkọlé tí ó wà wájú wa náà ni ọ̀rọ̀ Olúwa. Pàápàá jùlọ mo fẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ Olúwa ṣe pàtàkì. Ọ̀rọ̀ Olúwa ṣe kókó nínú ayé ènìyàn. Láìsí ọ̀rọ̀ Ọlọ́run, ayé yóò rí rúdurùdu. Láìsí ọ̀rọ̀ Ọlọ́run, ayé yóò bá ti di kò bá ti di ojú kejì ju bó ṣe wà yìí lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ló sì mú ayé yìí dúró bó ṣe wà yìí. Bí kò sí ọ̀rọ̀ Ọlọ́run, àwọn èèyàn ti lọ sí ipa ọ̀nà wọn, wọ́n ti bá tiwọn lọ, wọ́n ti ṣe ohun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ju ohun tí a rí lónìí lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ tó ń fún wa ní ìrètí, tó ń ru wá sókè, tó sì ń jẹ́ kí á dàgbà. The word of God is a very powerful tools, is a very powerful thing that the Lord has given unto us. And the word of God is something that is very important in this world. If not because of the word of God, this world will have gone so far away, or so worse, or so corrupt more than this. But thank God for the word of God that is still keeping us, that is still keeping the word in check, that is still directing, that is still guiding us. We appreciate the name of the Lord for giving us his word, for giving us his mind. It is through the word of God that we can know the mind of God. According to this Bible verse, the Lord is talking and he is using the great psalmist David to write. Olùkọ́ Bíbélì yìí láti lè gbà wá níyànjú. Ọ̀pọ̀lọpọ̀ gbà a máa rò pé ókè táwọn ẹlòmíràn àti ìfẹ́ gbàdúrà wọn ni ókè ẹlọ́ka sáàmù sómi ẹ̀ka sáàmù sóróró. Sáàmù jẹ́ ọ̀rọ̀ tó wọn fún yàn níyànjú, pàápàá jùlọ orin la pé púpọ̀ nínú ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ sáàmù orin ni. Kò í ṣe magic formula, kò í ṣe ohun tí a lè lò gẹ́gẹ́ bí idán. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orin ni, orin tó ń fúnyàn ní ìdàgbàsókè, orin tó ń múyàn dàgbà, orin tó ń fúnyàn ní ìtùnú. Torí ẹ̀ náà fi pè ní orin Dáfídì. So it's just like pé kéèyàn gbé ìkan lára orin inú ìwé orin wa, kò wá mọ̀ kọ́ sínú omi, kò mọ̀ kọ́ sínú òróró. No, ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún wa láti lè kọ ìhà tó tọ́ àti ìhà tó yẹ sí ni. Òtítọ́ Bíbélì la pe ètò. Gẹ́gẹ́ bí èdè Hebrew tó fi kọ májẹ̀mú láíláí, ohun tí a ń pè ní ọ̀rọ̀ tá a lò gẹ́gẹ́ bí ògbúfọ̀ ọ̀rọ̀ òun náà ni ìmọ̀ràn. Ó jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ àbí àwọn òfin tí Ọlọ́run ṣe fún wa. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí Olúwa, a rí pé tá a bá wo èdè òyìnbó yẹn, capital letter ni Lord tí wọ́n lò bẹ́ẹ̀, LORD. The Hebrew word for that, èdè tó fi kọ́ ní èdè Hebrew ni Jehovah. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Jehovah, ọ̀rọ̀ tó lágbára ni. Nínú ọ̀rọ̀ ìsájú mi, mo fẹ́ ká mọ̀ ẹ́ pé ìhà méjì ni a gbúdọ̀ mọ́ fi wo ohun tí a ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run àbí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Ojú méjì la gbúdọ̀ fi wo. Kí ni ọ̀rọ̀ tí mo sọ túmọ̀ sí ni pé a ní ọ̀rọ̀ Ọlọ́run tó fúnni ní ìyè. Ọ̀rọ̀ Ọlọ́run tó fúnni ní ìyè. Ta bá wo ìwé Jọ́hánù orí kínní ẹsẹ̀ kínní rẹ̀, ó ní ní àdìsíkọ́sí ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ní àdìsíkọ́sí ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. So a rí wípé Jésù jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tó fúnni ní ìyè. The first thing I want us to know from that word, it is two phase or two classification we can classify the word of God into. We have the living word of God, and the living word of God is Jesus. The Bible says in that book of John chapter 1 verse 1, it says, in the beginning was the word, and the word was with God. So we have the living word of God, the word of God that gave life, that became flesh, and that is Jesus. Then, elekeji, the second thing we have, the written word of God, which is the Bible. Ohun ẹlẹ́kejì tá a ní ni ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹ ní ayé. Ọlọ́run tó ṣe kí ni tó ń bẹ ní ayé. A ní àkọ́kọ́ tá a pè ní ọ̀rọ̀ Ọlọ́run tó ń fúnni ní ìyè. Ohun ẹlẹ́kejì ni pé ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹ ní ayé. Ọlọ́run wá sínú ayé yìí, a rí i ní ìrí ènìyàn. Ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run ń lọ kó tó di pòtẹ̀ kó wá nínú ayé yìí, ó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ nínú ayé. Ìgbà tí Ọlọ́run tó kúrò nínú ayé yìí, ó tún fún wa ní ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ tá a ní náà ní Bíbélì. Ó jẹ́ ẹ̀jẹ̀ ọtọ́mọ yà mí lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ kan àbí wọ́n fẹ́ rìnrìn àjò kan. Ẹjọ́ ẹ máa mọ̀ pé àwọn tí wọ́n pè ní olùṣọ́àgùntàn àbí àwọn tí wọ́n pè ní wòlíbíà. Ẹjọ́ ibi tí mo fẹ́ lọ yìí bò ni ẹlẹ́kùn kí ni ọlọ́run sọ nípa rẹ̀, ṣé kí n lọ ni àbí kí n má lọ? A ti ní ọ̀rọ̀ ọlọ́run bíbélì tó ti fún wa, a nílò láti máa lọ lé wòlíì, lọ lé olùṣọ́ àgùntàn kan láti lọ máa béèrè pé kí ni kó bá wa rí ọjọ́ iwájú. Bíbélì ti fún wa ní ohun tí ó ṣẹlẹ̀ lásẹ̀yìn wa, ó ti sọ ohun tí ó ń ṣẹlẹ̀ nísinsìnyí, ó sì tún sọ ohun tí ó ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú. So ọ̀rọ̀ ọlọ́run tó ń bẹ ní ayé a ní ti ń ṣe bíbélì. We have the living word of God which is Jesus Christ, and we have the written word of God which is the Bible. So what should be our responsibility to the word of God? Kí ni ó jẹ́ pé yẹ ojúṣe wa sí ọ̀rọ̀ ọlọ́run? Ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run ti fi fún wa, tí a mọ̀ sí bíbélì, ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run ti fi fún wa, tí a mọ̀ sí ọlọ́run gangan fúnra rẹ̀ tó wá ní ìwà ènìyàn, kí ni ìhà tó yẹ ká kọ sí? Ojú méjì mo fẹ́ ká fi wo ọ̀rọ̀ ọlọ́run tó ń fúnni ní ìyè, èyí ò ń Jésù. Then ká fi ojú kejì náà wo ọ̀rọ̀ ọlọ́run tó ń bẹ ní ayé tí ń ṣe bíbélì. Bíbélì sọ nínú ìwé ẹsẹ̀ bíbélì tààtà yẹn, ìwé orin Dáfídì orin orí kejìlá ẹsẹ̀ kẹjọ rẹ̀, ó ní àwọn ènìyàn búburú ń rìn ní ìhà gbogbo nígbà tí a bá ń gbé àwọn ènìyàn kéèyàn lékè. Bíbélì sọ nínú ẹsẹ̀ kejì yẹn tẹ́ bá wò ó ní ìwọ ó pa wọ́n mọ́ Olúwa, ìwọ ó pa olúkúlùkù wọn mọ́ kúrò lọ́wọ́ ìran yìí láéláé. So ọ̀rọ̀ ọlọ́run bẹ ní ayé láti ìran dé ìran láti ní ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó ṣe sọ, tí ọlọ́run ti ń fi ọ̀rọ̀ rẹ̀ fún àwọn ènìyàn. Amen. So mo fẹ́ kí a wo ojúṣe wa sí ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe bíbélì àti ojúṣe wa sí Jésù tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run tó ń fúnni níyì. Ohun àkọ́kọ́ tí a gbúdọ̀ mọ̀, the first thing I want us to see about the word of God, our responsibility to the word of God, what should we do? And I classify it into two. We have the living word of God and we have the written word of God. So what should be our responsibility to the living word of God, which is Jesus, and what should be our responsibility to the written word of God, which is the Bible? So the first thing, the first responsibility of the believers, àwa tá a ṣe ara wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, tá a mọ ara wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí ni ojúṣe wa? What is our responsibility, our first responsibility to the word of God, to the written word of God? 2 Timothy chapter 2 verse 15, what does the Bible say? The Bible says in that book of 2 Timothy chapter 2 and verse 15, he says, study to show thyself approved unto God, a workman that need not to be ashamed, rightly dividing the word of truth. Ó ní ṣáàpin láti fi ara rẹ hàn níwájú Ọlọ́run, lé ẹni tí ó yege, aṣiṣẹ́ tí kò ní láti tijú, tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. So our first responsibility to the written word of God, which is the Bible, is that we should study it. We should be diligent in studying the word of God, the Bible. And our responsibility to the personality of the word of God, which is Jesus, we should also study Jesus. We should know his pattern, we should know his lifestyle, and we should emulate his example. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká rí gẹ́gẹ́ bí ojúṣe wa ni pé bíbélì ni pé ká ṣàápọn. The first thing that gbúdọ̀ ṣe ni pé ká ṣàápọn, ká sì ṣí ọ̀rọ̀ ọlọ́run. Òun ló fi lè jẹ́ kí a mọ ohun tí Ọlọ́run fẹ́ fún ayé wa, ohun tí Ọlọ́run gbà lérò fún ọjọ́ iwájú, ohun tí Ọlọ́run gbà lérò fún ìdàgbà wa, ohun tí Ọlọ́run gbà lérò láti dàgbà. Ẹlòmíì ó tiẹ̀ ní bíbélì yóò gbé ọrí ni torí àwọn ayé ni kan má bàa lè àtákì ni. Àwọn òkùnkùn wà, a mọ̀ ẹ́ pé òkùnkùn wà, bíbélì gan ó sọ pé àwọn agbára òkùnkùn, àwọn agbára aláṣẹ ayé yìí wà. Ṣùgbọ́n ọ̀nà láti lè ojúṣe wa sí ọ̀rọ̀ Ọlọ́run ni pé
2: káṣí kò jẹ́ pé káṣí lásán ká mọ̀ ká ṣaápọn láti mọ̀ ká mọ ohun tó mẹ́mẹ̀ ká mọ Jésù fúnra rẹ̀ tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run nínú ènìyàn tó di ènìyàn. Amen. So ojúṣe wa ẹlẹ́kejì àti rí i pé ó yẹ ká ṣe tàbí ká sọ pé ká ṣaápọn láti ṣe kínú láti lè mọ̀. Kí ni ojúṣe wa ẹlẹ́kejì? We are seeing the first responsibility of every believer to the word of God, both to the living word and to the written word of God. So our second responsibility to the word of God. Second Timothy chapter 4 and in verse 2. The Bible says in that book of Second Timothy chapter 4 and verse 2. The Bible says, preach the word. Be instant in season, out of season, reprove, rebuke, exhort with all long suffering and doctrine. Only while so or not, share I seemingly a quote your work, and say a quote your work. Bear banning we, say it only, banning you, Jubilee, Pamela, at ye, Kobubu. At theory, we have seen the first thing, the first responsibility of every believer to the word of God is that we should study it. The second responsibility of every believer is that we should spread it. We need to spread the word of God, whether it is convenient, whether it is not convenient. Many of us sometimes we say, I'm tired today. The preaching of the word of God is only meant for the pastors, it's only meant for the evangelists. The Bible is saying that it is for us all. It is for us all. The book of Matthew chapter 22. He said, go into the world and preach the gospel. Mark 16 said, go into the world and preach the gospel. So it is for us to spread the word. In our lifestyle, we should see the word. We should spread Jesus. Ká sọ fún àwọn èèyàn nípa ìgbàlà tó wà nínú Jésù, nípa ikú sínsin àti àjíǹde Jésù, nípa iye àìnípẹ̀kún tí Jésù ń fi fún ni. Ká sọ kí ìgbé ayé wa gan kó sọ nípa Jésù, kí ọ̀rọ̀ ẹnu wa kó sọ nípa Jésù, kí ìwúwa wa kó sọ nípa Jésù, kí ìmúra wa gan kó sọ nípa Jésù. Ṣé à ń mú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀kúnkúndùn? Ṣé à ń mú ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe tó àbí bó ṣe yẹ? Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe pé àwo èmi ò lẹ́bùn láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún yẹn fa, mo ojú máa ń tì mí fa, àwọn olùṣọ́àgùntàn nìkan ló yẹ kó bèrè lọ́wọ́ ara rẹ̀ bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí pé ìgbà wo ni mo ti fi ìyìn rere Jésù fún àwọn ènìyàn gbẹ̀yìn, ìgbà wo mo ti sọ̀rọ̀ nípa Jésù fún àwọn ènìyàn, ìgbà wo mo ti wàásù ìjọba ọ̀run fún àwọn ènìyàn. Láì sí pé a sọ fún àwọn ènìyàn ò lè mọ. Láì sí pé ìgbésí ayé wa ń fi hàn, àwọn ènìyàn ò lè mọ. Ohun àkọ́kọ́ tí mo sọ pé ojúṣe wa jẹ́ ni pé ká ṣí ọ̀rọ̀ Ọlọ́run wò, ká ṣaápọn láti mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ẹ̀kejì ni pé ká sọ, ká tàn ká nípa ìgbésí ayé wa. Kí wá ni ojúṣe ẹlẹ́kẹta wa sí ọ̀rọ̀ Ọlọ́run? Ojúṣe ẹlẹ́kẹta tá a yẹ ká ṣe sí ọ̀rọ̀ Ọlọ́run. Our third responsibility, there are a lot of things that we need to do about the word of God. I just want to give us these three. The book of Second Thessalonians chapter 2, verse 15. The Bible says, therefore, brethren, stand fast and hold the tradition which ye have been taught, whether by word or our epistles. Ó ní nítorí náà ara ẹ dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn nì mú tí a fi kọ́ yín yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa. We've seen the first responsibility is that we should study it. We have seen the second responsibility of every believer is that we should spread it. And the third responsibility of every believer to the Word of God, both the living Word of God, which is Jesus, and the written Word of God, which is the Bible, is that we should stand for it. Did you study the Word of God? Are you studying the Word of God? Are you spreading the Word of God? And thirdly, are you standing for the Word of God? Are you standing for Jesus? There's one of our songs says, stand up.

Ṣé ò tí ì gba Jésù fẹ́ gba Jésù? Sọ pé Jésù Olúwa, mo mọ̀ ẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo gbàgbọ́ pé o kú fún mi láti lè di ẹni ìgbàlà. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà mi. Ẹ ṣé torí pé ẹ ti gbàdúrà. Orúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Orúkọ olùṣọ́àgùntàn tó ti ń bá a sọ̀rọ̀ látẹ̀kánná ni olùṣọ́àgùntàn Adémọlá Ajíbọlá Sàlẹ̀ láti ilé ìjọsìn Fountain Independent Baptist Church ní agbègbè Tanti Okeodo ní ìjọ Ọlọ́run wa wà ní Opposite Educational Resource Center ní street wa lẹ́gbẹ̀ẹ́ ilé epo afẹ́fẹ́ gas light gas àti ní ẹ̀ka ìjọba ní ìlú Ṣàwó ní òpópónà tó lọ sí Ìdíkò ní tó lọ sí Express níbẹ̀ ní ìjọ Ọlọ́run wa wà ní ìlú Ṣàwó. Bóyá ẹ ní ìbéèrè àbí ẹ nílò àmọ̀ràn, ẹ lè pè mí sórí àkọ yìí 07:30:57:69:16 07:30:57:69:16. Àláfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín o. Àláfíà ni fún yín o.

0: Hey! Olorun ayotele baba lala. Olorun 1930. Oya, wa ti ja pera 1930. Ninu aye mi. Ojo lo, wa da soro aye mi o. Eji ni bi gugu eya ati ede. Ni wo si mu ko lajo po. Ke pada ni waye ni gugu jo Saturday keji. Lo so su. Every second Saturday of the month. Lo mo waye la ri ato meje sa to me so wura. Ninu pada lagbara laye na ni. God of intervention. Oluwa Olorun idasi. Jesus Christ lore. Oya wa da soro aye mi. O gugu ti so mi. Iwo ni ko lo le ba mi jo. Aye wo mi mo lara. Wọ́n lè tí o ti mọ̀ mú bọ̀lọ̀ dán rẹ̀. Tètè wá ṣe lójú ọjọ́. Níbi tí gbogbo ìyá àti èdè ti mọ́ kó lájọ pọ̀. Kí padà ní wáyé. Tó kálukú sì mọ́ níbùkún mú lọlé lọ́kọ̀ọ̀kan. Ìwọ ni kò mọ̀ gbẹ̀yìn bí pàdé tó fi. Lábí olùdásílẹ̀ ìjọ. Kò ní ajé rẹ̀rẹ̀. Ayọ̀ Daniel. Tí wọ́n jẹ́ alákòóso. Babalọ́lá Memorial International Camp. Ìkejì ara kejì. Ọwọ́ àwọn ọlọ́run gbé dá ìjọ yẹn sílẹ̀. Evangelist Timothy Adeyemi. Àwọn ọlọ́run máa máa lò. Láti máa léwájú àwọn ọ̀ràn sí ọlọ́run àti olórin ẹ̀mí. Ọwọ́ àdínú ìjọ. Christ Apostolic Church. Land of Faith. Miracle Center. Ajégúnlẹ̀ Phase 3. Gbàgede inú. Àmọ́yọ̀. Warra State. Hello 09056389443. Lọ́sù tó lọ́nù pàdé àwọn kan lẹ́rìí. Lọ́sù yìí wà lẹ́rìí kan lórúkọ Jésù.
1: Nipasẹ ọrọ lati dali aye lẹyin irin a ko da ohun ko mọ ọrọ labalẹ sọ to hun koriko jade ọrọ lo pa lu egungun gbigbẹ to si gbẹmi iye pada ọrọ yi ni Jesu fẹ lo lati ẹnu iranṣẹ rẹ Prophet Ayo Daniel baba ori oke babalọla
2: babalọla Memorial International Miracle Camp Coordinator ikeji ara keji
1: ninu ipade agbayanu astele woli ti yo waye fun ọjọru meje 7 Wednesday bẹrẹ lati Wednesday akọkọ ninu osu kẹjọ ti se ọjọ karun osu kẹjọ 5th of August titi di ọjọ 14 osu kẹsan Wednesday 16 September 2026 Ago marun irole sa ago meja legerege ni soji na yo ma waye ni Christ Apostolic Church CAC ile igbagbo Land of Faith opposite Aba Polytechnic Onireke Road Agbabia ka Ilorin akori oro na the word Wọ́n gbàdúrà fún ìgbàlà, ìṣẹ́gun, ìdáǹdè, kọ́rọ̀ àṣẹ́sì bọ́ọ̀lù ayé rẹ̀. Pastor Adémọlá Williams ló lùgbàlejò. Prophet Ezekiel Oladeji, General Evangelist, lábẹ́ àkóso Pastor S.O. Oladele, President CSC Nigerian Overseas, Jésù ń retí rẹ̀.
3: Alágbára ẹ̀ṣọ́, ó lẹ́rọ olóńkà lórí ààyè wa, ẹ̀ṣọ́ lọ sókè, ẹ̀mí.

evangelist Timothy Adeyemi àwọn ọlọ́mọ máa lò láti máa léwájú àwọn ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó lọ́ni ẹ̀mí ọwọ́ dínú ìjà Christ Apostolic Church Land of Faith Miracle Center Ajégúnlẹ̀ Phase 3 Gbàgede inú Amọ́yọ̀ Kwara State hello 09056389443 lóṣù tó lọ́nù pàdé àwọn kan lẹ́rìí lóṣù yìí

Ẹ̀dá Ẹ̀dá Road, Ọ̀fátẹ̀dó, Oṣogbo, Ọ̀sun State. Ẹ̀lú ẹ̀ ló wọ́n rè 08032265235. Ààrẹ Agbọ́mọlá ń pè ọ́.

tẹ́dùn bí tas. Ọkùnrin tí ò lè ṣiṣẹ́ akọni kó tẹ́dùn lọ́dọ̀ olólùfẹ́. Kí ló ń jẹ́ bàràdì romi ẹ̀yìn romi lójú tẹ́dùn bí tas. Gbogbo àrùn tari kó níbi ìbálòpọ̀ ni tẹ́dùn bí tas máa ṣe mọ́ṣẹ́. Arọ́kùnrin ọgbà yagiyagi, obìnrin ṣàlejò rẹ̀ ń lọ

0: Ayo, eto ti a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọláyà ọmọ? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọláyà lẹ́nu wò.
1: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
0: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọmọràn tó mọyínú bínú kara wọn.
2: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́ yìí.
0: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó níbi kan àgbẹ̀ kà sí.
3: Ẹ dákun, ẹ gbà mí nímọ̀ràn yìí. Tíyín náà ní bàjẹ́.
0: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó súnmọ́ tòsí. Agbọ́lọ́n bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí, látọ́kọ ètò Kásùláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

sí ọ olólùfẹ́ mi ọ̀wọ́n. Èyí ni láti fi ìfẹ́ mi hàn sí ọ. Ìfẹ́ tí mo ní sí ọ kìí ṣe ìfẹ́ ojú lásán. Èyí ni láti fi hàn ọ́ wípé ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ àtọkàn wá ni. Èyí ni láti sọ fún ọ wípé ojoojúmọ́ ni ìfẹ́ tí mo ní sí ọ ń dàgbà sí lọ́kàn mi. Ìmọrírì gbogbo àwọn ìtàn rere tí a ti jọ kọ papọ̀ nínú ìrìn àjò ọ̀fẹ́. Mo mọ rírì bí o ṣe fi ayọ̀ kún ọkàn mi ní gbogbo ìgbà tí mo bá ń rò nípa tìrẹ. Bí mo bá kàn ń ronú rẹ lásán, màá máa rántí gbogbo àwọn ohun tó so wá pọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àsopọ̀ wa ti fi hàn mí pé bí ìfẹ́ bá ṣe ń dàgbà sí ni ìfẹ́ máa ń gbilẹ̀ lọ́kàn àwọn olólùfẹ́ méjì tí wọ́n bá ń fi òtítọ́ inú bára wọn lò. Àdánìkangbé, àdánìkan wà, àdánìkan fàádóhun ìgbàgbé nígbà tí mo rìnà pàdé ìwọ ìfẹ́ mi olólùfẹ́. Mo dúpẹ́ pé bí mo ti rìnrìn àjò nínú ayé, mo padà pàdé egun ìhà mi tó sọnù. Mo rí egun ìhà mi láì ṣe làálàá jìnà. Tí a ń lò lọ́wọ́ ló ṣe pàtàkì sí mi. Ní àwọn ìgbà kọ̀ọ̀kan tí o bá wà lọ́nà jínjìn réré, agbára ìfẹ́ rẹ a máa fa ọkàn mi mọ́ra tipẹ́tipẹ́. Mo fẹ́ràn rẹ olólùfẹ́. Ìfẹ́ tí mo ní sí ọ kò lẹ́tàn rárá. Ìfẹ́ tí mo ní sí ọ yìí kò sì lè tán. Ìfẹ́ tí mo ní sí ọ kò lè kú. Níṣe ni ó máa gbilẹ̀ sí. Ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà, ẹ̀ka alẹ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ tẹ̀ ń gbọ́ wa lálẹ́ òní o. Kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday rẹ̀. Ọ̀tọ̀ lórìn lẹ́tọ̀ yìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, ní Èdùmàrè tún bu ẹwà sí o. Àdúpẹ́ ẹ káàbọ̀ sí Diamond 88.7 FM Ìlọrin. Ìkànnì tó ta wọ́n yọ, ó ń tàn yìnrìn yìnrìn. Èmi ni tiyín ní tòótọ́, olóyè Dèṣe Ìjẹ́kọ̀. Àkọ́bí, mọ̀lẹ́bí, ẹni tí gbogbo yín panupọ̀ pè ní balógun ìfẹ́ lálàálẹ̀ ọjọ́ Monday. Ẹ̀ka lẹ́sà. Kódà ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn olórin ìfẹ́ wa wọlé, kó wá kàn lù sí wa ń bàdé. Ká gbàdúà fún olólùfẹ́ kẹ́tù ọ̀hún kó wá máa tẹ̀ síwájú. Ẹ wá nǹkan fìdílé, kájọ gbádùn ètò.

àjọṣe wa máa máyọ̀ wá ká ṣáà máa ṣọ́ra ṣe tọkọtìyàwó ká máa fìfẹ́ lò ìyẹn gangan ni kókó.

sian lo ko kukujino. Au deni ya kakakiri. Leta ife ni mukoko kasi yin litin bata gori etu. Okunrini engbowa. Eti layanle, mwa netosi. Abi wandana lowo. Obirini, eti loko, mwa ambishe. Abi ejo wa ninu le. Sheron ti aye igba ti a ma nko leta ife. Ewo ninu awon leta ife le ko te si le ranti. Te o ti igbagbe. Ewo ninu awon leta ife. Ni won yin to pa yin lerin. Ewo ni won ko si yin. To munu yin dun te lo fi pamọ si isale apoti. Ewo le ko si yan ti e fi eda re pamọ pe boya bi won o ba ran ti fi jise ojo abarira ma fun awon ti won bi ni odun 2000 sigbata wa yi e ki awon mo keti gbo nti sele ni o eyin Instagram ko la n ba we o eyin omo kódà àwọn ọmọ to go gan wọn sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀rẹ́ mi Dékunlé kò mọ lẹ́tà kọ bí wọ́n bá ní ká kọ lẹ́tà ní sùkú. Ẹ mọ̀ pé write a letter to your teacher. Write a letter to the principal of the school. Write a letter to your uncle living in Kwatakọtù. Gbogbo èèyàn kéèrè igba bí kò gba 2/10 àmọ́ lẹ́tà ìfẹ́ ó ń kọ yeye yóò lọ jí dictionary bọ̀dá wa uncle wa gbé ni yóò máa wá àwọn èèyàn bó tó àti tó relate mọ́ra wọn àti tí ò jọra kò sẹ́ni tọ́kọ lẹ́tà àfẹ́rí tí ò ní doxology 0913655695 2. Lẹ́tà fẹ́ wo lẹ́kọ́ tẹ́ ẹ̀ lè gbàgbé ewo ni wọ́n kọ ránṣẹ́ sí yín tẹ́ tọ́jú pamọ́ sísàlẹ̀ àpótí àwọn tọ́rọ̀ kan mọ́ra wọn tí ò bá kàn yín ẹ má wulẹ̀ ṣe yọnu ẹ má fọ́ ọ̀mú ẹ téèyàn ò bá nírírí ẹ wọn kì í fòye gbé ẹ mọ́ fún àléèrí jẹ́ 3655695 2. Lẹ́tà ìfẹ́ nínú ìrìn àjò ìfẹ́. Ẹ lè ti àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí WhatsApp 0913655 6864. Hello, ẹ kàlẹ́ o. Ẹ tún mú o.

0: Singapura.
1: Iya. Udah berbaru meda. Ujuk punya onu buru-buru biasa onu aku deh. Hello. Hello. Eka Lesa.
2: Epuito.
1: Yes, sir.
2: Hello, Matelen.
1: Leta ife, iriri.
2: Dati mo wani, ine kwa girama. Mo kwa leta si, afeto na me, kama pene nge ife.
1: Okay.
2: So, mi si iri leta e, iran se si, o ajabo, neno iwe, mo fisi,
1: ino le. Ye, ye.
2: Bí mo ẹ̀mí ṣe rí mi yẹn, ọwọ́ àtọ́jú ẹ̀ pamọ́.
1: Ṣé wọ́n mọ̀ ọ́ kà?
2: Wà wọ́n mọ̀ ọ́ kà, wọ́n wá wọ́n mọ̀ fún mi pé ta ló ni lẹ́tà ìta ni mo kọ́ sí. Ọ̀rọ̀ wá sí ìjọ mi lè fẹ́fẹ́ kan wọ́n.
1: Ẹ máa wọlé pé, iṣẹ́ já.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ó ga jù, ẹ ṣeun. Lẹ́tà jábọ́ kò débi tó ń lọ. Lórí nǹkan àwìn. Odidi ọ̀sẹ̀ kan lèmi àtàwọn ọ̀rẹ́ mi fi ṣe dìbéètì. Kínní tá a máa jù nu post office o. Bu ni máa ń fò lọ. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ bá ń sọ̀rọ̀ òkè díẹ̀ sí. Ìrírí yín nínú ìrìn àjò ìfẹ́ lẹ́tà ewúnú àwọn lẹ́tà lẹ́gbà tó jẹ́ pé ẹ lọ tọ́jú sí abẹ́ àpótí.

àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071 B&G Freedom Nigeria Enterprises àwọn gógó lọ̀rẹ́ àgbẹ̀.

0: torí kò síbi kan ó lè sọ̀rọ̀ sí lójú àwọn ọmọ, ó lè sọ̀rọ̀ sí lójú àlejò. Bí wọ́n bá bẹ láàrin ìjà, bó bá jẹ́ pé ó rí nǹkan kan tí ò tẹ lọ́rùn, yóò sọ̀rọ̀ sọ́kọ ìyàwó ẹ̀yẹn bó ṣe wù ú. Ìyàwó sì ń gbémọ́ra àmọ́ kò fẹ́, ara ò fẹ́ gbà á mọ́.
1: Ẹ ṣeun olóòtú, ẹ máa rí pé mo fi ẹnu bá kan báyìí ní ọ̀sẹ̀ tó kọjá. Ṣẹ̀rí gbogbo wa pátápátá, àti ọkùnrin àti obìnrin, la ní elastic limit. Bí irú question yìí, yes, kò sẹ́ni tí ò ní dé that elastic limit tó ti ń faradà. Because ìbọ̀wọ̀ fúnra ẹni tá à ń sọ yìí is the responsibility of both the husband and the wife. Ṣé wá rí ìbọ̀wọ̀ fúnra ẹni yìí, òun ló máa ń jẹ́ kí ìfẹ́ kó gbòòrò sí, àti kí ìtẹríba lọ́dọ̀ àyà tí ọkọ̀ kó náà kó gbòòrò sí. Now on a normal day, tó bá ti jẹ́ pé gbogbo bí ni ọkọ̀ ti lè sọ̀rọ̀ sí àyà láì máa mọ irú ọ̀rọ̀ tó yẹ ká sọ, àbí eléyìí tí ó yẹ ká sọ, tó dẹ̀ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ yìí ló máa ń dun àyà, ó fi hàn wípé irú ọkọ̀ bẹ́ẹ̀ kò ní ìbọ̀wọ̀ fún àyà rẹ̀. If a man can talk anyhow in the presence of the children, the families, neighborhood, marketplace, and vice versa, tó bá jẹ́ parọ́ obìnrin náà tó ń ṣe bẹ́ẹ̀, ó mì wípé a ò ní ìbọ̀wọ̀ fún ara wa. Tá a bá ní ìbọ̀wọ̀ fún ara wa, a máa mọ̀ wípé tí mo bá sọ̀rọ̀ sí aya mi ní ọ̀nà tí ò dá lójú ọmọ àbí ní ìta, ó mì pé mò ń dín aya mi kù nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀ náà ni tí obìnrin bá ṣe bẹ́ẹ̀, òun náà ń dín ọkàn kù. So tí a bá ń ṣe bẹ́ẹ̀, kò ní jẹ́ kí inú aya kó dùn, tàbí tó bá jẹ́ ọkọ lobìnrin ṣe bẹ́ẹ̀ sí, inú ọkọ náà ò ní dùn. So most of the time, it is good that àwọn bàbá wa wọ́n understand the ìbọ̀wọ̀ fúnra ẹni yìí in a way that they see it as a responsibility as much as the woman too. It is not an ego thing. Ẹ má bínú, ìmọ̀ tí mo ṣe lè sọ yẹn Yorùbá. Tá a bá fi ṣe ego, ó máa ń ba ìgbéyàwó jẹ́ ni. Ẹ rí pé nígbà mi obìnrin a máa jókòó sílé ọkọ nítorí ọmọ nìkan ni. Àmọ́ tá a bá jókòó sí ilé ọkọ nítorí ọmọ nìkan, ó máa padà yọ sílẹ̀ lẹ́yìn wa ọ̀la. Ẹ̀gbà yẹn dẹ̀ làwọn bàbá máa ń padà jìyẹ. Bọ̀ tá a bá jọ bọ̀wọ̀ fúnra wa, ó máa ń jẹ́ kí ọjọ́ wa kó pẹ́. Kí wá ni irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe? Sùúrù ni, bí mo ṣe sọ lọ́sẹ̀ tó kọjá, àti àdúrà àti ìbáraẹnisọ̀rọ̀. Gbà mí, ẹ pé ọkọ yín jókòó, ẹ sọ fún mi pé bàbá alágbájá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí mi ní ọjọ́ báyìí, inú mi ò sì dùn sí o. Ẹ fún wọn ní bí instances mélòó pé inú mi á dẹ̀ lè dùn tẹ́ bá tiẹ̀ lè reduce àbí tẹ́ bá tiẹ̀ lè stop. Ẹ tẹ́ bá rí pé mo ṣe nǹkan tí inú yín ò dùn sí, ẹ pè mí, ẹ bá mi sọ̀rọ̀, èmi náà change gradually so the boat will be able to shift and they will be able to get it correctly. But àlẹ́ ní àgùntàn méjì, àbẹ̀ ewúrẹ́ méjì, ẹnìkan máa ṣe bí ewúrẹ́, ẹnìkan máa ṣe bí àgùntàn, ọ̀nà ìgbéyàwó fi ń tọ̀rọ̀.
0: Ẹ mọ̀ bínú, mo fẹ́ padà sórí ọ̀rọ̀ ìbọ̀wọ̀ fúnra ẹni àti ìtẹríba yẹn. Láyé òde òní, kódà àwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀ obìnrin rẹpẹtẹ, ọ̀pọ̀lọpọ̀ wọn kì í tiẹ̀ fẹ́ dúró sí ilé ọkọ̀ lórí ọ̀rọ̀ pé bákan náà ṣe lájọ jẹ́, èèyàn kan ò lè máa darí mi bó ṣe wù ú, èèyàn kan ò lè sọ fún mi pé báyìí ni kí n ṣe, mo ti kàwé, mo ti gboyè, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí ìbọ̀wọ̀ fún àti tẹríba, ẹ dákun, ẹ bá mi tàn mọ́lẹ̀ sí bó ṣe yẹ kó jẹ́ láàrin lọ́kọ-láya.
1: Ẹ ṣeun, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ìtẹríba òun là ń pè ní submission. Ìtẹríba yìí is the responsibility of the wife to the husband, just as love is the responsibility of the husband to the wife. Torí pé nígbà tí Ọlọ́run dá wa, automatically ló fi ni obìnrin ní ìfẹ́. But ọkùnrin bi won olorun se da won won je eda kan to je pe won le ma joko ti won le fe obirin kan service kan ma ni fe so won lo fi je pe olorun fi se ni command fun won pe ki won ni fe aya won ki obirin na ko teriba. So this too is a command that must be done. So te ba wo ibowo fun re ni yi nso lori respecting each other's opinion, celebrating each other, allowing your wife to be herself and your husband to be himself, being vulnerable to each other is still part of respect. Ibowo fun re ni lo ma je ki aya ko le fi ara han oko tan, ki oko na le fi ara han aya tan. Ibowo fun re ni o ni je ki okunrin ko soro si aya eni an ko se equal right. It's just like an ingredient that is needed for marriage to be sweet. Yes, just like efese fried rice, wa fi major ingredient si. No matter the ones you put, if the major ingredient is not there, it will not be as sweet as it ought to be. So respect ye in the ingredients to one we be out. And this ingredient ye is for both husband and wife. So this is not an equal right thing. It is something that, in fact, let you have more as a friendship or a tore. Tiore uban respect ikeji. Tawo mi de jo respect around ti won ni bo fun re ni ni bi opinion e mo ko question kan teni kan bere le kan so wi pe ki oko ba soro si aya bo se wo ni ita ti oko ba soro si aya bo se wo ni ita mi pe ko si respect, there is no honor. What you value, you don't dishonor it. Yes, I think I should use that. You don't disrespect what you value. You want to e ma fe gbe gegege ko ma fo ko ma ya bo se wa niyin. So nkan to ma mu ibo fun re ni gangan wa is teyan ba ni value fun nkan to ni dani. So ti oko ba ni value fun iyawo, ti iyawo ni value fun oko, automatically respect becomes very easy. That's why you see oko ati iyawo mi to je pe won lo he fun ra won, won honor ara won, won wa in agreeing, they won eventually agree on what to do. That is ibo fun ra eni.
0: Yato si oko yawo kan te atejise si mi labele pe o lotu ti wa la wa so pe awon iyawo kan igba to wo ba nbe lowo oko won ni kan ni won ma nbo wo foko yo ba ti si ko bo lapo abi to ko ba so pe awo e ba wa wo gbon da si ko seru nle bayi o. Oun expect kini kan ise ta won se owo ti jade abi nkankan pe bo se wu awon obirin yen bo se wu yawo ni won ma se sa won ke le ri siru nkan bayi
1: se ri ibo fun re ni tan so yi ja right ninu igbeyawo. Nobody is fighting for right. Pe bayi lo se ye ko se simi, bayi lo se ye ko se simi. Right ni. Ta ba to tin fa right ninu igbeyawo, o tun ma di wahala. Iwa ni. O ye ko wa ninu iwa wa si ara wa gege bi oko ataya. To ba ti wa ninu iwa wa, o ma wa easy lati se fun wa. Na ta ba wa ri aya to je pe ngba ti owo ba wa lowo oko nikan lo n teriba fun oko abi lo n bowo fun oko, o mi pe ko si ibowo fun tele. Se ri ibowo fun re ni ta n so yi, there is nothing that triggers it. Kon se pe boya tori owo wa ni abi tori pe ni yin se bayi ni mo se bowo fun nitori pe a ni understanding wi pe ibowo fun re ni yi o ni ise to po to ma se ninu igbeyawo, o ma je ki ifokanbalẹ wa ninu igbeyawo, o ma je ki okan mi ko ma fa si oko mi abi ki okan kan ko ma fa si aya, o ma je ki awa mejeji ka ma le fi nkan pa won funra wa, o n se

0: pẹ̀lú ara wọn, tán fi máa hánà ara wọn. Tí ọkọ fi máa mọ̀ pé ìyàwó mi lélẹ̀, ó yẹ kí n tọ́jú ẹ̀ dáadáa, ara ìbọ̀wọ̀ fún rẹ ni ló wà. Ìyàwó mi lélẹ̀, ó yẹ kí n gbọ́ nǹkan tó bá, jẹ́ kí n kọ́kọ́ gbọ́ gbogbo nǹkan tó fẹ́ sọ náà. Attention, ìbọ̀wọ̀ fún rẹ ni ló máa jẹ́ kí love language tá a sọ ní ọjọ́ kìíní àná òun ló máa jẹ́ kó lè ṣeé ṣe. Ìbọ̀wọ̀ fún rẹ ni ló máa jẹ́ kí aya náà wò pé àwọn nǹkan tọkọ mi fẹ́ leléyìí bí kí n tètè máa ṣe nǹkan tó fẹ́ sódà ní fi ní wàhálà nínú ìgbéyàwó. Ìbọ̀wọ̀ fún rẹ ni a máa jẹ́ kí ọkọ àti aya kí wọ́n understand ara wọn. So mo ti mọ̀ pé nǹkan tó ń bí ọkọ mi nínú ni nǹkan tó máa ń bí ìyàwó mi nínú ni nǹkan tó jẹ́ pé tí mo bá ṣe inú ọkọ mi àbí inú ìyàwó mi ni wá sọ fúnra mi pé mi ni kò ní fi ṣe bóyá owó sáfẹ́rẹ́ àbí owó ò sáfẹ́rẹ́. Tó bá ti jẹ́ pé ìgbà tí owó sáfẹ́rẹ́ àbí ìgbà tí owó wà nìkan ni aya máa tẹríba fún bọ̀wọ̀ fún ọkọ, ó mì pé ìbọ̀wọ̀ fúnra ẹni yẹn láti lè kò sí ńbẹ̀, nǹkan kan ló kàn trigger ẹ̀ because kò ń ṣe owó yẹn nìkan tó bá wà nílé nìkan ni ọkọ fi ń jẹ ọkọ. There are other things that is beyond just the financial provision in the home that makes the man or husband the head of the home when he's taking other responsibilities, and part of it is bọ̀wọ̀ fún aya, kí aya náà bọ̀wọ̀ fún ọkọ. It's not a competition, kò ń ṣe nǹkan tá à ń gbà síra wọn àbí tá wa ń jà sí pé it's my right. No, it is what we ought to do. So òun ni mo ṣe lo example pé bí ingredient nínú ọbẹ̀ nínú oúnjẹ tó jẹ́ pọ̀ ló mú dùn bẹ́ẹ̀ ló ṣe rí.
1: Mà ní bínú ní sọ pé wàhálà mi pọ̀ kan ní a tó tẹ àtẹ̀jíṣẹ́ sí wa pé àwọn jọ lọ secondary school ni àwọn jọ lọ higher institution, àwọn jọ tún pàdé ní higher institution. Unfortunately ìyàwó sí ní ọkọ ní higher institution pẹ̀lú ọdún méjì àmọ́ wọ́n ti wá fẹ́ra wọ́n sìn ṣé ẹ̀ mọ̀ pé mate ni wọ́n ní secondary. So ó ní ọlọ́run bá wọn ṣe gbogbo nǹkan lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ pé but ìyàwó gbà lọ títí pé ó yẹ kí ààyè ìtẹríba fọkọ yẹn wà. Kí ni yóò jẹ́ ìmọ̀ràn yín fáwọn eléyìí?
0: Ẹ ṣeun olóòtú, ṣẹ́rí ele àti ilẹ̀ ló ti wọ́ wá. Ẹjẹ́ kí n fún yín ní ẹ̀xámpù ọkàn dàbí pé ìgbà mi a máa rí ọkọ àti aya tó jẹ́ pé aya ju ọkọ lọ. Bóyá bí ọdún méjì mẹ́ta, ọkọ mi a sì máa ju aya lọ fún ọdún mẹ́wàá, generation kan nìyẹn. Ṣé wá rí kò ń ṣe wípé táwọn ẹni tí aya bá jù lọ àbí tí ọkọ bá jù lọ fún ọdún tó gùn wọn lè fẹ́ra wọn kọ́ ni, ìyẹn kọ́ ni problem. Ibi tí problem gangan máa ń wà ni àwọn àwa tá a fẹ́ra wa gangan, obìnrin tó fẹ́ ẹni tó jù lọ àmì tó jù lọ lọ́jọ́ orí àbí tó senior class, ó yẹ kí a ti consider gbogbo kinní yẹn ká tó wọnú ìgbéyàwó. With the mentality that mo ju ẹni yìí lọ ngbà tó wà ní school pẹ̀lú ọdún báyìí tí mo fi sínú ẹ̀, tí a bá ti ẹni tó lè rẹra wa sílẹ̀ láti bẹ̀rẹ̀ a máa ní problem tá a bá wọnú ìgbéyàwó because most times the wife will still be seeing the man as a junior in secondary school. Ibi tí ìgbéyàwó ti yàtọ̀ nìyẹn, obìnrin lè jẹ́ ọ̀gá nílé iṣẹ́ àmọ́ tó bá ti dénú ìgbéyàwó kò ń ṣe ọ̀gá. So it is we understanding our role and playing it very well. Tó bá wá jẹ́ pé a rí obìnrin tó ń ṣe bẹ́ẹ̀, màá gbà wọ́n nímọ̀ràn wípé kí wọ́n fi sùúrù sí, kí wọ́n tẹríba, kí wọ́n sì bọ̀wọ̀ fún ọkọ wọn, kí wọ́n gbàgbé wípé àwọn senior ní secondary school because it's just like obìnrin tó jẹ́ first born àkọ́bí nínú ìgbéyàwó ó wá fẹ́ ọkọ. Obìnrin tó ti use mọ̀ pé òun máa ń give order, òun máa ń correct everything, ó wá fẹ́ gbé wọn ní ìgbéyàwó, ìgbéyàwó yẹn ò lè tán, wàhálà ìdààmú ló máa ṣẹlẹ̀ ńbẹ, bẹ́ẹ̀ náà nílé. So it's a mindset that need to be worked on for peace to reign in that home. Iṣẹ́ yẹn dẹ̀ wà ní ọwọ́ ìyàwó, bẹ́ẹ̀ náà ni lọ́wọ́ ọkọ.
1: Ẹ ṣeun, wọ́n ní iṣẹ́ yẹn wà lọ́wọ́ ìyàwó, bẹ́ẹ̀ náà ló ṣe wà lọ́wọ́ ọkọ. Ẹ jẹ́ kí n fún yín láàyè báyìí, kẹ́ẹ̀kan bá mi gba gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa yìí nínú, àtọkọ àtìyàwó àti bàbá àtìyá àtẹ̀gbọ́n.

0: abala ti amuyi olukọ nile eko giga kan so pe ife lasan ko le mu ki igbeyawo fese rin le o ife nikan oni ti ife o ba ko gbogbo awon eroja to ku dani ife ki pe sa ipe ife ki pe ku ife a ma si ere ko si nti o le se fe ife le sona ṣugbọn ti ife ba ko gbogbo awon eroja re dani ife a ma dun emi ife a ma gun ife a si ma lalope alejo wa mo je ni ndu era ko e ba ngba awon eyan gbogbo eyan ni mara lekan soso laarin iseju kan
1: mama mi si gbogbo awon to n gbọ mi nile eyin dadi wa ati mami wa ni wipe suru o se koko ninu igbeyawo high expectations ya ara wa ma ba igbeyawo je ìbọ̀wọ̀ fún rẹ ni ó ṣe kókó ìbọ̀wọ̀ fún rẹ ni a jẹ́ kí ọjọ́ wa kó pẹ́ nínú ìgbéyàwó a jẹ́ kó máa fún wa ní orí ọ̀fẹ́ láti jèrè iṣẹ́ ọwọ́ wa ìbọ̀wọ̀ fún rẹ ni ó máa fún wa ní orí ọ̀fẹ́ láti fọkàntán ara wa ìfọkàntán ó ṣe kókó nínú ìgbéyàwó àmọ́ láìsí ìbọ̀wọ̀ fún rẹ ni ìfọkàntán ò lè sí mo ti gbàdúrà wípé ní gbogbo ibikíbi tí a bá ti ń wojú ọlọ́run fún ìgbéyàwó wa láti ládùn láti lárinrin ọlọ́run a bá wa dá sí ibẹ̀ ẹ ṣeun.
0: Àmì o ọlọ́run a bá wa dá síbẹ̀ ibi a ti ń wojú ọlọ́run fún ìgbéyàwó wa láti ládùn láti lárinrin. Edumare a ba wa da si o.

0: Σύνια μου μπινίγη, ιό κελε κελε. Άνι ορού λουφί υπή ονσί. Όνι ντορί υπή ορό το σε πατάκι σί, μπισιά γιούν γιντιγάνι. Όνι ορούν τσι φέ μπαμπά λαϊ καντί. Ni gbogbo awon agba ta won n fese gbalẹ kiri ladugbo ko to di pe ati bo si ile eko giga bo si Olorun ti wa se ile eko giga bo si nigbati ile eko giga bo si o pade orisirisi awon boys e mo awon boys won a ma fenu jaran obe fobin Take care of you. You are my future. Can I come? A meal test. Okay, you are my sofa girl. Igben, igben. O jama oka. Ninu awon okunrin. To dun wo ju. Ninu ati ajo lo suku. O jama lowo. Tori ohun na re wa lomobirin. Ni were were awon ba ni ajo fe awon lo odun kejire ti awon ti pari ile eko awon si jo se agunbaniro lototo o n se agunbaniro to won nile yibo oko ohun o se agunbaniro ti e nipinle osun nitosi wanbi Oni ohun pe loko ohun tori pe eni to ohun fokan si pe ohun ma fe ni o. Awon si ti ba de bi pe gbogbo eyan ti ma won po. Ama lati bi odun meji tawon ti pari agunbaniro awon tawon ti sin orilede Nigeria tan. Oni kamo puro oko ohun yi e to ja fe sona ke ti rise ohun wa so fun pe wo gbogbo n to ba ri any work ni o gbogbo n to ba ti ri bayi ma se bo je tisa nursery and primary n lo ri ma se bo je home lesson ma se kuda bo ba je pe ka ba ni gba maruwagun ka ba ni gba okadagun lo ba si yoju kan rin jina die si bi won ti mo oni abibi to ta ti lo school oni awon de ti gbe bi idaji pe awon jo n gbe na ni tori ti won ba pe ohun le ton ba ni bolo wa ton ba so pe odo lagbaja ton ba pe ohun na to ba ni odo lagbaja ko si ara le o won o ni ero aburu kankan si mo pe won ti mo pe okay odo ko e lo wa okay odo iyawo e lo wa odo bi ibe lo wa sugbon lati bi ojo melo kan baba alaye ti ohun ati e ta won ti jo ni irin ajo oluran lowo kile mo pe won oni zadi ohun gba yen won wa sibi ise ohun won wa tun gan ni ohun yen wa pe ah lagbaja o mo ti re wa si o le ni bobo to fi oruka si e lowo yi o ele oni a chief o ko ti so ka lowo won mo laipe laijina a ti e pe yin na e ke to pe mi je ma ton bo fi grisi si oju re tin dan yi yo ton dan si bi mba bu grisi si olohun fi phone ohun si record gbogbo bi si fo se n fo ke ni waju ohun to won ati ololufe ohun rira o ma play re fun pe o mo nkan ti mo ti e ri leni o lagbara o ji ati ti se nkan ta fe se o ka ti se marriage wa mo pade chief ni do gba yen mo wa admission long time bi odun meje seyin o bi odun meje meje mejo seyin no ba tun so pe awon fe mo bugrisi oju mi na ti dan to oni en to fa e fori fun re o oga eyin te nbere Abayomi bread number ti e le pese re te fe fe gba e fe je alagbata eyin te fe je alagbata nikan ni o 070-66-722-755 eyin to je pe iwaju wa ni ayin ojina fun yin be ba nlo bi se laaro la ko to di pa ago mesan lu lati ago meje sa ago mesan be ba ti denu gate lojule keje opona yi di tuntun e biri akobi buredi Abayomi bread won ni a ma fe yin ololufe eto wa ni buredi ni gbogbo araro ojo tuesday bayi latori eto kasun layo won wa lagbata o 070-66-722-755 nle le pe won si e seun oni loko won ba ni o ti e ti da iru ise wo ni chief n se ke omo mi lo n chief bi iyawo chief nko lo ni gbogbo nkan yen won mo mo but ti bi to mo nipa won o so fun lo ba ni o ti da adu awa ti gba niyan je a fi chief plan wedding ka fi chief she atm yes now wo wa wa won ri ni o wa won da number won mo si nipa won so fun won pe irun to gbe sori nsin 250 ni won ara fun e ton ma di sanwo run a se ve nkan to ba ka bo je suit temi nikan local ni bo je wedding ga won e local a fi yen plan wedding o lati gba yen lo n ti wa wo pe abe n to mo ko ni soro ni abi ki lo sele o n ti wa si e meji ninu okan won ni sale sale se ife lomokunrin ni si mi ni abi etan o n fi lo egbon ohun kan egbon ohun yen ni ko yo ohun o amo o ma gbe to kan diamond ko ohun pe won si ngbo ohun ti ni so ko ohun ki awon omo Nigeria o le gbo ohun ni moran awon o ti mojo o sugbon awon ti n se eto gbogbo lesi ti mo pe eni ti o fe re eni ti o fe re amo o ohun o ba wa ti o da mo lowo ri amo n to so yi o bere si fun ohun ni efori lati jo na pe gbogbo gba to n ba ti ranti si aya won tun ja pa pe se le yi fe un dokan bayi tori bo le yin o se mo gba nkan lowo okunrin e mo fe se run 250,000 chief mo fe so job bi mo fe sun sinu lolo 500,000 oni gbogbo nta n pe lowo yi ko je ko jo baba laye ohun yi loju o nibi to mo de pe ola tun ti wa fe si amo ohun o le se ninu okan tohun sugbon titi di ba se n soro ni ijeta ta soro gbeyin won titi di ba se n soro e oko won a si ma bere pe bo wa ni bo ni se o ti pada ri chief trace won o document won sa wa lodo yin en fe da ko bi titi n sise ke mo ba mo tun foye gbe document won sa wa lodo yin boya ko trace won o nbe o ti je pe won ni fe re bye bye bye eru n bo won o kini ko won se ko je nti o n ka omobinrin yi laya ti mo si mo pe eyan ologun oloye eniyan le n gbo wa 091-36-55-69-52 a àfẹ́sọ́nà ni kó lọ mọ́ gbowó lọ́wọ́ bàbá aláyé káwọn ó fi ṣe ètò ìgbéyàwó. Ó ní ọ̀rọ̀ fẹ́ tọ́mọkùnrin ní sóun ti ní kọ́ má lójú tòun o ọmọ nàìjíríà ẹgbẹ́ àwọn onímọ̀ràn ẹ̀ka àlẹ́ o.
1: Olú àkọ́bí.
0: Yes sir.
1: Àìbá mi rẹ ló pe padà.
0: Ẹ káàbọ̀.
1: Àkọ́bí.
0: Sá.
1: Ṣé ẹ rí téèyàn fi ṣe ọ̀pọ̀ kan téèyàn fi ń gbéyàn nínú ọpọlọ ló wà. All scores are not rich. Bí score ọkùnrin yẹn bá rich.
0: Ẹ má jẹ́ èbó ọ̀pọ̀ o. Ó níbi èbó yé mi mọ́ o.
1: Exactly sir.
0: Èbó tí mo gbọ́ kọ̀ọ̀kan já fíìsì ẹja.
1: Ẹ lọ àkọ́bí.
0: Sá.
1: Bọ́kùnrin yẹn tó bá wà mentally okay. Ayé pé set up ni against that girl. Bẹ́ẹ̀ ni sá.
0: Kí ni kọ́mọbìnrin yóò wá ṣe báyìí o?
1: Kó kú ìtì my brother. Ìṣe wa ń mìyàn tó fẹ́ máa bá mi fẹ́yàwó mi ẹ̀ wọ́n fẹ́ sílé.
0: Kó fi ibi kó ìtì tẹ wíhùn kó ìtì tẹ wíhùn kó fi sẹ́lẹ̀. Àbí mi ní jẹ́ bẹ́ẹ̀.
1: Ṣé lè ṣe bẹ́ẹ̀? Tó bá yẹ pé gàrí láti mú jẹ́ ká jọjọ́ máa mú.
0: Kó sọ́kan ọkọ̀ àfẹ́sọ́nà rẹ̀ lójú pé bíwọ̀ bá lọ́pọlọ.
1: Èmi lọ́pọlọ tèmi.
0: Ọpọlọ tèmi sì dúró déédéé ọ̀dá ńgájíá.
1: Ẹ̀lú àkọ́bí.
0: Sà.
1: Odò tó kẹ́rọ́rọ́. Máa jìjù kọ̀ǹgà mi rò.
0: Ó jùjù.
1: Kànga lọ.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Ọmọbìnrin náà yóò ti gbọ́ báyìí. Odò tó dákẹ́rọ́rọ́ ó jìjù kànga lọ. Ó wá lágbára báyìí. Ẹ káàlẹ́ o.
2: Ẹ káàlẹ́ àkọ́jú.
0: Yes sir.
2: Ọ̀fíìsà Bàkó ló ń sọ̀rọ̀.
0: Ọ́fíìsà mo ṣe Sean sir.
2: Ẹ káàlẹ́ ẹ̀kú àtàárọ̀.
0: Ọlọ́run má jẹ́ ń sẹ̀yìn o.
2: Àárọ̀ ò ní já ti ra wa.
0: Ẹ ṣeun ìmọ̀ràn yín fọmọbìnrin yìí.
2: Obìnrin yẹn tètè fi gbọ́ bọ́ yẹn lẹ.
0: Wọ́n ti ń fẹ́ra wọn bọ̀ láti sùkú o.
2: Àti sùkú kò mí nì kó tètè kúrìtì láti ṣe lọ
0: sí àwọn àgbàdo. Ó ti fa kànga fa kànga o.
2: Ẹ kò nídìí ẹlòmíì ló ń funfa yóò rẹ ẹni tí ó tún wúlò tí ó fa kànga tí ó tún mọ bá sọ ju kànga dáadáa. Àbí lẹ́yìn tó fẹ́ bí tó bá ti lè gba owó tán yóò ta àwọn àti kí ìfipapọ̀ yóò fẹ́ lómi. Kó wẹ́ lómi ìfẹ́ kò fi ń kọ́ yẹn lẹ̀.
0: Kì í ṣe pé owó tí wọ́n fẹ́ gbà wọ́n fẹ́ fi ṣe ètò ìgbéyàwó ni o. Márèjì.
2: Tí kẹ̀yẹ bá fi ráyè owó yẹn fún bọ̀bọ̀ yẹn tó bá ráyè owó yẹn lọ ó lọ nìyẹn yóò gbàgbé bọ̀bọ̀ yẹn ni náà yóò gbàgbé jẹ́ yẹn ni o.
0: Ó dà ẹ ṣeun.
2: Lórí inú tí kẹ̀yẹ ti wẹ́ lómi òfin ilẹ̀ jẹ́jẹ́ ọ̀rẹ́fẹ́ fún ibi bí wọ́n kù.
0: Ní gẹ́ngẹ́rẹ́ tó. Ọ̀rọ̀ ń mọ̀ lágbára díẹ̀. Ẹ káàlẹ́ o. Hello. Ẹ káàlẹ́ o. Ẹ ṣeun. Irọ́ ló ń pa fún un.
3: Tó bá ti gbà fún un ló ń pa fún un bẹ́ẹ̀ ti trap rẹ̀
0: ni.
3: Ìwọ tó ti ń gba owó lọ́wọ́ òun ní fẹ́ ọmọ.
0: Yóò
3: sì ti gbowó kan. Mo gbà fún ó jẹ́ kó mọ̀ pé mi ò ṣe.
0: Inú mà jẹ́ o.
3: Ó bá ti láyé sí pé ọ̀ ṣe náà ni kò fi lẹ̀. Kò ní fẹ́. Ó fẹ́ kàn mí.
0: Ẹ ṣeun. Èmi ń wò pé àbí àìní ló ń ṣe ọmọkùnrin ọ̀hún ni ìrònú tálíkà ń gbà míì a máa dàbí tòmùgọ. Ẹ káàlẹ́ o.
4: Ẹ káàlẹ́.
0: Ẹ káàlẹ́ sà àbímà.
4: Irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí àkọ́bí.
0: Ó ṣẹlẹ̀ sí yín.
4: Ó ṣẹlẹ̀ pé ọkùnrin kan.
0: Ẹ ṣáà wò ó.
4: Kí n tó marí.
0: Ok.
4: Bí mo ṣe tún wá máa rí sàn ọkùnrin yẹn wá ń disturb mi.
0: Ó ń dà yín láàmú.
4: Mo wá ṣàlàyé fún ọkọ mi pé ẹni bá báyìí o, ó ń dà mí láàmú o.
0: Ó sì mọ̀ pé ẹwà nílé ọkọ o.
4: Ibi tó ń gbé. Bẹ́ẹ̀ni. Ọkọ mi wá wáyé láti ibi tí ń gbé. Wọ́n pe ẹ̀gbẹ́ nìyẹn. Ó wá fi ẹjọ́ sùn. Ìfẹ́ tí ń ṣàlàyé fún mi ni wípé mo ti ń dá lóhùn tẹ́lẹ̀.
0: Ṣé
4: ló dìjà wa? Mo fi ṣàlàyé fóun. e tun gbo yin iko ni wa fega la ifun yin ni wi pe
0: o
4: o bi yin ba n gbo
0: o gboro gbo o
4: bi yin ba n gbo lowo re
0: mm
4: teyin o ba wahala ni ijida ko n ba bo lowo ijida ko so fun babo yin pe so ni mi fe abo ni mi fe
0: ko mu ma ba lowo abi ko mu ko pati eti ni se lowo lati odun keji ti a ti jo pari eh service
4: kora eyan seyan lati 10 years all ti reyan de 25 years or 30 years eyan fe reyan mo
0: pe ko ti peju ati fira won le leyin wun
4: ko peju o
0: o
4: tori igbeyawo long kini ni
0: olongi olongi loto longi ti o se katan ni afijo ti
4: so egbe yen je wo ke kohun na gbo
0: ko gbo eseun eseun enti ya wa nwi ni pe irin ajo ojo kan jo meji ko o irin ajo lai lai ni o nigbe mi ba si nbe mo fe ri won fe ma si daju ati wa se gbe yawo tan a mo pe eletan mo leleyi eyun oda ore kele wa ngbo abi kara oruko fun anti oreke aye ngba yin maran o 091 36 55 6952 e kale e bo le nbe iropo ijuba nlo edakun eseun e ma la kaka e duro dede ni 091 36 55 6952 e kale o
5: kale o
0: yes sir
5: e kwetu
0: adupe edumare ni nto
5: gbọdọ gbogbo program yin lale mo gbadun re fọ
0: adupe pupo olorun ni o
5: inu ti emi na fe da si nbe ni pe inu program pe tin so fun ni ale pelu omi da fe npe tin da si to fun oni nnu nkan ti ma mu to bi yawo dun
0: omi dan ko o Esita aya oluwole
5: olorun o dupe fun ona ku da kai na kai

0: èrú wa yìí a gbọdọ̀ yanu sọ̀rọ̀ ní ntójú rí àti ntétí ń gbọ́ ẹ̀ka lẹ́ o ẹ̀tún mú ẹ ṣeun ẹ̀yìn ti ráàyè wọlé ẹ̀ka lẹ́ o
1: ẹ̀ka lẹ́ o
0: yes sir
1: kò ṣe ọkọ̀ ètò
0: àdúpẹ́
1: ọ̀rọ̀ ṣàrò kò gbọ́dọ̀
0: àmì
1: ó sì máa fi sẹ́ sọ wa
0: àmì o
1: ṣe méjì lọ́rọ́ ẹ alákọ̀ọ́kọ́ ó ṣe é ṣe kó jẹ́ pé ọkọ̀ rẹ bẹ́ẹ̀ wo báwo lóbìnrin rẹ ṣe nífẹ̀ẹ́ ò sí torí a tóun bá sọ fún pé ṣe báyìí bóyá yóò ṣe kóbìnrin rẹ mọ́ gbà rárá ó sì ṣe kó fẹ́ wo ìfẹ́ rẹ wò ìfẹ́ tóbìnrin rẹ nífi tó nífi tó dìmú láti lẹ́yìn náà ni kó dìmú tó bá jẹ́ pé arákùnrin rẹ wá dúró lórí pé kó ṣe náà ni tó bá padà fara hàn torí pé kó tó bá fa wàhálà torí pé kó tó dúró lórí ẹ̀ kò rà fi ilẹ̀ jẹjẹ.
0: kọ́mọbìnrin yẹn kọ́kọ́ kọ́mọbìnrin yẹn kọ́kọ́ takú wọn lé kó sọ di wàhálà mọ́ lọ́rùn pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òun nífẹ̀ẹ́ mi ni.
1: àmọ́ kẹ́lẹ́ kó kọ́ lẹ̀ o
0: tó kó mẹ́yìn tí kọ́ lẹ̀
1: àti
0: òrékè lẹ́wà ẹ̀ ń gbọ́ àti òrékè.
1: ibi tó fẹ́ jáde náà nù kọ́ ra fi ẹ̀ tó ń pè tó fẹ́ ti lé nu ọ̀rọ̀ ní lọ́la.
0: ọ̀ràn ni lọ́la.
1: bẹ́ẹ̀ni bàbá ọlọ́run jó rẹ̀ yọ̀ọ́
0: la. bí wọ́n bá wá padà fẹ́ra wọn nu ilé kó mọ̀ pé òrékè àlejò kan tiẹ̀ ń wá mi bọ̀ mo fẹ́ kẹ́ ẹ jọ sùn lálẹ́ yìí mi ń lọ.
1: bẹ́ẹ̀ ni bó ṣe rí nù kò sí nǹkan tí ò lè bá pa lọ́jọ́ la kò sí ní tí ò lè bá pa ó dà ó bá padà dé tọwọ́ ọkùnrin gan bá padà jẹ́ ojú tiẹ̀ lọ gan yóò kò sọ́gbọ́n tó lè látọ̀ nínú pọ̀ fẹ́ra olè
0: àtòrí
1: yóò sọ yóò mọ ju oyé ni pé ìwọ́n tó ti ṣe báyìí tó ti ṣe báyìí tó ti ṣe báyìí kò ní lónìí ni ó ṣe mọ́.
0: ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀rú yín bà mí o. hello ẹ̀ka alẹ́ o.
2: ẹ̀ka alẹ́.
0: yes sir.
2: mo dúpẹ́ pé mo wọlé lónìí.
0: inú èmi gan dùn.
2: agbọ́ládé àfihàn láti ìlú làǹkọ.
0: àwọn ti wà nílùú làǹkọ.
2: àdúgbò fọlọ.
0: ìlà olóògùn ẹ mú lóògùn
2: la. ẹ mú lóògùn la tó kiri nù.
0: ẹ fẹ́ mu ránṣẹ́ o.
2: yóò rọ.
0: ẹ ṣeun.
2: náà mo kí yẹn kú lé iṣẹ́.
0: àdúpẹ́ àdúpẹ́ ọlọ́run ni o.
2: ọ̀rọ̀ tẹ mú alálẹ̀ yìí pẹ̀lú obìnrin. àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀. wọ́n ní yàfin ọ̀rọ̀ amágbọ̀n. lorúkọ jésù ọ̀ra yèrè.
0: àṣàánú o àṣà.
2: mo kiri nù. ṣé rí èèyàn bá fi ọ̀rọ̀ sínú nígbà míì kó máa ràn yàn lọ́wọ́ o. gbogbo ọ̀rọ̀ kọ́ ni obìnrin lè máa délé kí ó máa sọ fún ọkọ.
0: kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni a délé wí.
2: ó ti rí nu nínú ẹni tí ò rí ọkàn gbénú sí tí ó gbọ́rọ̀ sí ọkùnrin ni o.
0: a jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ló kó ẹ̀ gẹ́ kọ́lá délébọ̀ délérò yìí.
2: ọlọ́run ṣe nígbà tí ẹ̀rọ yẹn wà lọ́wọ́ obìnrin yìí alákọ̀ọ́kọ́ gbà tó ìfòdì challenge yẹ pé o ò tí ì parí àbí jẹ́ kájọ wà ó yọ kọ́kọ́ gbé chief condition pé mo ti wà ní ọgọ́ ni. ó pọ̀ tó fún chief òun ni chief fi enta ẹ̀. nígbà tó náà tó wá délé ó fẹ́ play relationship ó sọ fún ọkọ. tá a bá wá sọ pé risk ni tí o bá ṣe risk gbogbo ọjọ́ tí ọkọ̀ bá padà dìde ti nọ́mbà ẹnìkan lọ́dọ̀ ẹ̀.

0: Aduk pẹ́ o. Lórí WhatsApp tó wọlé iṣẹ́ wa ń bí Ọlá láti airport, wọ́n ní ọmọkùnrin yẹn yóò padà lò tako ọmọbìnrin yẹn o. Ó dàbí ọmọ tí ó fi nǹkan ara rẹ̀ ó ti yeyín tó fara gbá tó fi yọkọ ẹ̀ lẹ́wọ̀n. Gbò sọ fọ́kọ pé báyìí báyìí ni mo ṣe tí mo fi yọ lẹ́wọ̀n o. Ọkọ̀ òun padà fibi su olóore náà ni pé a jẹ́ pé àwọn wọ́dà ni àbí àbọ̀gà ọlọ́pàá ló àbọ̀ èèyàn mélòó ló wá bá sùn kó tó di pé a yọ lẹ́wọ̀n báyìí. Wọ́n ní kọ́mọbìnrin wọn mọ̀ tí ẹ gbìyànjú rẹ̀ rárá o. Ọlá láti Airport ni wọ́n fi yàn ránṣẹ́. Ọkùnrin kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá, tó bá fi lè ṣe yóò fi bu lọ́la. Adélọ́wọ̀ Waheed ni wọ́n fi yàn ránṣẹ́. Ẹ máa bá wa fowókọ sí Ibíyemi Michael. Wọ́n láwọn ń gbádùn gbogbo bí ṣe ń lọ lórí ètò yìí. Ẹ ṣeun orí WhatsApp mo ti ráwọn èèyàn ẹyin tẹ́ ẹ fohùn ránṣẹ́. Ó dáa bí n bá lè rí bíi méjì mẹ́ta kan mú bẹ́ẹ̀. Ilẹ̀ ti mọ́. Ìyá wa òrékè wọ́n ti gbà yín mọ̀ràn. Ẹ dákun àwọn èèyàn ti gbà yín nímọ̀ràn lọ́lọ́kan òjọ̀ kan. Ẹ tẹ́tí o, ẹ gba ìmọ̀ràn o. Ẹ rọra ṣe tó bá yẹ pé ẹ nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí dé góńgó. Ẹ ṣètò bẹ́ẹ̀ ṣe mọnú rẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ sì jó mọ̀ pé ẹ kìí ṣẹni bẹ́ẹ̀. Torí ń gbà míì àwọn Èkìtì wọn a ní irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe ọbẹ̀ bẹ́ẹ̀ sí. Bẹ́yẹn ni ọ̀rọ̀ ọ̀hún ṣe rí. Ó lè máa fojú bákan wò yín tẹ́lẹ̀ kó fẹ́ tì yín wọ fírì. Ẹ mọ̀ gbà gbogbo bó bá ṣe wá lè wù kó já sí. Ẹ dúró nídùú ọmọlúàbí yín pé ẹ ní bọ ọmọlúàbí jẹ́ o. Ẹ mọ̀ padà síbi èbí yín àná. Ẹ mọ̀ lọ bá ṣéèfù mọ́ o. Ẹ sì jẹ́ ó mọ̀ pé ojú kan làdání ìwọ ni mo fẹ́. Bó o bá wá fẹ́ mi mọ́ ni o jẹ́ mọ́ tó fi fẹ́ tì mí sẹ́nu nǹkan kò pa jẹ́. Tẹ bá fi tẹ̀lé mọ̀ràn àwọn èèyàn wọ̀nyí mo nígbàgbọ́ pé a jọ gbèsè ayọ̀. Àwa náà sì mọ retí èsì tẹ́ ẹ bá bábọ̀ ká lè fáwọn aráalé lábọ̀ bíbẹ̀ bá ṣe rí. Ìgbéyàwó yín láìpẹ́ láì jìnà ẹ pè wá wá SMC níbi reception àbí kílẹ̀ ni mo wí. Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pè wá látàárọ̀. Ẹ̀yin tẹ́ ẹ láǹfààní àti pè wọlé ẹ mọ̀ bínú. Bó bá ní nǹkan kan tó kun yín lẹ́mìí ẹ mọ̀ bínú. Ọkùnrin kan pè mí wọ́n sì pè tẹ́ ẹ̀mejì àmọ́ àsìkò tí wọ́n ń pè sí ọbọ̀ sí ìgbà tí mo wà lẹ́nu iṣẹ́. Ẹ mọ̀ bínú wọ́n láwọn fẹ́ sọ ohun tí ń dun àwọn ni. Èmi kì í sì fẹ́ ta ẹnikẹ́ni dànù torí ẹ̀ ni mo ṣe ní ẹ mọ̀ bínú. Ẹ̀bẹ́ ẹ bá gbọ́ mi lálẹ́ yìí ẹ fọ̀rọ̀ ránṣẹ́ sí mi kájọ sọ̀rọ̀ bó bá dojúmọmọ. Aago méjì ọ̀sán ọ̀la ni ó dáa jù kẹ́ pè mí. N ó gba gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ sọ ọ́lẹ̀ yóò lè wúlò fún àlọ́jọ́ mẹ́jọ. Ẹ ṣeun gan ni mo dúpẹ́ o. 070-37-94-4104 ilẹ̀ ẹ lè pè mí sí lẹ́yìn ètò. 070-37-94-4104 ni nọ́mbà tá a lè fi jọ sọ̀rọ̀ lẹ́yìn ètò. Mo rí lẹ́tà bàbá 65 kan. Wọ́n ní àwọn ń fẹ́ ẹni tí ó fẹ́ àwọn. Christian ni wọ́n o, ọmọlẹ́yìn Christy ni wọ́n. 65 years ni bàbá. Wọ́n sì ń fẹ́ ẹni tí yóò lè wọ́n ní àkọ́bí. Give me a woman that can tolerate me. Èmi ẹ̀ gífù èèyàn. Ẹni ọ̀rọ̀ yín àti ẹ̀ bá jọ bára mọ̀ ilẹ̀ ẹ̀jọ̀ rìnrìn àjò fẹ́ papọ̀. Èmi ìfa ọkọ̀lẹ́ aya lọ́hùn ìfa ayalé ọkọ̀ lọ́wọ́ n ò mọ bí wọ́n ti ṣe màṣímẹ́kì o. Ẹ ṣeun ojú òní ti wà. 070-37-94-4104 kásùn láyọ̀ o. Mo níṣẹ́ pàtàkì kan tí mo fẹ́ jẹ́ fún yín tí n bá ti wá ti ẹ̀ka àpolówó ọjà dé. Èmi àti yín a máa jọ tùǹgbà mọ́jú ni sẹ́ẹ̀. o do la ki le o to mo laarin emi ati yin lemi kan leyin plenty won ni dide nbi ti mo wa yi temi ati yin ta fi jo tun gba moju be ba nsun e e ma gbadun awon orin olokun ojo kan temi o ma gba si yin lara ti o ma je abere orun to orun yo fi ma dun yen ka sun layo ka ji layo mo nbo e je njise yi o se pataki
1: pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wi pe ki se le re ile ise miracle apps international mr guarantee agba onisegun ibile to mo ewe ategbo to fin so mara ye lore ti de lati sayewo ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo ra isan to nba o finra isan wo lo nsewo to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye karo o ma yun ni aile sele de omokunrin ati nkan alejo omo obirin tin se segesege ti o mu kini obi ma wula badi ati bebe lo tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofira e ma pe sori number yi 0706679973 le kan si 0706679973 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni faisan lo ga
2: Cabo.

0: ìní ìlera jẹ́ fún ni àrùn tó takú tó lóhun òní bí rè sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀ ilé iṣẹ́ miracle apps international mr guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò tọ́fín sọ mara ẹ lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ́ tó ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni kọ́wọ́ ó máa kúrìrì kẹ́sẹ̀ ó máa kúrìrì ojú ẹni ó máa wò bàìbàì kára ó máa yúnni àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin ti ń ṣe ségesège yóò mú kíni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ miracle aba international mr guarantee ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò tọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbó tọgbó igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 ilé iṣẹ́ miracle apps international mr guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà
1: ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé iṣẹ́ miracle apps international mr guarantee olóòtú ìṣètò àti ìsanra ibikíbi tí ẹ bá ti ń bọ̀ sọkalẹ̀ ní ilé epo nnpc gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706679793 lẹ́ẹ̀kan sí 0706699793 tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 gbogbo ntọ́lọ́run dá dáadáa mọ̀ ni kò sí àrùn tí kò lóògùn torí ọlọ́run ti dá ògùn síwájú àìsàn àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀ ní ilé iṣẹ́ miracle apps international mr guarantee àwa kì í ṣe awogba àrùn àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin àrùn ojú ara làwa ń tọ́jú wọ́n lè pè ní urinary tract infection pelvic inflammatory disease tàbí bacterial infection àrùn ojú ara ni gbogbo wọn a lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin sí obìnrin àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara títa ríro tí o bá fẹ́ sẹ̀yọ́ kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara ara yíyún ara jíjájẹ inú rẹ yóò máa kùn ẹ̀yìn ríro ara títa ara gbígbóná ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè ara gbígbóná láti inú wá internal heat nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara ó lè ṣe àkóbá fún àlejò obìnrin ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó ní ilé iṣẹ́ miracle apps international olóòtú ìṣètò a ti ṣe àrídájú oògùn ìṣètò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run má wo ara rẹ níran kàn sí wa nílé iṣẹ́ miracle apps international ibikíbi tí o bá ti ń bọ̀ sọkalẹ̀ ní ilé epo nnpc gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 òun náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí pàápàá jùlọ lálẹ́ eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́ ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀ ṣeréṣeré ni ó mọ jáde tàbí kí ó má wá rárá ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà tí o bá tètè dìde ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ntì control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iteto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iteto ki o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba nse ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast be igbese kia kia ko si to wa wa ni ile ise wa on ta awon eyan ri o ni won fi kan sara si wa ni won fi n pe wa lotun ni won fi n pe wa losi iwo na ma bo tori aisan ni pa memora ki n pa tun mi sita ki n tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba ti na true by koja enikan o mo ni mo be igbese kia kia lori arun to n ba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to n ba ofinra iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti n bo sokale ni ile epo NNPC ga kan bi isale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulo pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa lalaafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti ete ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo lu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress elele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe elele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje ka kiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbianju ki o toju re daada elele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa elele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti n bo sokale ni ile epo NNPC ga kan bi isale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 82-06. Ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retinavin ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikeriki ara re eleyi ri be tori isara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airorun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu rin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo mo ti gbiyanju ko sise kan si wa Olorun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara Olorun ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe Rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 070-66-799-793 lekan si 070-66-79-97-93 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 070-36-50-82-06 lekan si 070-36-50-82-06 to ba tin sakesi awon kudekude ninu agu ara re gbera nle ma bo Olorun oba lo ba iwosan yo lo mi fun o lati wo esan lagbara Olorun
0: mo mo pe we nja o nja
1: on pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wipe ki se le re ile ise Miracle Arts International Mr Guarantee agba onisegun ibile to mo ewe ategbo to fin so maraye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode ti won le mo ra isan to nba ofinra aisan wo lo se won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ara o ma yun ni aile se de omokunrin ati nka alejo omo obirin tin se segesege ti o mu kini obiro ma wu labadi ati be be tete gbera bayi ma bo wa sile ise Miracle Aba International Mr Guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofinra e ma pe sori number yi 070-667-99793 lekan si 070-667-99793 ile ise Miracle Apps International Mr Guarantee lo so pe a o ni fa isan loga

0: hour after hour of quality programming all around the clock with us. Every second and minute counts when it comes to bringing you the best of programming on radio. Diamond 88.7 FM remains your best bet. Be it sport, talk radio, entertainment and music, one thing is certain, we've got you.
1: Bí ìfẹ́ bá pẹ́ títí ni ìfẹ́ ń dọ̀rẹ́ bẹ́ẹ̀ ni bọ́ rẹ̀ bá dòdòdòn lọ̀rẹ́ ń dẹbí o. Láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ dúró déédéé dúró digbí pẹ̀lú wa ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Mọ bí a ti ṣe mú ìgbádùn yín lọ́kúnkúndùn tó. Bẹ̀rẹ̀ láti aago méjìlá alẹ́ lójoojúmọ́ títí di lẹ́ mọ kẹlẹlẹ. Lẹ́ mọ gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn orin tó dọ́ṣọ̀ dáadáa. Tí rẹ̀ ní tẹ lọ́wọ́ alẹ́ múrun ayọ̀kunni. Àmọ́ rírì yín lọ́pọ̀lọpọ̀ fún àdúró tí yín tó ń ti ìfẹ́ tẹ ní sí wa níkànnì yìí. Ẹ ṣé o, àjọṣe wo ní bàjẹ́ láéláé fáàbàdà. Diamond 88.7 FM Ìlọrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́.